ẹ̀rí approach ti Káyọ̀dé Fáṣọlá lò ń bẹ̀ẹ́ o la ń pè ní stick and carrot approach ó kọ́ nà lọ́rẹ́ lẹ́yìn tó nà lọ́rẹ́ tán.

0912-370-8675. 0912-370-8675.

0: Ayode Fashola 15 votes. Aruna Shola 9 votes. All right. Hello, the caller. Hello.
1: Hello.
0: Hello, sir.
1: Ekaro.
0: Ekaro, sir.
1: Well, the rookie is Samuel Olede Papa Samko Elek.
0: All right, sir.
1: So, near the one and Modibo Fuka, the Fashola.
0: Kayode.
1: But near the one. Bẹ́ẹ̀ni ọ̀dọ̀ wa ìyẹn la máa jẹ yín ìwú ìyẹn ọjọ́ kejì a jẹ pẹ̀lú ọbẹ̀ ìsapá tàbí ọbẹ̀ ilá.
0: Ẹ sọ ibi tẹ ti ìlú tẹ n sọ ẹ sọrọ pa yìí o.
1: Ìlú mi ni Kwara, òkè onígbìn ní Igbómìnà.
0: Igbómìnà.
1: Igbómìnà ní Kwara State.
0: Okay, àwọn ará òkun nìyẹn àbí.
1: Ìrọ̀ Kwara.
0: Okay, Kwara State.
1: Lẹ́gbẹ̀ẹ́ mọ̀ àrán, òkè onígbìn.
0: Okay, okay. Mo ń try láti mọ tribe.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo ń try láti mọ tribe yín.
1: Yorùbá ni wá.
0: Yorùbá, okay.
1: Àwa gbọ̀ngbọ̀n ni Yorùbá original.
0: Okay, okay, okay. Ní Kwara
1: State. Bẹ́ẹ̀ni, òkè onígbìn. Ìjìnà só mú àrán.
0: Okay.
1: Bẹ́ẹ̀ni.
0: Okay.
1: Ìlú Cornelius Adébáyọ̀.
0: Okay, okay, okay.
1: Bẹ́ẹ̀ni.
0: Okay.
1: O ti jẹ gómìnà ní Kwara State rí.
0: Okay, okay. Àwọn Kogi State ni.
1: Bẹ́ẹ̀ni, àti bí àṣìṣì tó ń gba ẹ̀ṣẹ́ ní kọ́sítọ́ọ̀mù. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ìgbómìnà ni wà á gbọ́ngbọ́n lọ Regina Kwara. Ọba là ń jẹ́ lùwà àìjẹ́mìà.
0: Ìjẹ́mìà.
1: Bẹ́ẹ̀ni. Àìjẹ́mìà ọba ọba gangan ni àtìfẹ́ láti wá.
0: Bẹ́ẹ̀ni. Ṣọlọ́dún tó fi mọ̀ yín lọ́hùn-ún, festival kan tó fi mọ̀ yín. Ni
1: igunu la mo nse
0: igunu
1: ati osan yin
0: igunu
1: ebeni
0: ati osan yin
1: ebe igunu ebeni
0: ba ona se nse e je ka sare wo ni seji kan
1: igunu yen a ga soke o le to bi two story ati wale
0: kabiyesi
1: beni
0: ha
1: igba ti mo wa ni omo odun kan osan gan mo ti lo ba mama mama ba mi se to fi gomi di igba si wa di sun beni. Bẹ́ẹ̀ni sá.
0: Wow, wow, igunu.
1: Bẹ́ẹ̀ sá.
0: Tó máa ń dìde.
1: Bẹ́ẹ̀ni.
0: Yóò dìde, yóò máa lọ sókè, yóò máa lọ sókè.
1: Ó lè dìde bí two story.
0: Ha.
1: A tún wá ṣáájú lọ sáwọn èèyàn mọ̀jọ́ àìjà.
0: Àwa
1: mọ̀ bóyá. Àìjà àwọn èèyàn pọ̀.
0: Àwa mọ̀ bóyá èèyàn.
1: Three thousands.
0: Bóyá èèyàn ní bẹ́nu ẹ̀ ni àbí.
1: Èèyàn níbẹ̀ ti agbára wà nú ẹ̀. Bẹ́ẹ̀ni sá.
0: Ẹ ṣe gan ni. Ojú òní tì yín.
1: Ẹ
0: ṣe gan. Thank you.
1: Mo fẹ́ jọ yín o.
0: Kò sí wàhálà.
1: Bàbá tó ń ya dáadáa.
0: Màá fi nọ́mbà mi tẹ̀.
1: Mo ti ń dàgbà bọ̀ o.
0: Kò sí wàhálà.
1: Mo tún fẹ́ wọ 70. I'm now 56.
0: You are moving, sir. Ẹ ṣe gan ni, sir.
1: Yes, sir.
0: Thank you, sir. All right. Another caller here. Let's see who is here. Hello, the caller.
2: Hi, life.
0: Enjoy your life.
2: Enjoy your life.
0: All the time.
2: Ẹ kú ètò.
0: Yes, sir.
2: Bẹ́ẹ̀ni dáhùn.
0: Àmì àtẹ̀yìn náà sà.
2: Mo ti bomi fún àìlọ́mọwúrà.
0: Àìlọ́mọwúrà sí ni o, Káyọ̀dé Fáṣọlá àti Aruna Shola.
2: Aruna Shola.
0: 10 votes for Aruna Shola.

0: ẹ lọ máa share lórí Facebook ẹ máa share lórí Facebook ẹ máa drop comment yín ẹ lọ máa dì lórí Facebook Electoral College Vote on Facebook Electoral College Vote on Facebook hello the caller.
1: Ẹ káàárọ̀
0: sá.
1: Orúkọ mi ni Adémọlá Ọládòṣe láti Àpáta. Mo ní fún Haruna Ìṣọ̀lá.
0: Haruna Ìṣọ̀lá 11 votes for Haruna Ìṣọ̀lá. Ẹni bá ti dì tẹ́lẹ̀ ẹ láǹfààní láti dì mọ́. Tẹ́ bá ti dì tẹ́lẹ̀ ẹ jọ mò ń bẹ̀ yín ni. Ẹ má jẹ́ ká tún dì lẹ́ẹ̀mejì. Ẹ jẹ́ ká jẹ́ ọmọ Nàìjíríà rere ọmọlúàbí. Ọmọlúàbí tá a jẹ́ ẹjọ́ ẹ má pè lẹ́ẹ̀mejì á mọ̀ níbí kò dẹ̀ da yín tí ò da kò lórúkọ méjì kò da. Hello the caller.
1: Hello. Orúkọ tó ní ìdòwú ìdílé.
0: Ẹ̀yin rédíò yín sílẹ̀ ọ́ ẹ̀yin rédíò yín sílẹ̀ tẹ bá pè wọlé ẹ̀yin rédíò yín sílẹ̀ ọ́ ẹ̀ ọ́ ìpè mí máa rí pè yín kú. Hello.
2: My life.
0: Enjoy your life.
2: Enjoy your life.
0: All the time.
2: Bí o ti ní àwọn àjà fún mi. Happy birthday, your teacher. Ìgbẹ́jọ́ ẹ̀ta.
0: Yes, ma'am. Yes, ma'am.
2: Ìgbẹ́jọ́ ẹ̀ta fún Haruna Ìṣọ̀lá.
0: Haruna Ìṣọ̀lá 12 votes for Haruna Ìṣọ̀lá. 12 votes. All right. Another caller here. Hello.
3: Hello, Ààrẹ.
0: Kára o lè o, ẹ máa wulẹ̀.
3: Ààrẹ o.
0: Kára lè o, ẹ máa wulẹ̀.
3: Ìgbẹ̀yàyí wọlé látàárọ̀.
0: Àpẹ́pẹ́ ẹ ṣe gan ni ojú òní tì í.
3: Bẹ́ẹ̀ni láti fọkọ̀, èmi gan ni fọkọ̀ mi mú báyìí ní
0: o. Mo jẹ́rìí ẹyin kan fọkàn kan.
3: Ọ̀hán ọmọ ọba.
0: Bẹ́ẹ̀ni.
3: Àmọ̀nàmọ̀nẹ̀kún àti kan. Mo gbọ́ lákú gbọ̀ síwájú.
0: Mo jẹ́rìí.
3: Ibo ẹni ó gbà kò sí ìlú. Wíwí yẹn lápárọ̀ wíwí mọ̀.
0: Ẹ ṣe Káyọ̀dé Fáṣọlá 17 votes. Ẹ ṣe gan ni o, thank you. Hello, the caller.
4: Hello, sir.
0: Yeah.
4: Ẹ káàárọ̀, sir.
0: Ẹ káàárọ̀, sir.
4: Àkàndé lórúkọ mi. Mo fún ti fún Haruna Ìṣọ̀lá.
0: Haruna Ìṣọ̀lá, that's 13 votes for Haruna Ìṣọ̀lá.

0: ìrántí ọmọ ẹni tí wọ́n ń ṣe àti ibi tí wọ́n ti bí ẹ hello the caller. Hello. Hello.
1: Látòrí àdúgbò pé odò Ìbàdàn.
0: Okay.
1: Wọ́n dìbò mi fún Haruna Ìṣọ̀lá.
0: 19 and 19. Haruna Ìṣọ̀lá lòun ò ní gbà bẹ́ẹ̀. Káyọ̀dé Fáṣọlá ní pé èní lè ní jẹ́ hello the caller.
2: Hello ààrẹ o.
0: Ẹ káàárọ̀ ma o.
2: Ààrẹ ojú rẹ o.
0: Yes. Nínú ọ̀sẹ̀ mo retí kọ́ yín lénìí ṣe èyí náà lájọ sọ pàjọ pàdé pẹ́ gbé oúnjẹ pẹ́ gbé àmọ́ mi ò kọ́ yín.
2: Ok
0: kò sí wàhálà ó wà ńlẹ̀ so talẹ̀ ń di fún ma a ní Haruna Ìṣọ̀lá àti Káyọ̀dé Fáṣọlá.
2: Haruna Ìṣọ̀lá
0: 20 votes for Haruna Ìṣọ̀lá Káyọ̀dé Fáṣọlá 19 votes. All right, hello, the next caller. Hello.
3: Hello.
0: Hello. Any radio news? Hello. Epa radio, you sir.
3: Okay.
0: All right, 0912370-8675, studio line. Hello, the caller.
4: Hello, Mr. Fayos.
0: Oh, yeah, carry you. Hello.
4: Okay.
0: Okay.
4: Mo ti ìpínlẹ̀ kan
0: ohun
4: lórúkọ mi ní Káyọ̀dé mo ń sọ̀rọ̀ láti
0: All right.
4: Mo ti pò fún Káyọ̀dé Fáṣọlá kí pẹpẹrẹ bá jẹ́ òkúta.
0: 20 and 20 ìbò kan ló kùn báyìí. We accredited 41 voters. Haruna Ìṣọ̀lá 20 votes. Káyọ̀dé Fáṣọlá 20 votes. Only one voter to go. Gbogbo fóònù tó wà nbí ló ti ń gbóná o. Ìyẹn jẹ́ wípé gbogbo ẹ̀ ló ń rìn gílẹ̀ kan náà. Mi ò tẹ̀wá méjì tí màá gbé báyìí. Àwọn olólùfẹ́ Haruna Ìṣọ̀lá làwọn ò ní gbàṣẹ. Bẹ́ẹ̀ àwọn olólùfẹ́ Káyọ̀dé Fáṣọlá ni pé no way báwọn ni. Tawálọ̀ gálálẹ̀ yìí, tálọ̀ gálàárọ̀ ọjọ́ tèní.

gbogbo ẹni ń gbọ́ mi ní wákàtí yìí àdúrà yín ti gbà ọ́ ẹ mọ́ ọyọ́ àníkẹ́ ẹ mọ́ ọyọ́.

Olúwani Ṣọlá rẹ̀ o. Ní wọ́n náà ló lé gospel gbẹ̀dọ̀. Lájọ́ wà lẹ́nu iṣẹ́ fún tààrọ̀ ni. Ọ̀kẹ́ yẹn kò jùmọ́. Bẹ́ẹ̀ bá wá láǹfààní àti gbọ́ wá ń jẹjọ. Ọ̀rọ̀ agbára díẹ̀. Àwọn ìgbáradì mo ti wọnú ẹ̀kọ́ o. Tí wọ́n ń ṣe nípa wíwé ara wọn mọ́ gẹ́gẹ́ ẹnìkọ̀ọ̀kan àti lápapọ̀ ìpèsè àwọn èròjà àti ibi ìsìn yìí jẹ́ èyí tó yanjú tó sì péye. Ìtẹ́ sọ fún wa nínú májẹ̀mú tuntun pé ọ̀pá ìmọ́lẹ̀ ìwádìí máa ń wáyé láti wú gbogbogbòǹgbò ìwúkàrà àìmọ́ kúrò níbi ìsìn ìré kọjá. Bí ẹ bá wá débẹ̀ tán, orin Dáfídì 113 títí dé 118 ni wọ́n máa ń kọ o. Ìwé Matthew orí ìkẹrin dín ní ọgbọ̀n ẹsẹ̀ ọgbọ̀n àti ìtàn tó wà nínú ìwé Exodus orí ìkejìlá ẹsẹ̀ ìkíní dé ìkẹrìnlá ni wọn yóò tún sọ láti rán ara wọn létí nípa ìdáǹde kúrò ní Íjíbítì. Wọn yóò tún gbàdúrà. Ó jẹ́ ìsìn ọlọ́wọ̀ fún àwọn Júù. Ọjọ́ ìrékọjá ti di ìbẹ̀rẹ̀ àwọn oṣù. Wọ́n gbọ́dọ̀ máa ṣe ìrántí rẹ̀ títí láí láí. Ó máa ń fún àwọn ènìyàn Ọlọ́run ní ayọ̀ àti agbára ọ̀tun. Ìwé Chronicle kejì orí ọgbọ̀n. Ẹsẹ̀ ìkarùn-lé-ní-ogún àti ìkẹrìndín-ní-ọgbọ̀n. Kí wá ló dé? Tí kí Kristi fi jẹ oúnjẹ alẹ́ Olúwa ìkẹyìn lọ́jọ́ ìrékọjá àwọn Júù. Wọ́n sọ̀dí fún yín. Ọmọ Ọlọ́run, kò sí ẹni tá ó dá láre nípa ìṣẹ̀ òfin, kò sí o. Torí ní àkókò tí Kristi wọ́n ti sọ àwọn ohun tí a so mọ́ ìrékọjá di okòwò. Bẹ́ẹ̀ bá dé tẹ́ḿpìlì ń gbà.

gómìnà fún ìgbà sókè àti àṣègbéyàwó ọ̀dọ́ àgùtàn ìwé ìfihàn orí ìkọkàndínní ogún ẹsẹ̀ ìkeje sí ìkẹsàn ó yẹ kí àwọn adarí ìjọ ẹgbọ́n mi dáadáa o àwọn adarí ìjọ àwọn olùdásílẹ̀ gbogbo gbọ́dọ̀ múra sílẹ̀ ìmúra sílẹ̀ tó yẹ láti ní àwọn èròjà àti ibi ìsìn ọlọ́wọ̀ yìí pàtàkì rẹ̀ jùlọ nínú rẹ̀ ni pé a gbọ́dọ̀ mú ara wa yẹ fún oúnjẹ alẹ́ olúwa nbọ̀ wí ìrìn àjò ẹ̀mí lẹ̀tọ̀ lágẹ̀lú ni wọ́n ń pè bí 96.7 FM ilé funfun báláwo fẹ́lẹ̀ lẹ́lẹ́ ìbàdàn ajé ìgbẹ́yìnká tóbi ọláwálé ẹ̀sọ́ kazeem ọmọ́tayọ̀ ṣálẹ́wá a ní orí ọ̀fẹ́ gbà láàárọ̀ yìí ẹ jẹ́ ń parí ẹ̀kọ́ yẹn láàárọ̀ yìí ẹ̀kọ́ ọnù bíbélì kẹsàn-án oúnjẹ alẹ́ olúwa kí ni bíbélì sọ nípa ẹ̀ ó tà ń tú nìyẹn ó tà ń ṣàgbéyẹ̀wò rẹ̀ nìyẹn láti ìjẹ́jọ́ láti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ń parí ẹ̀ báyìí nínú ìjọ tó gba bíbélì gbọ́ ewu ńlá ń bẹ lórí àwọn tó bá jẹ ẹ́ láì mọ́ ẹ tó gbọ́ mi dáadáa nínú ìjọ tó gba bíbélì gbọ́ ewu ńlá ń bẹ lórí àwọn tó bá jẹ oúnjẹ alẹ́ olúwa láì mọ́ àìlè láti lè tibẹ̀ jáde ṣẹlẹ̀ sí wọn àìsàn ó lè tibẹ̀ jáde ṣẹlẹ̀ sí wọn o le ti ipa bẹ́ẹ̀ sẹlẹ̀ ẹ̀wọ̀ kọ́rìntì kíní orí ìkọkànlá ẹ̀sì ọgbọ̀n kọ́rìntì kíní orí ìkọkànlá ẹ̀sì ọgbọ̀n ẹ̀wà gbọ́ o fáwọn ọmọ ọlọ́run tó bá jẹ́ pé gbogbo ìgbà ni ìwọ kìí yẹ fún mi yẹ fún ni mi yẹ fún ìjà olúwa ni àwọn mi yẹ fún ni tó bá jẹ́ gbogbo ìgbà ni ìwọ kìí yẹ fún oúnjẹ alẹ́ olúwa kò dájú pé ìwọ yóò yẹ fún ìgbà sókè tàbí àṣègbéyàwó ọ̀dọ́ àgùtàn ìwé ìfihàn

0: ọ̀fẹ́ tá ní ńlá lò láàárọ̀ yìí orí ọ̀fẹ́ tá ní a máa ní bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan orí ọ̀fẹ́ yẹn ẹni tó láyé tó lọ́run kọ̀ wá jẹ́ ká sí orí ọ̀fẹ́ yẹn lò ṣé ẹ gbọ́ bi tá a bá dé àwọn àgbààgbà ọ̀dọ́ àti ọmọdé tí wọ́n ní ẹ̀rí ìgbàlà àti ìgbé ayé ìwà mímọ́ tó sì dájú àwọn nìkan ni wọ́n lè kópa nínú oúnjẹ alẹ́ olúwa. A dúpẹ́ lọ́wọ́ Kristi tó fa lórí ọ̀fẹ́ ẹ̀kọ́ yìí a sọ fún yín pé aago mẹ́rin ni àjọ mi ti máa bẹ̀rẹ̀. Bá a ṣe ń kó nú ẹ̀kọ́ kẹsàn-án a bọ̀ sínú ẹ̀kọ́ kẹwàá kí ni bíbélì wí nípa ìsọdi mímọ́ pátápátá.
1: Ọkọ̀ ẹgbẹ́ ọtí kíkọ wọ̀nyí.
0: Ẹ̀kọ́ kẹwàá tá a bọ̀ sínú ìsọdi mímọ́ pátápátá kí ni bíbélì sọ pa ẹ̀.
1: Ibi pẹ̀lú iṣẹ́
0: mẹ́ẹ̀bà pé a lóore. Number te pe alore sire o na ni WhatsApp number bi 08032954191 08032954191 hala lejo ta ba ti padade ijo keji wa ijo keta wa ijo keri na wa ago mefa la lori pada bo baba wa nu oluwa lati nu ijo prevailing power of Christ gospel church international kilo ko won awon la lejo wa ni pele eri igbala futa aro yi mo ki wa o akojumo akose baba lagbara Christi a si de waju re a si gba ere be e duro ninu Christi ke yi si kini ke si mo yese a pade ngba ba pade la go mefa mo ki wa akuse me

0: kẹtàlá oṣù kẹsàn-án ọdún 2026 13th of September
1: ọjọ́ Sunday
0: jájọ yin olúwa láàárọ̀ òun ló pa ọmọ bí ẹ̀yin ojú o bí ìbá ṣe ti àánú ẹ̀ wo bí ọ̀tá ò bá ti ṣá ọ lọ́gbẹ́ bí ìbá ṣe ti fẹ́ ọ̀tá fẹ́ kán wá ọtí ni olúwa ló kó ọyọ a fẹ́ kí hallelujah méje sí àdáni wáyé iṣẹ́ agbára rẹ̀ pọ̀ lórí ayé wa ẹjẹ́ ké gan ni o ẹ̀yin tẹ́ mọ̀ pé olúwa dá lóòótọ́ bàbá jájọ ké hallelujah méje 1 2 go
2: Hallelujah! Hallelujah! Hallelujah!

gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi. Òní ni ọjọ́ kẹtàlá nínú oṣù kẹsàn-án ọjọ́ májẹ̀mú ọjọ́ tó ní agbára. Nìkan ní dádì ṣèbí ọjọ́ kẹrìnlá ní ọjọ́ májẹ̀mú yìí bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ní òní ni ọjọ́ tí Olúwa ti yà sọ́tọ̀ fún ìrìn àjò tó ní agbára. Ẹ̀sà ìbá ṣe ń ṣe bí ní Ìbàdàn, òun náà ni màmá ṣe ní Abẹ́kúta. Màmá ṣe ní Abẹ́kúta ní àárọ̀ kùtùkùtù yìí, màá dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ní Ìbàdàn ní òru òní ọjọ́ Sunday. Ṣùgbọ́n kí n tó lọ bẹ̀, ẹ gbọ́ mi, ẹ̀yin kan wà bí tó jẹ́ pé ohun tí Olúwa rán mi yìí ó lo nílò. Mi ò mọ ohun tó lè yí ayé èèyàn padà tó tóbi kí èèyàn wà nínú májẹ̀mú Ọlọ́run. Ẹ̀sà gbogbo ìran tí ó jáde ní ìran Ábírahámù àtàwọn tó tètè rí mú àti àwọn tí wọ́n pẹ́ kán tó rí mú, Ẹ̀sà orúkọ wọn kì í rinlẹ̀. Mo ní àkọsílẹ̀ orúkọ tó rinlẹ̀. In fact, ọ̀pọ̀ olùka bíbélì gan mọ orúkọ àwọn bàbá bàbá rẹ̀. Nǹkan ti ẹ̀ wà nù wọn èyí tó jẹ́ pò ló bí Ábírahámù fún rẹ̀. A rí lára rẹ̀ Tracy ni, kódà a rí lára ọmọ rẹ̀ Ábírahámù pé nǹkan máa pẹ́ fún wọn kán tó ṣe nǹkan. Ọlọ́run àwọn bàbá mi o. Nínú ìwé Jẹ́nẹ́sìs orí kọkànlá ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n Jẹ́nẹ́sìs 11:26 ó sọ nípa àwọn tó bí Ábírahámù. Ó bẹ̀rẹ̀ sí tẹnumọ́ nígbà tó dórí Tẹ́rà, ó ní Tẹ́rà wà ní ọmọ 70 ọdún nígbà tí ó bí Ábírahámù. Nǹkan ti pẹ́ kó tó rí nǹkan ṣe. Ibi tí mo lọ leléyìí, ṣùgbọ́n ní ọjọ́ kan Bíbélì sọ pé Genesis 12 Olúwa sì sọ fún Ábírahámù pé jáde kúrò ní ilẹ̀ bàbá rẹ̀, jáde kúrò níbẹ̀, mo fẹ́ fún ọ ní májẹ̀mú. Ìtò fi lo ilẹ̀ ni pé ẹ ní sọ̀rọ̀ májẹ̀mú kẹ má sọ̀rọ̀ ilẹ̀. In fact, kò sí bí májẹ̀mú ó ṣe dúó láàrin Olúwa àti ènìyàn láìsí ilẹ̀. Nítorí nígbà tí Olúwa fúnra rẹ̀ ó dá ènìyàn, ilẹ̀ ló lọ bá. Ẹ̀sà ilẹ̀ ló lò láti dá ènìyàn, ó wà ní ṣe nǹkan kan pẹ̀lú wọn láì pèmí sí. Òun ló fà á tó fi jẹ́ pé Olúwa ní Ábírahámù jáde ní ilẹ̀ tí bàbá rẹ̀ ti bí ọ sí jáde mẹ́, mo fẹ́ fún ọ ní májẹ̀mú. Menavaru bi agadayana. Ìgbà tó wá fún ní májẹ̀mú tán, ó wá promise ẹ̀, kò promise ẹ̀ ní nǹkan míì, ilẹ̀ náà ló promise ẹ̀. Torí pé bí ilẹ̀ kan ò bá sunwọ̀n, ilẹ̀ kan ni èèyàn máa gbé. Ẹ̀yin kan gbọ́ mi báyìí, ohun tó lè yí ìtàn rẹ padà tó tó májẹ̀mú mi ò tí mọ̀. Mo gbé ọ láàárọ̀ ìsà, bí ò bá sí májẹ̀mú lórí ẹ, mo fẹ́ kó o gbọ́ ta ara mi. Bí ò bá mọ tí wọ́n ń pè ní májẹ̀mú, mo fẹ́ kó o gbọ́ ta ara mi. Èèyàn méjì lè jọ lórí òkè, kí kan gbàdúà kí kan má gbàdúà dáadáa, mi ò tẹ̀mbẹ́lú àdúà. Ṣùgbọ́n mo ń sọ nípa májẹ̀mú ni. Májẹ̀mú ní agbára débi wípé ẹni tó làágùn ò ní rí nǹkan kan, ẹni tí ò ṣiṣẹ́ òun ni ó mọ̀ kéré. And that is covenant. Ẹ̀yin ká wà bí yìí tó jẹ́ pé tẹ́ ẹ nílò nìyẹn. Ẹ nílò májẹ̀mú Ọlọ́run. Olúwa ló ràn mí, Olúwa ní kí n tẹnumọ́. Gbogbo ẹni tó ṣàmì bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, mo sọ àsọtẹ́lẹ̀ láàárọ̀ yìí, májẹ̀mú Olúwa yóò ṣiṣẹ́ fún ọ. Májẹ̀mú Olúwa yóò ṣiṣẹ́ fún ọ. Májẹ̀mú Olúwa yóò ṣiṣẹ́ fún ọ. Májẹ̀mú Olúwa yóò ṣiṣẹ́ fún ọ. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo ti sọ fún àwọn kan, òbí má sáré kiri, àní o ní májẹ̀mú pẹ̀lú Olúwa.
ma dàmú ara rẹ jẹ́ kí má jẹ̀mú dúó ni bí má jẹ̀mú bá dúó ohun tó ń wá yẹn ó lè rí gbà Abraham sọ pé mi ò ní kó nǹkan kan nínú nǹkan ìkógun yìí kò má ba sọ pé ìwọ lo bless mi kán má ba sọ lọ́jọ́ iwájú pé ọ̀rọ̀ rẹ ló ràn mí lọ́wọ́ gbogbo tí màá kó dání ní ọjọ́ ayé mi á wá láti ọwọ́ májẹ̀mú ẹni tí mo dúró tì and that is it ẹ̀yin kan wà mí ẹ lè sáré ẹ lè lo kìràkìtà ẹ lè gbìyànjú ṣùgbọ́n síbẹ̀ kò mú nǹkankan àwọn kan ò lè ṣètò yín bọ̀ ohun tí wọ́n ń gbé ṣe ẹ ò lè dá ṣe o rò pé èèyàn ò kówó síbì kan ni yóò lọ fi kọ́lé ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó kọ́lé sà àwọn gan ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ wọn ò mọ̀ pé àwọn lè parí ẹ̀ bẹ́ yẹn wọn ò mọ̀ pé irú táwọn lè ṣe nìyẹn má jẹ̀mú sà ó ní agbára débi wípé a máa sọ ọ̀lẹ di alágbára má jẹ̀mú lágbára débi wípé a máa sọ òpè di ọlọgbọ́n àwọn bàbá wa ò ní àdùn ètè nínú iṣẹ́ ìránṣẹ́ àwọn bàbá wa wọn ò mọ bíbélì ẹ̀sà wọn kì í ṣe ẹni tó kúndùn láti wàásù lọ ní rẹpẹtẹ gbàmí gbọ́ má jẹ̀mú bẹ lórí wọn máa dàbẹ̀kọ àdàyànà balẹ̀ aga hadash abájọ tí àwọn iṣẹ́ tó ní agbára tó fi ṣe lọ́wọ́ wọn abájọ tí àwọn ohun tó ní agbára tó fi gbọ́wọ́ wọn jáde nítorí ẹ ò lè fiwé ẹni tó ní májẹ̀mú ẹ̀sà ẹ ò lè kórira rẹ̀ ẹ wo bí ẹ ò lè dìtẹ́ rẹ̀ gbàmí gbọ́ ẹ ò lè bu ẹ ò lè ṣàtá ẹ̀ bí májẹ̀mú bá ń bẹ lórí ènìyàn ó kì í ṣẹni tẹ́ ẹ lè fọwọ́ ránṣẹ́ yìí olúwa ní àgbàdua mẹ́ta ni sà máa dẹ̀ máa sọ fún ẹ bí ìwọ náà ṣe lè wọnú májẹ̀mú ohun tí màá máa sọ ní àárọ̀ ènìyàn máa dẹ̀ fi ọlẹ̀ ẹ pe orúkọ jésù ní ká ẹ pe ẹ̀mí mímọ́ olúwa sọ májẹ̀mú rẹ kalẹ̀ fún ayé tèmi náà ẹ sọ májẹ̀mú kalẹ̀ fún èmi náà ẹ sọ májẹ̀mú kalẹ̀ fún ayé mi ẹ jẹ́ kí májẹ̀mú yóò ṣiṣẹ́ fún mi olúwa sọ májẹ̀mú kalẹ̀ ẹ sọ kalẹ̀ fún ayé oyè àdúrà bẹ́ẹ̀ mẹ́ta ò ẹ sọ májẹ̀mú kalẹ̀ ayamada mẹ́fọ́jọ́ kalẹ̀ abada yagada ẹ sọ májẹ̀mú kalẹ̀ ọba gẹ́lẹ́ àti èyàn ẹ sọ májẹ̀mú kalẹ̀ ẹ sọ májẹ̀mú kalẹ̀ ẹ sọ májẹ̀mú kalẹ̀ ẹ sọ májẹ̀mú kalẹ̀ ẹ jẹ́ sàgbéda balẹ̀ agada yàrá ẹ jẹ́ bẹ́ẹ̀rù abada yàrá. Ẹ jẹ́ sọ ilé fún yín ìpele méjì ni àwọn kan ló máa ní májẹ̀mú àwọn kan sopọ̀ mọ́ májẹ̀mú ìpele méjì ni àwọn tí wọ́n sopọ̀ mọ́ májẹ̀mú mo fẹ́ bá sọ̀rọ̀ láàárọ̀ kìí ṣe àwọn tó ni májẹ̀mú torí ọ̀pọ̀ wọn ò lè dá ní májẹ̀mú ó dẹ̀ níbi tó fi rí bẹ́ẹ̀ ẹ̀sà ibẹ̀ yẹn kọ́ mò ń lọ láàárọ̀ yìí ọ̀pọ̀ máa sopọ̀ mọ́ májẹ̀mú ni bẹ́ẹ̀ ni sà pé èèyàn jẹ́ ìránṣẹ́ ọlọ́run òun fúnra rẹ̀ lè má ní májẹ̀mú kó sopọ̀ mọ́ májẹ̀mú ìyẹn ò dẹ̀ bù ọ́ kéré ìyẹn ò sọ pé bíntín ìyẹn ò sọ pé olúwa ò ní bá ọ sọ̀rọ̀ ìyẹn ò sọ pé olúwa kò ní fún ọ ní ìlérí jákọ́bù ò kéré inú májẹ̀mú abraham ló wà ẹ̀sà ìsákì ò bíntín inú májẹ̀mú abraham ló wà ẹ̀nàkàbàrú abahánà yàdàdà pọ́ọ̀lù òkèrè inú májẹ̀mú jésù ló wà ẹgbàmí gbọ́ ẹ̀yin kan wà ń bí ohun tí mo fẹ́ kàn là sílẹ̀ fún yín ni ò nìyẹn ó ti dààmú jìnà bí májẹ̀mú bá bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú ẹ̀ wàá rí pé nǹkan máa rọrùn ó ti ṣe wàhálà rẹ ti pọ̀ nínú ayé ẹkún ti pọ̀ jù ó ti làágùn nǹkan ò jáde ó di ọjọ́ tí májẹ̀mú bá bọ̀ ṣiṣẹ́ ẹ jẹ́ ń fi àpẹẹrẹ hàn yín bí májẹ̀mú ṣe rí ẹ̀yin kan wà tó jẹ́ pé ẹ kàn déédé bá obìnrin rẹ̀ bóyá ó bá obìnrin ní àjọṣepọ̀ wàá kàn kíyèsí pé nǹkan rẹ̀ kàn lọ dáadáa ẹ̀sà ní àwọn àkókò bá náà àbí ẹ gba èèyàn sílé èèyàn yẹn wá gbé nínú ilé yín ẹ kàn fíìlì pé láti gbàtẹ́ni ti wá nínú ilé wa nǹkan náà yàtọ̀ ẹ̀sà àbí ẹ gba èèyàn sí ṣọ́ọ̀bù àbí ẹ gba ẹ ṣáà gba èèyàn gba ọ̀dọ̀ yín kọjá
ẹmí ẹ kàtà pẹ̀lú èèyàn abẹ́ fún èèyàn lówó àbí ẹ ṣáà nǹkan tó payí pọ̀ mo yànnà náà mo mọ̀ọ́mọ̀ la gbogbo ẹ̀ ni o mi ò sọ pé kí ènìyàn lọ wá ẹni tí yóò bá nìkan pọ̀ torí pé kí nǹkan lè ṣiṣẹ́ fún lóhun tí mo sọ kọ́ nìyẹn bó tí mo ń sọ ni wípé nǹkan lè da ènìyàn pọ̀ in fact ẹ lè bá èèyàn gba ilé papọ̀ pé ẹjọ́ ń gbé nínú ilé kí má jẹ̀mú rẹ̀ dẹ̀ kọ́fà gbogbo ẹ̀ tó wà nínú ilé yẹn torí wípé ní òru àfíyèsí ọjọ́ tí olúwa fẹ́ pa gbogbo àkọ́bí nílẹ̀ egypt ẹ̀sà bí ọmọ pharaoh bá sá lọ sí gosheni ẹ wo bí áńgẹ́lì apanirun ò ní pa tó bá wà nínú gosheni lọ́jọ́ náà rán àfilẹ̀ ni òun ti bọ́ nìyẹn so àwọn kan wà téèyàn bá ní ẹ̀káńtà pẹ̀lú wọn èèyàn bá wọn dàpọ̀ ẹ̀sà ẹjọ́ ra ajá níbi kankan náà ẹjọ́ kó ọjà yẹn kò bẹ̀ wà á rí pé o máa ta ọjà yẹn o máa yàtọ̀ ní tí mò ń sọ ni pé àwọn kan mọ̀ pé má jẹ̀mú dání ẹ̀sà àwọn kan sọ̀kò mọ̀ connection connecting ẹ jẹ́ sọ àsọtẹ́lẹ̀ máa yí ẹnìkan bí ẹni tó yẹ kó sopọ̀ mọ́ tí ayé rẹ̀ yóò fi lọ wájú ẹni tó yẹ kó bárìn tí ìrìn àjò rẹ̀ yóò fi yàtọ̀ ẹni tó yẹ kẹjọ gbé tí ayé rẹ̀ yóò fi nítorí mo sọ àsọtẹ́lẹ̀ láàárọ̀ yìí lórúkọ jésù ẹ lọ pàdé ẹ lọ pàdé ẹ lọ pàdé ẹ lọ pàdé mo sọ àsọtẹ́lẹ̀ má jẹ̀mú tẹ́ ẹ nílò tí ayé yín yóò fi gba ìtura lónìí olúwa gbé pàdé olúwa gbé pàdé olúwa gbé pàdé olúwa gbé pàdé má jẹ̀mú tẹ́ ẹ nílò tí ayé yín yóò fi gba ìtura olúwa gbé pàdé gbogbo ẹyin tó jẹ pé ẹ gbà pé ẹ fẹ sopọ mọ má jẹmú ohun àkọkọ tí màá sọ fún ẹyin lélẹyìí tí o bá sí nínú jésù kò dáa ẹsà èèyàn lè má gba jésù kó sopọ pẹlú má jẹmú èèyàn kí má jẹmú dẹ ṣiṣẹ but ó léwu bí ìgbà téèyàn ń jẹun látojú wíńdò ni ẹsà bí ìgbà téèyàn ń jẹ ìrunrun ni so ọmọbìnrin kan lọ bá jésù sá ó ní ṣàánú ọmọ mi tó ń ṣàìsàn jésù ní pé ajá ni ọ n lè fún ọ lóúnjẹ torí pé ò jẹ́wọ́ mi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ n lè fún ọ ọmọbìnrin ẹ̀dẹ̀ sọ pé no ajá náà tí ọmọ bá ń jẹun lọ́wọ́ tẹ́rùn-ún bá bọ́ọ̀lẹ̀ ajá mọ̀ jẹun so èèyàn lè ní orí ọ̀fẹ́ tó bá sopọ̀ bóyá ẹnìkan kàn lọ bá ẹni tó ní májẹ̀mú nǹkan dà wọ́n pọ̀ ó fúnrú ẹni bẹ́ẹ̀ ní ọrẹ ó gbàdúà lábẹ́ rẹ̀ ó gbàgbọ́ nínú tó ń sọ ó tẹ̀sí tó ní kó ṣe ó ṣàṣe nǹkan kan tó fi lè so papọ̀ mọ́ ẹni yẹn ẹ̀sà nǹkan lè ṣiṣẹ́ fún but kò ní lọ títí ẹ̀sà kò ní lè jẹ́ ògidì rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ so pọ̀ mọ́ májẹ̀mú ni mò ń bá wí ẹ kọ́kọ́ lọ fa ayé yín fún jésù wo bí ìsà àyàfi tó bá jẹ́ wípé ẹni tó ni májẹ̀mú tó fẹ́ so pọ̀ mọ́ àyàfi tó bá jẹ́ pé inú ayé ló ti gba agbára rẹ̀ so tó bá dẹ̀ gba agbára nínú ayé tó bá so pọ̀ mọ́ májẹ̀mú ẹ̀ ìyani bẹ́ẹ̀ ni sà torí òfo lẹ́yìn ọjà ni mò ń sọ nípa májẹ̀mú olúwa ni ẹ kọ́kọ́ lọ fi ayé yín fún jésù náà nígbà náà ni tẹ́ ẹ bá so pọ̀ pẹ̀lú ẹni tó ní májẹ̀mú nínú olúwa nígbà náà la ó tò yín sójú ọ̀nà tó yẹ kẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ pẹpẹ nìyẹn o ẹ kọ́kọ́ fi ayé yín fún jésù ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí o ò lè ní ìsopọ̀ pẹ̀lú májẹ̀mú ẹni náà tó bá jẹ́ ẹni tí kìí gbọ́ràn ẹ̀sà samuel sọ fún sọ́ọ̀lù o fẹ́rẹ̀ bọ òun ò fẹ́ gbọ́ràn o fẹ́rẹ̀ bọ òun ò fẹ́ gbọ́ràn ẹ kíyèsí ẹ̀yin kan wà bẹ́ẹ̀ ẹ wà bẹ́ẹ̀ ẹ fẹ́ràn láti sọ pé kán gbàdúrà fún yín bọ̀ tó bá sọ nǹkan fún yín nínú àdúrà yẹn ẹ ò ní ṣe ẹ̀sà ìtẹ́ ẹ fẹ́ kí wọ́n rí sí yín lẹ wá sọ fún wọn ṣùgbà tó o déwájú wòlíì o ti fírèmù ẹ o ti gbé gba ọ̀nà tó jẹ́ wípé ntí ó tẹ ọlọ́run ló ń sọ bó o ti débẹ̀ báyìí ló bẹ̀rẹ̀ sí ba ọkọ rẹ jẹ́
ohun tó sọ fún wòlíì gan ló jẹ́ kí wòlíì mọ̀ pé ọkọ rẹ kì í ṣèyàn gidi bẹ́ẹ̀ dẹ̀ ré èyàn burúkú kọ́ lọ́pọ̀ ẹ ìwọ ló gẹ́ tiẹ̀ dáadáa ẹ wo bí ìsà mo ń sọ eléyìí o ò lè sopọ̀ mọ́ má jẹ̀mú bí o bá jí aláìgbọràn disobedient is an enemy of covenant o ò lè sopọ̀ kò sí bó o ti fẹ́ ṣe ẹ jẹ́ ẹni tó ń gbọ́ràn ẹ sà bíbélì sọ wípé ẹgbà olúwa gbọ́ a ó fi ẹsẹ̀ yín múlẹ̀ ẹ ó ní ẹgbà wòlíì rẹ̀ gbọ́ ẹ ó sì ṣe rere manaba kwada yanada ẹ̀yin kan wà bí àsọtẹ́lẹ̀ leléeṣẹ́ ẹ ìsopọ̀ ẹyọ kan tí ayé rẹ yóò fi gbòòrò má wọ ọmọbìnrin ẹ o bí o bá ṣàmé lọ ní ìsopọ̀ rẹ ìsopọ̀ ẹyọ kan tí ayé rẹ yóò fi gbòòrò bí o bá ṣàmé o lọ ní ìsopọ̀ náà kí n tó ní agbàdo ẹyọ kan tó kù ẹ wo bí ìsà tí n bá ṣà ìgbọràn ni mi ò lè gba májẹ̀mú lọ́wọ́ olúwa àwọn tí wọ́n rí tí wọ́n ṣẹ́nu ìpè yìí bí wọ́n bá ṣà ìgbọràn ni wọ́n ò lè sopọ̀ pẹ̀lú májẹ̀mú mi manavaru abahada yadadash mo wà lórí òkè ẹ wo bí ọmọ mi tá a jọ lọ òun náà wà ń bẹ ọmọbìnrin kan ó ṣe nǹkan tó dùn mọ májẹ̀mú yìí nínú ohun méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbà láàrin ọjọ́ márùn bẹ́ẹ̀ ni sà èmi gan fúnra mi wo bí sà èmi gan fúnra mi mo dá òtún ẹ ohun méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbà ó ní dádì ẹ wò ó láàrin ọjọ́ márùn ó bẹ̀rẹ̀ sí sọ tẹsítímọ́nì fún mi mo wá ní ṣó rántí pé ńgbà tí mo ní nǹkan báyìí la fẹ́ ṣe ó ní no dádì no eléyìí ò wọ́ ti yín ẹjá ṣe nǹkan báyìí gbogbo ẹni tó bá ti mọ bí wọ́n ti ń sopọ̀ pẹ̀lú májẹ̀mú ẹ sà kò ní dààmú tí nǹkan rẹ̀ ó fi mọ lọ bẹ́ẹ̀ ni sà mọ yàrá rẹ kúrò ńbẹ mọ yọra rẹ kúrò ńbẹ ihun tó nílò nìyẹn ẹ̀yin kan ń gbọ́ mi báyìí o ò lè máa gbọ́ mi lórí rédíò lásán tó bá jẹ́ pé èmi la rán sí ọ o nílò láti sopọ̀ ni you need to connect and you cannot connect if you are not obeying what God is giving me. O lè sopọ̀ tó o bá gba

láti ṣiṣẹ́ ẹgbẹ́ tó ń fi ara rẹ̀ lẹ̀ láti tún iṣẹ́ rẹ̀ ṣe májẹ̀mú yẹn ń ṣiṣẹ́ fún. And that is it. O nílò láti lè mọ bí wọ́n ti ń fi ìrúbọ láti fi sopọ̀. Kì í ṣe gbogbo ìgbà ni ìrúbọ jẹ́ owó. No, ìrúbọ ó ju owó lọ. Bẹ́ẹ̀ ni sà, nǹkan pè ní ìrúbọ ni pé kéèyàn lè fi nǹkan tó lágbára nínú ayé èèyàn lẹ̀ pé èèyàn jọ̀wọ́ ẹ̀ pé kó mọ lọ. Bẹ́ẹ̀ ni sà, a lè fi àkókò wa lẹ̀ láti fi sopọ̀ mọ́ májẹ̀mú. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kan gbọ́ mi lójoojúmọ́ láàárọ̀ báyìí, ẹ̀ẹ́dẹ̀dúró ẹ̀dẹ̀ ń tẹ̀lé ara ìrúbọ ni sà. Ní gbogbo ọjọ́ Wednesday tí ń bá wá pé ẹ̀dá orí àánú ẹ̀sà àtijọ́ tó rọ̀ yín lọ́rùn àtijọ́ tí ò rọ̀ yín lọ́rùn, ẹ̀dẹ̀ ń rúbọ yẹn, ara ìrúbọ ni láti sopọ̀. Èèyàn kì í ṣerú ẹ̀, ẹ wo bí kí májẹ̀mú mọ́ ṣiṣẹ́. Àwọn ẹlòmíà kàn ní, dádì bí mo ti rí owó yìí ìdá mẹ́wàá mi rèé, in tó ń bẹ́nu mi sọ pé kí n sopọ̀ pẹ̀lú yín. Èèyàn kì í ṣe bẹ́ẹ̀ sà, kí nǹkan mọ́ ṣiṣẹ́ fún. O lè dárìn. No, o nílò àwọn kan sà, o nílò ẹnìkan tí májẹ̀mú ń bẹ lórí ẹ. Ẹyọ kan ló kù, Olúwa ní ká gbà á. Mo bì ọ́ gbogbo ẹni tó wà bí ẹja àjọba. Ẹ pe orúkọ Jésù, ẹ pe ẹ̀mẹ́ mẹ́mọ́, jẹ́ kí májẹ̀mú ìpè yìí jẹ́ kó lànà níbi tó ti há fún mi. Jẹ́ kí májẹ̀mú ìpè yìí lànà níbi tó ti há. Májẹ̀mú ìpè yìí lànà. Ó yà dùá. Màyá balẹ̀ abadáyá náà tàlẹ́ àbáwá. Jẹ́ kí májẹ̀mú ìpè yìí lànà níbi tó ti há. Ọba ń gbẹ́lẹ̀ àti èèyàn. Anabaru abadáyá náà tàlẹ́ àbáyá. Jẹ́ kí májẹ̀mú ìpè yìí lànà. Ọlọ́run àwọn bàbá mi. Ìgbé máa ń nàbàrú abadáyá náà tàlẹ́ àgẹ́dáyá màná. Àmì mẹ́ta Jésù Olúwa wá. Gbogbo ẹni tó bá dẹ̀ ń bọ̀ wo bí ìsà, ìwọ náà fẹ́ mú ẹ̀bùn ọjọ́ ìbí wá fún wòlíì. O fẹ́ fi nǹkan kan sínú ẹnvílọ́pù. Jẹ́ntì ẹ̀ sọ pé ọ̀pọ̀ yín dẹ̀ ti ẹ̀ gbára rẹ̀ dì tẹ́lẹ̀. Ẹ kúkú wá ẹnvílọ́pù funfun kan, ẹ wá fi nǹkan ọjọ́ ìbí sínú ẹ̀. Bóyá ọrẹ kan ló kàn fi sínú ẹ̀ pé dádì nǹkan ọjọ́ ìbí tèmi náà lélẹ́yìí. Irú eléyìí dá láti sopọ̀ pẹ̀lú májẹ̀mú. Wo bí ẹ mú nǹkan ọjọ́ ìbí dání ayẹyẹ. Nígbà tá a bá ń ṣe eléyìí lọ, a máa pé àkàrà òyìnbó fún àwọn èèyàn. Ara ń tá ṣe ní òní náà nìyẹn. Gbogbo ẹni tó wà ní ìlú Ìbàdàn lónìí, Manabaku Adáyẹmẹ́nẹ̀ Dálíábàá. Wo bí òní ni ọjọ́ pé o. Ó máa kún fún agbára sà. Sorí tí o bá rí òróró àti oyin yẹn gbà, ìwọ ló wá mọ̀ báyẹn. Àwọn èèyàn ó ti máa kúnnú gbọ̀ngàn láti aago mẹ́rin. Màdẹ́fẹ́kọ Adáyá náà Dálíà. Ẹnìkan ní kí ló débẹ̀? Nítorí pé ohun tí mo fẹ́ pè yí gan ò tiẹ̀ lè kárí. Kò sí bá a ti fẹ́ ṣe. Ẹni tó rán mi sọ pé ọmọ níwọ̀nba àwọn tí wọ́n rí àyè jókòó yẹn náà ni ẹ pín òróró àti oyin fún wọn ní àṣà alẹ́ yìí. Ó máa ní agbára. Aago mẹ́jọ gérégé ni ìsín máa bẹ̀rẹ̀. Aago mẹ́jọ alẹ́ ní òní. Gbogbo ẹni tó bá máa darapọ̀ nínú ìpàdé yẹn, ẹ mú ike òfìfo yín dání gẹ́gẹ́ bí Olúwa ti rán mi. Màlèbárú bí Adáyà Mẹ́kà Adáyà Mánà. Ẹ mú ike òfìfo yín dání. Ẹ wo bí Olúwa ní ọmọ tẹnu mọ́ fún àwọn èèyàn yìí tó ló máa kún fún agbára. Màá sọ fún ọ pé ìwọ náà wàá wo bí Olúwa ti ń dá bírà. Ẹ̀sà bí mo ti ń bọ́ọ̀lẹ̀ látorí òkè, màá mọ wọnú ìpàdé yẹn ní alẹ́ òní ní ìlú Ìbàdàn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní agbègbè Ìbàdàn, gbogbo ẹ̀yin tí ẹ wà ní Ọ̀yọ́, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi láti Ìkirè, ẹ̀yin tẹ́ ẹ wà ní Ìwó àbí ibi tó ti fẹ́ darapọ̀ ní àṣálẹ́ yìí, ìwọ òjò ló ń bọ̀. Tẹ́
láti dé orí bridge woro e kojú bí ìgbà tẹ́ ń lọ sí ọjọ́ bí ìgbà tẹ́yàn ń lọ sí general gas ẹ má bọ̀ wájú ẹ kọjá iléepo àkọ́kọ́ iléepo rosuale ẹ má bọ̀ wájú tẹ́ ẹ bá ti kó bẹ́ ẹ rí iléepo ẹlẹ́ẹ̀kejì iléepo popular filling station ẹ gbẹ́ iléepo yẹn gangan ní street church ẹ béèrè wípé church ọlọ́run kankan nínú street yẹn wà náwó ẹ̀sìn wà tiẹ̀ tí ráwọn èèyàn tán lọ bẹ̀ ìwọ náà darapọ̀ ní àṣálẹ́ kò wo tí olúwa yóò ṣe nọ́mbà yìí ló lè pè owó lè ẹ júwe fún mi bóun ni màá ṣe débi ìpàdé ní àṣálẹ́ ẹjẹ́ ń tún survive màá bí ọ pé kò tètè wọbẹ̀ yẹn torí kò lè rí òróró àti oyè gbà 090 25 20 27 24 090 25 20 27 24 thank you God bless you orúkọ mi wòlí àti ajíhìnrere tèmi tọpẹ ẹjẹ jésù mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án.

Ọlọ́run gangan tó fẹ́ dábìrà nínú ayé onígbojúgbò. Bí wòlé tèmi tó gba ìjẹ́ Jésù ṣe máa sọ kalẹ̀ látorí òkè. Lẹ́yìn ọjọ́ méjìlélógójì. Transformation. Ìyípadà làkórí ìtọ́dún yìí o. Gbogbo ènìyàn tí ẹyá máa bọ̀. Ìṣòro tó máa wáyé lọ́jọ́ Sunday September 13 lọ́dún yìí. Ìyànà tó wà ní Èkó Pápá Filling Station. Tó wà lórí Bridge War Road lálójú kọjá Jọ̀ǹkú. Ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ ni ìṣòro wọn ti bẹ̀rẹ̀. Ẹgbẹ̀rún méjì 2000 yẹn tó bá kọ́ dé lóru ọjọ́ yẹn máa gba oyin àti òróró tí mo ní ìbúbọ̀ látorí òkè lọ́fẹ̀ẹ́. Àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ni láàrin tẹríba torí ṣe. Yenga Avin, Prophet Suma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ 0902 520 2724.

0: gbogbo eyin omo Olorun bibeli lo ni ka hu iwa ayosi oni ka fi ayosin oluwa ka wa si enu ona re ti ope ati eyin ati si agbala re oni ka ma dupe fun eni baba mo dupe lowo re fun ikan ojo kanu fun ikan ojo kan ore mo gbe oga fun atileyin mi ogoni fun Jesu oni ni ojo Sunday ati da ojo ojo pe ada osu osu ko oni ni asikagba birthday woli o dekunle Epaphras eyin omo Olorun ipele awon marun ni ma gbadura fun laaro yi ninu service bo ka to se yen se le ba mi ki hallelujah oni ni ojo ketala number ti o se pin ni a ki hallelujah nla meje to tumo si pipe ati ogo mefa to tumo si se ojo kefa nigba ti pipe ba pade eni ti mo se asepe gbogbo nkan si jola won I mo di iranlowo eyin wo le fe iranlowo oluwa wa ba wa ki hallelujah meje eyin wo le fe iranlowo eniyan wa ba wa ki ogo mefa nibi te ba wa somebody stand up and shout seven hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo mefa ogo ogo ogo ogo ogo ogo fun mesaya na mama tewo siwaju daddy e tewo siwaju mo fi majemu ati ipe olorun ninu aye mi so tele gbogbo nto ti se ni aseti lati ojo ketala ilo gba emi aseyori in the name of Jesus Christ mo so fun eyan mo Olorun oniruru ebun lo wa ati oniruru ise iranse ikan ni ise iranse to n gbo yi kini ipa ti ise iranse yi ko ninu awujo kini awon ise ti ise iranse yi kini se ta fi n pe ni Comfort Life Mission International ati iye wo bo lati bi ose meji seyin lagbara Olorun a si tun tesiwaju ninu e awon aye to ti fowo kan ayo to wa je ayo to dun mo waju oni igbala okan mi ni transformation of the souls of people iyipada ati bi Olorun se n gba okan la bi nkan kan ba nbe ti mo n sogo re loni oni iyipada okan ati itusile ninu igbekun ki igbekun ti awon eniyan bara won a se bebe laaro yi ipade toni o ni anointing on inu gbogbo eyin te ti gba ipade toni yi ni gbogbo Sona Church won fi anointing on ina le eyin na lowo ipade toni a ti fun awon kan ni iyo ta fe fi gbadua ni next week ose ta fe mu ilamo lo iyo lati gbadua won fun awon eyan lo fe ni ipade adua ipade taro yi mo so nkan kan ni won ba omi 77 kinkini won ni lati mu lo si gbogbo Sona Church and lagbara eni to ni aye atorun die na wa ni wema ipade toni ipade weje we mu ni bi ogo se nje ti Olorun mo si so pe gbogbo eyin te wa Sona Church mo boda lati wa si wema ibi gbogbo te wa ibe ni Jesu olugbala yo ti gbo bukata ibe ni o ti ni weje we mu o ti waye won ti ati fi gbogbo te ni lo ranse the only thing te kan se laaro in gbogbo Sona Church ni pe e so fun pastor yin pe oya e connect mo headquarter and bi ba se connect mo gbogbo ta n se nbi leyin na mo gbadun be e to wa daju laaro yi e je n tun gbe royin ayo ipa ti church re yi ko ninu aye awon eniyan engineer lai ni waste akoko e pe awon eyan wole leyo kokan ti won mo so ti baba mi ologu ajobo ti danwo ninu ipinlawo
1: oluko mi ni Miss Adesanya Omolara mo wa lati apata
2: apata ni
1: ba 2020 ni mo join ijo yi
2: nice
1: omo lo gbe mi debi
2: omo le nwa
1: ati jebu ni mo tin gbo program yi ba mo wa debi omo ti mo bi mo leti pe 18 years
2: ayi
1: ati 18 years
2: le bi eleile
1: be ni
2: ah anawo e mi o ba gbogbo eyan soro eyin 777 mo kigbe egan ojo pipe lara re egan ojo pipe lara re ateyi te n wo mi nle loruko Jesu oya pare ota se family planning fun won straight won lo mo ta won bi omo trenkele ile o ti pe 18 years so won ti re ni ti omo omo
1: oko mi wa leko àwọn ọ̀rẹ́ wa ń sọ fún pé ṣọlọ́mọ kan ló fẹ́ máa tẹ̀lé kiri mọ̀ṣá mo dúpẹ́ lọ́wọ́ ẹni tọ́lọ́run yàn fún mi ó wá ní tó bá yẹ pé ẹyọ ọkàn yẹn ni kọlọrun má pa fún wa. Ọ̀ṣàmúṣà tẹra mú ṣọ́ọ̀ṣì mo bẹ̀rẹ̀ sí wá, mo join ní kwaya mo bẹ̀rẹ̀ sí wá. Nígbà tó di wòye ọdún tó kọjá, prógrámù kan pè lẹ́ni,
2: mo wá
1: lẹ́ni lọ́pọ̀dún kan, mo wá wá èmi àti ọmọ mi yẹn lájọ wá, àwa jókòó sókè. Bàbá wa ní kéèyàn jẹ́jẹ́ kó fi nǹkan ẹ̀mí, kó jẹ́jẹ́ kó fi nǹkan
2: tì.
1: Pé mo ṣàwà lọ́jọ́ yìí, wọ́n ní ẹni tó ń wọ́mọ kó gbọ̀jà dání, èmi ò tẹ̀rùn tí mú kankan skáàfù tí mo wé ni mo fi sán ọ̀já. Bàbá wa sọ pé oyè ọmọ ọjọ́ orí wa ni ká dá ọrẹ. Nígbà yẹn mo ṣàṣe mo fọ́mọ̀ mi lówó pé kó dá ọrẹ, ó ní kí n ṣa gbogbo ẹ̀jọ́ kó lè péye éèjì mi. Mo wá sọ owó yẹn pé kó tó dìwò yọ ọdún tó ń bọ̀, igbe ọmọ ni mò ń pariwo ní gbogbo ìgbà, jẹ́ kàdúrà mi ṣéǹjì. Mo dúpẹ́ lọ́dún yìí pé àdúrà mi ṣéǹjì.
2: Àdúrà mi ṣéǹjì. Kí wọ́n gbé wáyì.
0: Ẹyin.
2: Kí ló kọ́ ọmọ yín?
3: Tire sí mi.
2: Tire sí mi. Mo like ẹ̀ gan. Àfìgbà wọn padà tire sí ìyá yìí. A tún ti ṣíde àdúrà bàmí mi. Ìwọ ló kàn.
0: So tó gbọ́ nǹkan a tún ṣerú ẹ̀mí láàárọ̀ yìí. Níbi táwọn èèyàn ti dúpẹ́ nìkan ní owó yìí náà ni. Ṣé ẹnì kọ̀ọ̀kan tí mo ní lọ́jọ́ orí rẹ̀ fi 100 naira sí ọdún mẹ́wàá? A máa ṣe pé owó kan tó pọ̀ ni. Àwọn òní dẹ̀ ọ̀láàmù. Tí n bá sì gbọ́ nǹkan mi ní sọ pé kẹ́ ẹ ṣe. Olùfẹ́, n tó ní àṣe láàárọ̀ yìí, ìpele márùn-ún ni màá gbàdúrà fún. Number one, gbogbo ẹyin tẹ n gba Ọlọ́run gbọ́ fún ọmọ, mo gbà fún wọn lọ́jọ́ Monday, níjọ Sunday, ní ọjọ́ Jesus City. Kì í ṣàwọn nìkan, gbogbo ẹyin tẹ gba Ọlọ́run gbọ́ fún ọkọ àti aya, ẹ̀yin ni màá fi síde lónìí. Ó di méjì. Gbogbo ẹyin tẹ gba Ọlọ́run gbọ́ fún traveling, ó mọ̀ọ́mọ̀ pé ó ní kàríà ní outside the country. Màá gbàdúrà ẹ mú pásítọ̀tì yín dání bí ògo ṣe ń jẹ ti Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kẹta, gbogbo ẹyin tẹ gba Ọlọ́run gbọ́ fún ilé kíkọ́. Màá gbàdúrà fún yín kó tó dìwò yá mọ̀ọ́dún, ó gbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ kó ọmọ sọ testimony bó ṣe kọ́ ilé. Number five, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tajà ọdún, tẹ́ gba Ọlọ́run gbọ́ fún owó ọjà, ò ń gba Ọlọ́run gbọ́ fún owó iṣẹ́, ò ń gba Ọlọ́run gbọ́ fún iṣẹ́ rere. Àkópọ̀ ni gbogbo yẹn. Ṣé rí ìpele márààrún? Yín wàá mọ̀ọ́mọ̀ pé gbogbo àwọn tó jẹ́ wípé ìyẹn màá fi gbàdúrà fún gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ní àìsàn kan tàbó míì nígbà tí n bá pe gbogbo àwọn tó fẹ́ gba ayé wọn fún Jésù. So bó ṣe jẹ́ bẹ́fà nìyẹn, bọ̀ márùn la fi gbogbo ẹ̀ ṣe, márùn la kó gbogbo ẹ̀ sí lábẹ́. Ẹ̀yin àyànfẹ́, aago méje lábẹ̀rẹ̀ láàárọ̀ yìí, ẹ lọ múra o. Ohun Ọlọ́run tó sọ, ẹ̀yin tẹ́ ẹ bá ń wojú Olúwa fún ọmọ, mú ọ̀já dání kí nǹkan pàṣẹ ni. Òní ìlàṣẹ ká gbá ọjọ́ ìbí wòlíì Ọdẹ́kúnlé Epaphras. Bẹ̀rẹ̀ kúkúrú bó ṣe ṣẹlẹ̀ ní Jesus City. Nígbà ọba dọ̀la màá mọ kí gbogbo àwọn ẹni bí ẹni, àwọn èèyàn bí èèyàn tí wọ́n appear nínú ìpàdé agbára ńlá yìí. Ẹnjiníà, kí tún ni ipa tí ìjọ ìtún ti kó? Ìkan ló kónú ayé obìnrin ọlọ́dún 18. Ẹja tún wo mi.
1: Orúkọ mi ni Adéníyí Mutúnráyọ̀, mo wá láti Ẹgbẹ́dá.
2: Ẹgbẹ́dá báyìí.
1: Bẹ́ẹ̀ni sà, ńlá sí à, bàtà ẹsẹ̀ kan ni mo wà sí prógrámù yìí.
2: Kí ni ẹ wọ̀ wá?
1: Bàtà ẹsẹ̀.

0: Atẹ́sẹ̀ kan ni mo wà sí programme yìí.
1: Kí lẹ wọ̀ wá?
0: Atẹ́sẹ̀ kan.
2: Nice to sun. Ìgbà tí ariwa yóò bá sọ nínú ilé rẹ ní environment yóò ya ọ̀tá rẹ lẹ́nu. Ẹ̀ṣà bàbá olóbi jẹ́ pé gbogbo bẹ́ ẹ ṣe ń bú ìjọ yẹn bẹ́ ẹ ṣe ń sọ̀sọ̀kúsọ̀ ṣíṣe ni Ọlọ́run sì tún gba ògo lọ. Torí pé ẹni tó ní iṣẹ́ ló kalẹ̀ ẹ́ bẹ̀. Òun ló sì pinnu láti tú ayé àwọn èèyàn lẹ̀. Àfiwọ́ tó o bá jókòó jẹ́ nílé. Ẹnìkan ní tó bá ṣe é pómi 77 ṣiṣẹ́ ẹgbẹ́ lọ USA. Bómi 77 bá ń ṣiṣẹ́ ẹgbẹ́ lọ Adé Ọ̀yọ́ olódò ló ń tán. Ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé ìkọjá yìí ẹni ni. Bó ní ṣe gbómi lọ sí usage. Bíbélì ní lálá àwọn aṣiwèrè da olúkúlùkù wọn láàmú. Ó ní wọn mọ bí ènìyàn ṣe máa jáde lọ sínú ìlú. Ẹ̀mbà ti dákẹ́ ntí ó ti ń ṣe yọba dákẹ́. Junction kan ni usage. Center kan Adé Ọ̀yọ́. Center kan ni comfort life. Ìtọ̀ bá gbàgbọ́ nú ẹ̀yìn. Ìkọjá ààyè ni fún mi kí n kó mi lọ síbẹ̀ yẹn. Torí kíni. Bí wọ́n bá fọlọ́pàá mú mi, wọ́n rí wọ́n jàre mi. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó o bá ní ìtúsílẹ̀ tó o bá fẹ́ gba ọwọ́ Ọlọ́run o fẹ́ rí ìyanu. Mi ìtako ògùn, mi ìtako medical doctor, àìmọye pásítọ̀ wa tó jẹ́ dókítà. Tó jẹ́ àwa gan ní àlọ́ hospital. Sọ bá tán. So by the time tí wọ́n bá débẹ̀ la bá gbàdúrà fún ta ọyá tún lọ yẹ̀ wò. Àìmọye àwọn tí màá ní ọyá lọ yẹ ẹ̀jẹ̀ rẹ wò. Àṣírí ni. So ìyẹn tí mo fẹ́ fi yẹn mú jáde ni wípé bó ti wulẹ̀ kọ́ ba nǹkan jẹ́ tó ayé mú tọ́. Bó bá ṣe pé wọ́n ń kọ́ wọn náà ni ó ti yẹ ká ṣírí mi ó tún ti pẹ́. Ẹsẹ̀ kan nìyá yẹn gbé wá. Ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ti jẹrà. So kò ṣe é wọ bàtà sí. Àbó ò sì búwa dọ̀la bá ṣe mọ́ pé piti mu nìyẹn. Ìdí ni pé akiri sore ń bẹ lójú iṣẹ́. Asore kiri òkú ò láàyè. Ìwọ ló sì kàn láàárọ̀ ìpele àwọn méje tí ń gbàdúrà fún mo ti sọ lẹ́hùn. Ẹnìkan ní ìgbọ́ nọmba 1 àwọn tí ń bọ ló ń bọ fún ọmọ. Irú ìyàtọ̀ wà ń bọ́ náà ṣe wá nìyẹn. Bó bá ti yí kan àbó ọba dé mọ́sàrí kúrò church. Rí ẹlòmí ọmọ nǹkan kan tó bá ti wálẹ̀ méjì tí ò tí rí ìyanu yọba sáré lọ. No ọba wọn kan lẹ̀ ni. Ẹlẹ́ẹ̀kejì àwọn tí ń wojú olúwa fún ọkọ̀ àtayá. Ń pè wọ́n jáde níbi wọ́n bá dúró sí. Ń tí Ọlọ́run bá sì ní kí ni wọ́n ó ṣe kò sì ní náà ní nǹkan kan. Ẹlẹ́ẹ̀kẹta gbogbo ẹ̀yin tẹ́ ń gba Ọlọ́run gbọ́ fún ilé kíkọ́. Ń gbàdúrà fún yín. Ẹlẹ́ẹ̀kẹrin gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ travel out bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run. Ẹlẹ́ẹ̀karùn-ún tá a bá rí gbogbo ẹni tó ní àìsàn kan tàbó mí nínú àgọ́ ara rẹ̀. Wòlíì ọ̀dẹ́kúnlé ọ̀gbàdúà. Ẹlẹ́ẹ̀kẹfà gbogbo ẹ̀yin tẹ́ ń gba Ọlọ́run gbọ́ pátá fún owó ọjà. Ọ̀fẹ́ tajà ọdún. Ṣé wá mi tọ́jà jù? Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ìgbàlà òtítọ́. Ìgbàlà ọ̀fẹ́ làmú wá méje ni. Ní ọjọ́ Sunday tó kọjá 850 àwọn 850 wọ́n ní àwọn ti ṣe tán páwọn ọmọ bá Jésù lọ wọ́n gba certificate wọn láàárọ̀ báyìí. Ẹnìkan ní 850 lójú ẹlẹ́yẹlé bá a bá tó ń parọ́ lọ sí odò ẹlẹ́yẹlé ọ bá wọn tí mò ń sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n á sọ fún ọ pé wọn ò lè mọ́ kóyàn wá lẹ́ẹ̀mejì lóṣù. Àwọn tí wọ́n sọ pé àwọn ń fa ayé àwọn fún Jésù tí wọ́n rí ìgbàlà nínú ẹ̀ ó ní àlàáfíà mi ni mo fi fún yín kì í ṣe báyé ṣe fi ń fún ni. Ọwọ́ ẹ̀ ni gbogbo ìwòsàn wà. And ipa tí ìjọ iná le kó nínú society nìyẹn. And gbogbo bíkíbi bíbélì ni ibi tí òkú bá wà ibẹ̀ ni gúnnugún ọ̀lọ́. Ibi tí wòsàn bá wà ibi tó ń jẹ bá wà ibi tútù sílẹ̀ bá wà gúnnugún tó bá gọ̀ ni ò ní lọ bẹ̀. Ẹ̀yin ọmọ náà màá gbọ́rọ̀ mọ̀mọ́ ìmá farabalẹ̀ gbọ́ láti ìwọ ròdù yẹn ti wọ mọ́tò gbagi. Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹbẹ̀rẹ̀ tọ́ọ̀tì Ọlọ́run òjijì ń bi gáràjì ẹ wàá mọ tọ́jà gẹ́gẹ́ bí àpẹẹrẹ lónìí. Gbogbo àwọn tí wọ́n bá wà ń bẹ́ẹ̀ tí ò tí ì ní anointing oil màá fi lé wọn lọ́wọ́ lọ́fẹ́lì. Gbogbo àwọn kan ń bẹ tó lọ ní ká fi iyọ̀ gbàdúà ó ní omi sa ilẹ̀ sá omi kòrò. Wòlíì ni ẹ mú àwokótó wá a ti bọ́ buyọ̀ yẹn sínú àwokótó àbí ṣé wọ́n tó ń sọ oògùn iyọ̀ náà ni. Iyọ̀ ní nǹkan kan àmọ́ mọ́ sọ tẹ́lẹ̀ sí. Kì í ṣe pà ń bọ iyọ̀ kì í ṣe pà ń bọ anointing oil. A kàn ń sọ ìgbàgbọ́ wá sínú ẹ̀ ni ọ yàtọ̀ sẹ́bù tí wọ́n ń fún ọ bí wọ́n ti ń fún ọ. Another thing tí màá tún fi kún gbogbo ẹni tí ń láǹfààní àti gbọ́ mi títí dọ̀la ni Ọlọ́run ṣe bẹ̀bẹ̀. And ẹ̀ ń bẹ́ mi gan yóò mi gan invite yín sà. Mo invite yín specially jẹ́ àjọ pàdé iwájú Ọlọ́run ni. Láàárọ̀ yìí pẹpẹ yọ pọ̀ mọ́ torí pẹ̀ ń bá wà bá mi yọ̀ mọ́ wulẹ̀ jẹun wá àṣì láwẹ̀ àgbàwẹ̀ àti gbàwẹ̀ méje tẹ́lẹ̀. Èmi lẹ̀ ń bá yọ̀ wẹ̀jẹ̀ wẹ̀mú. À ń gbogbo sónà church pátápátá mo ti gbóúnjẹ ránṣẹ́. Àwọn gan ń dáná ń bẹ̀ lónìí. àwọn tá a gbé màlúù fún pé yá ẹ máa fi ṣe ẹ máa fi yan ẹ máa fi yan ọlọ́run ìbàdàn la wá ti ìbàdàn ó ti pé àti gbogbo àwọn tó ń bẹ ní àyíká ìbàdàn tí wá bá mi yọ tó bá ṣe pé ní tòótọ́ mo ní pààtì nínú rẹ̀ ẹnjìníà ẹ bá mú un láti ibi tí ìyá yẹn ti ní ẹsẹ̀ kan ló ń bá wá inú mi ń dádùn láàárọ̀ yìí wẹ́mà ò jẹ̀nà o láti ìwòrò òdù ni ẹ ti wọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà bẹ́ẹ̀ bá ti sọ báyìí ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ẹ bèrè pé ó tiẹ̀ ti ráwọn èèyàn ti ń wọnú chọ́ọ̀chì ọlọ́run òjijì lọ má mú nǹkan kan dání ju báìbù lọ tọ́ bá ní bó o sì ní máa bọ̀.
0: ńláṣíà bàtà ẹsẹ̀ kan ni mo wà sí prógrámù yìí.
2: Kí lẹ wọ̀ wá?
0: Bàtà ẹsẹ̀ kan ti bàjẹ́ tí mi lè fi rìn.
2: Bàtà.
0: Ẹsẹ̀ kan ni mo wọ̀ wá ńláṣíà.
2: Àdéhùn o. Ẹni ṣùgbọ́n kí ni?
0: Ẹsẹ̀ mi.
2: Ṣé bàtà yín nù?
0: Ẹsẹ̀ kan ni mo fi wọ bàtà. Ẹsẹ̀ kan ṣé wọ bàtà.
2: So ẹsẹ̀ kan ò ṣe é rìn.
0: Ẹsẹ̀ kan ò ṣe é rìn.
2: Ó ti sùn. Ẹni tí ń pè ń sílò lórí. Ayé fẹ́ mú wọn láti bi ẹsẹ̀ pé ẹ jẹ́ ayín lọ́rùn báyìí. Mò ń bọ̀ yé.
0: Ìgbà tí mò ń bọ̀ mo tètè kúrò nílé pé kí àwọn èèyàn mọ́ bàa rí mi orílẹ̀ ni mo wà. So ẹnu gẹ́tì níbà yìí ni mo gbà wọn wàá síbẹ̀. Ìgbà tí mo fi rìn láti bẹ̀dẹ̀ níbà yìí wọ́n ti bẹ̀rẹ̀ program. Bàbá wa ní à ẹ̀yin dẹ́ẹ̀ bá wọn bẹ̀rẹ̀ program gbà tí wọ́n laago. Ẹ gbọ́dọ̀ gbò fún second service.
2: Ẹ̀yin dẹ́ẹ̀ bàbá wọn laago tó ọ̀bá gbọ́ kí wọ́n laago tètè jókòó padà. O ti ríbiìtì kíláàsì. Ẹnìkan ni ṣé ẹ wá ríbiìtì ni.
0: Bẹ́ẹ̀ni sà.
2: Ẹgún ẹlẹ́ẹ̀kejì.
0: Dúró ẹlẹ́ẹ̀kejì.
2: Wọ́n gbogbo wa rẹsẹ̀ ń fi síka lé.
0: Mo wá jókòó, mo ṣáà ṣe péyà yẹn. Gbà tẹ́ ẹ ní ká mọ lọ, mo ṣáà lọlé. Gbà tí mo fi délé, ojú títì mi pé àwọn èèyàn rí mi. Pé mo ṣe fẹ́ fẹsẹ̀ rìn, mo ṣáà gbé ọ̀kadà láti junction pé kó gbé mi mọ̀ lọ sí ilé mi. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nígbà tó di September 5, mo máa nìyí sọ̀rọ̀ tí mo mú wá sí bíbáyìí. Mo wá bẹ̀rẹ̀ sí ní fi ṣe. Torí àwọn dókítà kó oògùn fún mi, wọ́n ṣe gbogbo ẹ̀. Kò lójú.
2: Kò lójú.
0: Ó kàn wù ú. Ìgbà tí mo wá fòróró yẹn sí.
2: Díẹ̀ ń tó wọ̀nà.
0: Ló ṣẹ̀ wà ní ojúlókè. Àṣìṣàlẹ̀ náà tún ti ń bàjẹ́ tí mi mọ̀.
2: Ìṣàlẹ̀ náà ti ń bàjẹ́.
0: Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo fẹsẹ̀ mi rìn lé
2: agbára Ọlọ́run pọ̀.

0: Kari Madei Apolori Omo Salami Lagilu Efe 96.7 Felele Lawa Tatim Pase Pioba
1: Oluwa gba ko ewa o. Ah ah eri awon woli. Alado wi gbogbo eda. Ipa tin be leyin mi. Agbara to gbe mi ro. Oh my kaka eta gori aka ene kan da gbo mi. Ije aye to da omo to omo ye. Iji yen emi ni mo po ko si.
2: Amen.
1: Ka ta bi la eka boda. Iji gbe se yen Oluwa ni so be. Wa ka tun ma emi ni gbe se na fin ba oja. Iji yen lo nko Jesu. Emi mo po ko si.
2: Amen.
1: Obirin ti aisan wa ni ba ye ri aka to ba ika to ni ma ka sa da lia. Bi owo fi ba ya yen won mi gbadu fun o. Oh, for buruku to wonu agbo re o ya jade jade jade jade in the name of Jesus o ba to so fi wo mi to ni ko da ko ro ego a bi ya mo ija hey ta je fi na omo ju elera lera oluwa de ni gbadu afun o omo otuku me lowo
2: mi
1: ma ini mo so ni oruko olorun omo du Jesu eni to fi eto aye ndu yi iji mo ni iji ko ma ku de ko bo si ji iji ma le ko ma ba iji ma fa ko ma to ra iji ma du ko ma go yen bayi ni mo so oruko Jesu ofi Jesu ofi Jesu ofi Jesu ofi Jesu ofi Jesu ofi Jesu ama go iji ne mo ji don so ke ba le o eni you want to support gbogbo to ndo won le ko sele to wo
2: kabiyesi
1: ni oluwa bo so ya so
2: iji ni iji
1: ha Iji ni oku Jesu.
2: Amen.
1: In the name of Jesus.
2: Amen.
1: Ti lo pe ni
2: iji.
1: Iji ni owo afefe tun sise odi.
2: Owo afefe.
1: Olorun ti afefe ka afefe le ma fe si wa.
2: Jesu.
1: Kara ma ba ni eni. Amo ni bi to ba ti di iji. Ni o ma bere ise odi ni. Iji ki ti se le kan bi o se odi.
2: Ise odi.
1: Bayi ni mo so. Gbogbo eni ti iji so wo odi si.
2: Kabiyesi.
1: Na ya ka ika boria. Ni isegude.
2: Amen.
1: Denver. Bi iji ba bere. Tun se owo odi. Number 1 tire to ba gba ni le koja a se ori le gba ni
2: asida
1: ni o le ba ro ko lo ko ni to wa iji ba wo ni odo ngba ti o ba ma da ba
2: tabi
1: e ke ri ko lo ko ni na ti shi pa ni e won ti shiru pe dan iji lo so wo odi ni e wa gbo sa iji to so wo odi re
2: mi
1: mo pa le ni
2: amen
1: je ko a shiru kan
2: yeta
1: a ti iji to we pa ni we iji to se olori le dan e ri ba le le mi iji ti ja o ti gbo kuro lori
2: ise
1: iji ma nja to ma gbo okunrin ko le awa a ni le to da lomo to da iji obinrin lo ma ja obinrin wa gbo sodo
2: kabiyesi
1: a lo ma fun ti o je ko
2: se
1: a lo ma je ti o je ko je ma ki yawo wa sodo mi
2: sokan
1: ni ba to bere so dadi ebi ti o to lo gbo ko lo wa ni ti ni bere ko n se pe ni bi o le okunrin ya mo wa wo titi mo ni ja gbo tu eyi ba so ko to ba dodo wo li iwo ko lo ma so n to se emi mo bayi
2: ni
1: ma ma ku asiro
2: gbo
1: ti o bere se wonu program mo ni madam mo ni bi kan ti ja ni le ni o ti gbo ko yi ni ha o lo bere ti o to nkan ni kini kan kini kan ti bi jana ti jo ni ba ti ni ba ti ni ni ja gbo tu ni gba ta gbo tu mo ri ni pe iji lo gbo kun yen
2: iji
1: mo ni mo so fun ile ko o ti se ko lo kun lori iji to ba re ko wu iji lo ja
2: le
1: de ma da lo o ti ba ro bi ni tele o ti ma se ba tele o kan je o ma se de de ni eni no te wa gbo ba o wa fi le na papa ko fa omo lowo mo ko fa omo mo ko se kan kan iji ni
2: iji
1: ni gba ta ba re gbe si atu
2: leta
1: ni gba to olorun ma da lo kun wa
2: leta
1: e ku ki ko ni
2: eh e
1: ko lo mo mo bi ra bi se
2: ni
1: o wa se ati agbara lati tu sile ni ti yan fi jake ha eni to wa di oro gan eni pari ise ati eni to pari ise mo jijo ka ba mo gbo tu a tani ji ti gbo ko ele tani ji ti gbe yawo ele tani ji ti gbo omo lowo o kun mi ran ti mu ma ni mo so emi mo jije
2: amen
1: mo ma ye omo na lo fun
2: omo na
1: ti mo awon mo ko de gba bi e se wa le to dun mi dun ni pe ele to ri se ti ogun won da mu le lori bi pe awa ma ran awon to ku lowo o na lowo si obìnrin ló kàn gbé lọ o ti ẹ̀fẹ́ gbọ́ ti yà máa
2: bíyèsí
1: káwọn àbúrò bá lọ bàbá ẹ̀ o ti ẹ̀fẹ́ gbọ́ ti wọn ètò bí ètò bí ìbínú ló fi lé wọn kán fi ayé òun sílẹ̀ wọ́n ti sọ fún fún àwọn ẹbí mi ìṣòro wọ́n ti sọ fún fún àwọn àbúrò lọ táwọn wọ́n sọ pé ìyá àwọn ni àjẹ́ ìdí ló dẹ̀ jọ mo sọ àwọn kan náà ń bá tòrò yẹn pàdé ìdí yẹn kọ́ ìdá ní mo fi
2: bẹ̀rẹ̀
1: lẹ́yìn ìdí nígbà mìíràn sá kò ní gbé olórí ilé lọ ohun tó lè dùn òun dùn ló máa ń gbé lọ
2: ohun tó lè dùn òun
1: dùn bẹ́ẹ̀ ni a kò gbé lọ a bàjẹ́ kẹ́rí ìdí mi wà sá kò ní gbé ilé àwọn ilé lẹ́rìí tó dára.
2: Abubajẹ.
1: Abubajẹ. Ìjì tó lòun ó bò kò jẹ. Tó lòun ó bà yí ọmọ olóògbé jẹ. Tó lòun ó bà tẹ́ jẹ. Tó lòun ó bọ̀ náà wá jẹ. Ẹ̀mí mọ́kálẹ̀
2: mi.
1: Ìdọ̀ni mọ̀ fi
2: mi.
1: Sẹ́ni ìjì máa ń da ọkọ̀ nù. Òun náà fi dìtà sí inú bíbélì. Àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì. Wọ́n ní Jésù bu orí òkè lọ.
2: Bu orí òkè lọ.
1: Bí Jésù tó padà dé. Àwọn ọmọ èyí tó wọlé sínú ọkọ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ń tẹ̀síwájú. Nígbà tí wọ́n máa bá àrí méjì. Ni ìjì bá sanwó jù sí ọkọ̀.
2: Ó sanwó jù sí
1: ọkọ̀ ti fẹ́ gbòjúlé. Mọ́mí ìjì ń gbà ọ́. Ó lọ múra sí i. Mọ́mí àmọ̀ pé ìtẹ́ ẹkún ní sọ. Ọmọ tí ìyẹn bí ìyàlé lórí. Lọmọ tí ẹ̀rọ ọmọ ìyìnlá jẹ jáde ẹwọ wàhálà pé ṣe lórí ọmọ
2: ọdún
1: tí ẹ̀rí kẹta wọn máa bìjì iṣẹ́ wọn fi máa ń gbà yìí lọ́wọ́ ti fi ìyá ṣe wàhálà ṣe wàhálà ṣe wàhálà àkókò tí ẹkú jèrè iṣẹ́ yẹn ìdààmú ni òtún bá ń
2: pa ní bẹ̀
1: ìjì máa ń dànù tí dẹ́ wípé gbogbo nǹkan tó dọ́wọ́ ní kò ní ṣàṣeyọrí kẹta nígbà tó bá ti di ìgbèsè já
2: fámìlì
1: Oh my God, tí ayé lọ́wọ́ sí ọ̀rọ̀
2: yẹn.
1: Ọmọ yẹn, owó ló dé John Kennedy ní Amẹ́ríkà
2: báyìí.
1: Wọ́n lè gba padà sí
2: Nàìjíríà.
1: Láì ṣe ẹsẹ̀ kẹta. Wọ́n rí ẹ̀sùn kan. Wọ́n ló ju ẹnì kan. Wọ́n ló fura sípò lẹ́nì kan. Ṣùgbọ́n fíga píǹtì kì í ṣe tẹni yẹn. Wọ́n ló ju ẹnì. Wọ́n ló lágbo ẹgbẹ́ kan. Wọ́n gbà padà. Láti gbà yẹn, ìgbèsè ọ̀tún, ìgbèsè òsì. Wọ́n papọ̀. Òun náà fi rọmọ yẹn. Wọ́n padà dé. Olu gbèsè dé. Olu àìsàn dé. Olu ìdààmú Inú ẹni kan wá sọ́dọ̀ mi di ọ̀dà pẹ̀lú. Onílù olùgbò náà ló lọ rí. Nígbà lọ́mú lójú ẹ̀mí. Onílù ọmọ sọ̀spẹ̀tì ẹ̀. Onílù rò pé ó gbé gbogbo
2: rẹ̀.
1: Nígbà tó máa ṣe gbogbo tẹ́kìtì. Àìsàn ló gbé wálé.
2: Àìsàn.
1: Ha ìjì ti ẹ̀ nìyẹn. Ọmọ àìsàn yẹn pátá o. Tí o bá ṣe pé ọlọ́ ọlọ́run. Mọ́mí òun la ṣe fẹ́ gbẹ̀dúà. Jáde à fẹ́ gbẹ̀dúà. Ẹni tí kì í ja ilé ẹ̀, ẹni tí kì í ja iṣẹ́ ẹ̀, ẹni tí kì í ja ọmọ ẹ̀, ẹni tí kì í ja àgọ́ ara ẹ̀, wíwá ní ká gbogbo sí àdúrà.
2: Ìgbésí àdúrà.
1: Ó ní agbára. Àádùgbé sí àdúrà.
2: Ó lágbára.
1: 2006 ní ẹlẹ́nu ní aláṣà níbi Famajesty Ọwọ́ta. Ibì kan wà tí a ń lò ń gbà yẹn. Ó kàn fi sílé ìyá aládìyẹ ìyá àjèṣà. Àwọn tó bá wà nìbàdàn mo ti júwe bẹ̀ fún
2: yín.
1: Wọ́n gbé obìnrin kan wá ìyàwó pásítọ̀ ni. Ìyàwó gbogbo ojú ẹ ti yí sókè gbogbo ẹsẹ ti tutù dé báyà nígbà tí wọn rùdé olùmọṣẹ gbúwe kẹyìn èèyàn lè mọbi tí mo sọ nígbà tó ru obìnrin ẹgbẹ alẹ pátápátá ni
2: alẹ pátápátá
1: mímí ẹ
2: òsínmọ
1: ó bá everybody
2: lójú ẹmí ti yọ lára
1: ẹmí àwọn wòlíì nígbà tá gbọdú àtọ olúwa mi lọ mú òróró báyìí ó ní kí n fún ẹni tí ò lè ọkọ ẹ àtàwọn tó wà ń bẹ ni wọn fọọsì ẹnu ẹ là olùmọṣẹ gbúwe ibi tó ti ṣẹlẹ abá fọọsì ẹnu àfi tí wọn ti ọwọ bọ ní àwọn kó lè wọlé sí àfihàn orí ra ẹsẹ nígbà tó máa tún ìṣẹjú rẹ lélẹ obìnrin yẹn bì jáde ó ṣe wìrìrì ó bì jáde àgọ ara bẹrẹ sí ṣe ó dìde
2: ó dìde
1: àwọn èèyàn bá bẹrẹ sí
2: dé
1: wọn ló sọ pé ẹlẹ́lu alákíá nìbàdàn bí ni àwọn èèyàn bá bẹrẹ sí wa wàhálà wa dé sórí òróró òróró 1 litre péré ni ló ti kọ́ ẹ̀jẹ̀ bá mi kan sí ẹ̀bá mi kan sí mo bá gbé òróró pamọ́ mo bá bùdí ẹ̀ pamọ́ mo bú sínú ìgbógóyà ibi mo ti tọ́jú mi òru. Àwọn ẹrù tá a páàkì nígbà yẹn tá a kàn jọ́ọ̀pù síbì kan nígbà tá a ti kú dé olúwo. Mo wá wà kankan ni mo kọ òróró yìí nílẹ̀. Jésù òróró yìí le òróró tí a fi àgbóyé ọdún gbàgbó àti ní mo máa ń lò lẹ́ẹ̀kọ́. Ẹ̀mí yẹn wá sọ pé kọ́ òróró yìí sínú àwọn òróró kò fáwọn èèyàn. Mo bá kọ́ òróró yẹn o. Mo bá fún èèyàn pàtàkì pàtàkì. Àwọn èèyàn máa lọ àwọn ètò wa níjọ tá a ń gbèrè. Tọ́ni bá bẹ̀rẹ̀ sí sọ pé níbo ni mo ti kan. Mo wá ṣe àlàyé ọdún tó ti wà lọ́wọ́ mi. Kó tó di mo pé mo lò ní ẹlẹ́lu aláṣẹ ní 2006. Àwọn èèyàn tó ń gbọ́ máa ṣe rí. Yé ẹ̀mí mo wá nídìí ni. Ó yà fún àwọn èèyàn kan
2: lò.
1: Mo tún fún wọn lò. Ẹ̀rí tún jáde.
2: Ibẹ̀
1: ni ẹ̀mí mi ti ní ti dà sí òru. Mo wá dìsẹ́ rí pé òróró yìí o. Mo fẹ́ ta 20,000
2: náírà
1: lọ́wọ́ ni rárá o. Fún àwọn ènìyàn díẹ̀ ká àwọn káwọ̀ ń ṣe aláìní àwọn káwọ̀ wọn jẹun ṣọ́ọ̀kù débi tí wọ́n rà àwọn káwọ̀ wọn rí orí ọ̀fẹ́ gbàdé bí sẹ́lẹ̀ yọtọ̀ sí
2: ìtàwé
1: olúwa ní pọ́ iṣẹ́ òun lélẹ̀ àwọn 100 àkọ́kọ́ tó bá kọ́kọ́ dé òórùn tí mo mí fi yẹn ti fún ọ ní orúkọ òun
2: náà
1: yé my god àwọn tó wá sí táwọn gbèmí wọ́n dẹ̀ rí àwọn èèyàn ńláńlá ńláńlá tó wá
2: wọ́n
1: fún mi lọ́rẹ̀ olúwa tí ṣe bóun lòún wà nídìí
2: ẹ̀
1: kéèmí náà ṣe ìrànlọ́ 100
2: dídí
1: òun ló fi dá wípé lóòótọ́ mi ò yí padà ìrọ̀rùn mi kì í fún ni lóòrú ọ̀fẹ́ ṣùgbọ́n torí olúwa ti kọ́ bẹ́ẹ̀ àwọn 40 láti fún ọjọ́ 9 tá a ṣe kọjá ẹlẹ́dọ́kù 20 la máa kú fún àwọn 20 àkọ́kọ́ tó bá dé ìyẹn ní 33 bottom ní sọ́gọ́ta ńbẹ̀ 20 tó kù a máa tún lọ fún wọn ní abẹ́òkúta wọn gba 20 ìyẹn lọ́jọ́ tuesday ní láfẹ́wá ní abẹ́òkúta ní lìṣàbíọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ ẹja yẹsùn then 20 tó kù ó di ṣàgàn gbogbo àwọn tó ń bọ̀ láti korodu tó ń bọ̀ láti ògìjọ gbogbo àwọn tó ń bọ̀ láti owó ìbàfò àtàwọn tó ń bọ̀ láti ìjẹ́bọ̀dé ṣàgànù ló máa wá 20 yẹn la máa pín fáwọn tó bá kọ́kọ́ dé lẹ́yìn ìgbà yẹn wọ́n á ní oore ọ̀fẹ́ láti rí mi bí ìwòlíì ó máa ní agbára jù àwọn tó bọ́ wá dé lẹ́tà wọ́n máa ra ti wọn ni àwọn kẹ́lí bàbá kí ló wàá ṣẹlẹ̀ àwọn tó kù máa ra ni lágbo ọba tó lọ yàtọ̀ 20,000 náà ẹ̀wọ́n sà nígbà tí obìnrin yẹn dìde láyè oró ìbí tó ti bá dé olúwa sọ jẹ́ kí mo rí pé ìdí ikú òjijì ló fẹ́ jà lé o fẹ́ pọ̀ kó fẹ́ pàyà
2: kábí
1: ọkọ̀ padà kú ló sọ̀ ṣùgbọ́n ìyàwó ṣe díẹ̀
2: bàtà
1: sọ ọmọ ẹni bí ọdún
2: mẹ́wàá
1: obìnrin yẹn ṣẹ̀kù mo sọ ìjì tó ń jà tó fẹ́ pọ̀ mọ́ ẹ lọ́wọ́ ìjì tó ń jà tó fẹ́ pàyà mọ́ ẹ lórí ìjì tó ń jà tó fẹ́ pọ̀kọ́ mọ́ ẹ lórí ìjì tó ń jà tó fẹ́ pàwọ́ fúnra wa ìjì tó ń jà tó fẹ́ pàṣẹ wa ìjì tó ń jà tó fẹ́ pàṣẹ wa ìjì tó ń jà tó fẹ́ sọ kí ni ìjì lónìí ẹgbẹ́ni mọ́ pọ̀ ní pa àṣẹpàlẹ́ gbogbo ọdún bá wí ọlọ́dún ó fẹ́ wà lìsí máa bọ̀ ní olúwo tó wà lọ́nà tó dé ti ẹgbẹ́dá bọ́ọ̀lẹ̀ ní olúwo junction gòkè sókè omi àtàmátà sílẹ̀ lọ tètè jẹ́ ká gbọ́ mẹ́sàn-án tó lù lára ẹ̀ àǹfààní wà fún láti rí orí ọ̀fẹ́ gbà kí ẹ̀mọ́ kó lè ṣètọ́ ní fún ẹ̀mọ́ ló máa gbẹnu máa tú àṣírí
3: ọ̀bẹ
1: gbogbo ẹni bá wá wọn á rí ànúgbà
2: wọn
1: ní pé gbogbo àwọn tó bá wà yẹn a máa fún olómi ibùdó agbára yẹn ọ̀fẹ́ ni gbogbo èèyàn ni
2: ẹ
1: gbogbo èèyàn ni àwọn tó bá tún wá a tún máa rán lẹ́ẹ̀tì wọn spẹ́ṣíálì o fún bíborí ìjì tí gbogbo èèyàn tó bá wá ń dé tó bá nílò òróró yẹn tó ní 20,000 á fún ẹnìkan ní owó tó bẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ bí àwọn tó bá lò ó bí àwọn tó wà yẹn lẹ́lu aláṣẹ ní 2006 níwájú ilé ìyá ìjẹta ó mọ̀ gbọ́ kẹ sọ pé ìyàwó pa tó wà ní ṣọ́ọ̀tì bàbá dàbíọ̀ ẹ̀sìn ọlọ́run jí ó mọ̀ gbọ́ lẹ́yìn ìgbà yẹn àwọn tó ọ̀tọ́ wà lára wọn àwọn oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń lò sí
3: ẹ̀dá mi sọ orúkọ yín àti ibi tí ẹ ti wá ẹ̀sùnmọ́bíbáyìí orúkọ yín àti ibi tí ẹ ti wá bí àti nǹkan náà àtàwátà ti ṣe fún yín ẹ sọ̀rọ̀ sókè.
4: Èmi ni oṣù fún Sàfà, mo wá láti Ọ̀fà garage. Ní oṣù tó kọjá, mo wá síbí.
3: Ìwádìí lóṣù tó kọjá.
4: Nínú
3: program tí a ṣe ń bì.
4: Oṣù tó kọjá yẹn mo ti ẹ̀ pé mọ́nì gbọ́dọ̀ ní ìdíkò láti ṣiṣẹ́ nígbà tán ṣe tán. So ìgbà tí mo dé ọ̀dọ̀ wọn wá ní ká kí n lọ ra omi àti òróró. Wọ́n ti ṣe iṣẹ́ fún mi, mo sì gba àdúrà sí. So ẹsẹ̀ ni wọ́n complain fún mi pé ẹsẹ̀ yẹn afẹ́ fi dààmú ọlọ́ta mi. Ṣùgbọ́n ìgbà tí
3: mo ẹ̀sẹ̀ ń dẹ̀
4: bẹ́ẹ̀ because nǹkan bá rìn láti bí láti bọ́sẹ̀ débí àgbàgbọ́kàdà padà bí.
3: Ìfẹ́ bá rìn ìgbà yẹn níwájú ọlọ́run àti ẹ̀sẹ̀ àjọyọ̀ pé jẹ́rìí èké
4: èmi
3: ò ń gbà ẹ̀rí èké àjọyọ̀ ìyá mi. Èmi ibẹ̀ èrí èké lọ́dọ̀ tèmi o.
4: Ìgbà tí mo wà lo omi yẹn tí wọ́n ní kí n ká ṣàṣepé àṣìṣán, mo lo fún ọjọ́ méjì. Ọjọ́ kejì tí mo bá rìn láti ilé ẹ̀dọ̀ mi sí Bohas, tí mo máa ń bọ̀, màá wọ̀ màá gbọ̀ ọ̀kadà délé mi.
3: Lẹ́nu bí ìfi bẹ́ẹ̀ ni.
4: Bẹ́ẹ̀ni.
3: Lẹ́nu gbọ̀ ọ̀kadà.
4: Bẹ́ẹ̀ni. Ìgbà máa fi ìfẹ́ǹsì yẹn. So ìgbà tí mo wà lo omi yẹn tán, ọjọ́ tí mo parí omi yẹn mo jáde mo fẹ́ lọ sí bank. Mo rìn dé Bohas. Mo ń padà bọ̀ mo ń padà wálé de. Àwọn àbúrò mi kan wá wá mi wá láti wá kí mi. Mo wá ní kí n fi wọ́n kàn sí lọ́wọ́ kọ̀. Mo láti rìn padà rìn padà ní ojú ẹ̀gbẹ́ mi. Ní ọjọ́
3: ẹ̀gbọ́n mi
4: ni o tó bẹ̀.
3: Bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Níwájú ọlọ́run àti ènìyàn
4: o. Bẹ́ẹ̀ni mo ní màá sí ìfẹ́ǹsì ẹni. Nígbà mo ti sọ fún màmá tá a jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara ọ̀dọ̀ wa pé mi. Mo rí ìyanu ọlọ́run ní oṣù tá a wá.
3: Lórí iṣẹ́ ẹ̀sìn tó ní àkórí àtàmátà àti àgbà ìṣẹ̀gbà.
4: Bẹ́ẹ̀ni mo níjọ nínú prógráàmù tí mo gbọ́ mo pé mọ́mì gan pé nǹkan báyìí báyìí tí mo rí ni lẹ́yìn ìgbà tí mo lo omi tí wọ́n fún wa ta ṣe prayer ni mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí mo rí gbígbàdúrà lọ́wọ́ ni ọlọ́run ò ní lọ́wọ́ ọlọ́run
3: àtàwọn
4: ọlọ́run ò ní ba iṣẹ́ ẹni jẹ́ ẹ̀mí fọmọ ṣe
3: sáré
4: ẹ̀mí fara ṣe
3: sáré
4: ọlọ́run ó túbọ̀ máa gbé yín lọ́wọ́
3: sókè
4: iṣẹ́ tọ́lọ́run ti parí lọ́lọ́run mọ̀ ń
3: gbé
5: Mo
3: ló ti ní ìgbà tẹ débí kí lẹ ṣàkíyèsí.
5: Lọ́wọ́ ìgbà tí mo ti dédé láàárọ̀ yìí, ìtura dé sí mi ní àgọ́ ara. Torí nǹkan kan tí mo ṣàkíyèsí lọ́gbà tí mo dé ní báyìí láàárọ̀ yìí, tó bá ti tó dé aago mẹ́jọ àárọ̀, ti mi bayi ti je mi o gbara mi to ba se to bi ago meja ro ti mi bayi ti je mu gbara mi o ma gbon si e ti ni ataro ti mo ti kese bodi leyin o mi ira fada ta nse mu yen mi ti gbe ni ti mo de
3: la go so ba after one
5: mo wa oke agbara agbara
3: to ba jo sele ti ago mejo la ro ni ro
5: ma ma gbon
3: e ma gbon
5: ara mi o ni lele
3: so e ba mi kan se ago ago mejo mesan mewa mọkànlá méjìlá aago kan ó ti kọjá wákàtí mẹ́fà ti tẹ̀lé ara yín ò dẹ̀ ti gbọ̀n ẹ̀dẹ̀ wọ òkè báyìí.
5: Àgọ́ ara mi ní ìtura
3: àgọ́
5: ara
3: mi ní ìtura
5: inú mi gan sẹ́ńtì yàtọ̀.
3: Nígbà àkọ́kọ́
5: ní èmi friday mọ́ mi ń dá mi lówùúrọ̀ ìṣíwọ̀ àwọn níbo la ti ń bọ̀ mú ní látẹ̀wúwà mo ní ìgbàgbọ́ sọ́dọ̀ ọlọ́run wípé tí n tó wọ ìbàdàn yìí ní àná ara ni ọ̀tá mi débi wípé ọmọ tí mo wá bá gẹ́mọ̀ wípé ara ni níbẹ̀ lọ́wọ́ ìgbà tí mo fẹsẹ̀ bọ bí yìí ní àárọ̀ yìí mo rí i pé ìtura dé àgọ́ ara yìí ọlọ́run orí òkè yìí kó wá túbọ̀ bá mi ṣe é.
3: mo sọ wọn ìtàn bèrè pé báwo ni oríṣiríṣi rẹ ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣéwó ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣéwó ìjìnlẹ̀ ọlọ́run ló jẹ́bẹ̀
5: ètìtì
3: ni
5: èyí
3: àwọn wòlíì agbára ọlọ́run wàá gbádùn
6: ọlọ́run.
3: ìgbà
6: tí orúkọ mi ni tolúsọ ẹnìkan òṣèlú.
3: Tolúsọ ẹnìkan òṣèlú láti gbòmù.
6: Láti ilé ìfẹ́ mi, inú tó wà nínú àwòkọ̀ ìṣẹ̀. Tẹ̀mí ọjọ́ náà, ló gbọ́ ọ̀rin nínú rédíò ìbọ̀nì òkun gbọ́. Mo máa ń gbọ́ ọkọ̀ ṣùgbọ́n mo máa ń wò pé ló ní kí n yà sí. Ṣùgbọ́n ọjọ́ náà lọ́rùn rẹ wá lè ń bọ̀ ní ìfẹ́. Ọjọ́ náà lọ́rùn rẹ wá lè ń bọ̀ ní ìfẹ́. Ọjọ́ yẹn náà sì ni wá ṣùgbọ́n ọjọ́ yẹn ẹ̀ wá ọjọ́ yẹn ẹ̀ wá ọjọ́ kejì ẹ wá wá ẹni ìjọ kẹta kẹta lè bá wa sọ̀rọ̀ mo tún padà wá ìjọ kẹta ṣùgbọ́n ọjọ́ yẹn.

0: mo jẹ́lé mo ní ọmọ mi ní wọ́n ta omi oyè báyìí ó lẹ má dà án lòun lè ní wọn.
1: Oyè ọ̀rìnínà olè amúrọ̀bà oyè lùtì.
0: Mo lọ dáa mo ní mo ti gbọ́ mi ò sọ̀rọ̀ mo ń dẹ́kẹ̀ tí mo wá wá yẹn mo wá mọ̀ mọ̀ mú ara omi yẹn mo ní mo ti ra omi wá o mo níbẹ̀ náà mo ti ra ìgbà ó bá ń wò mí ó lẹ́yìn lẹ́mọ̀ mo ò dídá kẹta mo ti wá wá torí ìgbà yẹn mo ò kí ń lè sùn mo máa ń dìde ni tí má fẹ́ yíra mo máa dìde ni má fẹ́ sì nǹkan máa gbogbo ara ríro mi gbogbo ara mi yóò gbádùn rárá lọ́mà tí mo wá rí ní ọwá fún mi ní omi mẹ́ta àti olówó aládàpọ̀ fún mi ẹni kì í lọ múlẹ̀ kan náà mo wá délé ọmọ mi ní à ṣẹ̀bá ní ta múlẹ̀ kan náà mo wá níbo mo ti fẹ́ mu gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà báyìí pé mo wá dé mo wá nígbà bí mo ṣe kó gbogbo ènìyàn mo bá mú gbàtò fún bọ́ọ̀nà tó tún dá gbé mọ́ mi mo bá mú mo mà tó máa yá ló wá rí pé gbogbo ara mi mà tó ti wálẹ̀ mo wá ń sọ fún mi mà ti ń yíra mo ní gbogbo tí wọ́n mọ àwọn oníyẹn mà ti lọ ẹsẹ̀ ní bọ́ pàápàá mi ò lè tó báyìí tó láti dìde báyìí irọ́ ni kò sí mi ò lè jẹ rẹ̀ rárá mo mà fi amánára mà ti dìde
1: ní ìgbọ̀n
0: tó wá
1: bí
0: ojú ọ̀run ti pọ́lá kan yìí lórí omi mẹ́ta mo tọ́tún wá ní ẹ̀ ń bọ̀ ń bẹ̀ yẹn ìjọ náà lọ́dà kú yẹn wá èmi àti ẹ̀ wá ó yóò máa tẹ̀lé mi lọ ṣùgbọ́n gẹ́rẹ́ tó dé ibẹ̀ ń jọ ti ẹ̀ wá wá lórí ètò débẹ̀ yẹn báyìí lọ́sọ̀rọ̀sàn lẹ bá sọ̀rọ̀ ẹni máa rí lẹ́yìn
1: ìgbà
0: wá sí ìrìn àjọ bẹ́ẹ̀ níta orí tó bá lọ́dọ̀ wò ó kọ́kọ́ jẹ́ kí inú ẹ̀ dùn ún ó ní mọ́ mi ní ó lẹ́gbọ́n nǹkan tí dáàdì yẹn sọ mo ní nǹkan tó máa dìtọ́ náà ní kó tẹ̀lé mo ní nǹkan ni máa ṣe iṣẹ́ ó bá ní ìfún fún tóbi tọ́sà ti bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn nìyẹn pẹ̀lú èmi àti ẹ̀ bó ṣe ń wá sí ibẹ̀ nìyẹn ọlọ́run dẹ̀ ṣiṣẹ́ ọlọ́run jẹ́ra rẹ̀ nínú ayé ẹ̀ ní pé kí ni wọn sọ pé ó ní ọkọ ṣùgbọ́n ọlọ́run ṣiṣẹ́ ó dáàbì dúró tì í wọ́n ní lọ ṣe nǹkan báyìí ọmọ ẹ̀rọ dẹ̀ ṣe é ṣùgbọ́n ọlọ́run wá jẹ́ra rà nínú ayé gbogbo nǹkan tó ń sọ tó kò tẹ̀ tó ń tẹ̀ tó kò lè rí ṣe kò lè dúró lọ kọ kò lè jókòó lọ kọ ṣùgbọ́n ọlọ́run jẹ́ra rà ó tún wá bímọ ní ibi ibẹ̀ náà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kò dí òkú ní ò wá tì mo ti rò ó ti bí ọmọ ọmọ ọlọ́run mo tún gbẹjọ yẹn torí mà tó wá sí ilé ní ètò wá ṣe nǹkan yìí mo wá ní a gbọ́dọ̀ bí ọ̀dọ̀ àwọn dájú o mo torí pé àti ìlọ dúpẹ́ ní ọ̀dọ̀ àwọn dájú tó mo ló gbọ́dọ̀ bí ọmọ ẹ wá láti wá fi dúpẹ́ lọ́dọ̀ àwọn dájú a lè mọ orí ojú wa.
1: Kí máa ṣẹlẹ̀ ní àwọn tó bá tètè dé wọ́n á láǹfààní àti ríbi bí wòlíì èmi dẹ̀ máa ń sọ wípé kan bá dọ́dọ̀ ìlú ni ẹ̀kọ́ ló ń sọ tó bá yẹn ẹ̀yin mọ́nú ọmọ àti àṣírí ojú rẹ̀ ó mọ̀ ẹ̀kọ́ ẹ̀ wá rí pé ohun tó ń pè lókun yẹn kò jẹ́ kankan ẹ̀ wá gbé ilé yìí àárọ̀ ìmúra o gbogbo tó bá wẹ lójú o fẹ́ wà nísì máa bọ̀ ní olúwo olúwo tó wà lọ́nà tó de tiẹ̀ gbẹ́dá olúwo tó wà lọ́nà tó de tiẹ̀ gbẹ́dá bọ́ọ̀lẹ̀ ní olúwo junction gòkè sókè omi àtàmátàsí lò lọ tètè bí kágo mẹ́sàn-án tó lù lára ẹ̀ àǹfààní wà fún láti rí orí ọ̀fẹ́ gbà kí ẹ̀ná kó lè ṣètọ́ ní fún ẹ̀ mọ́ ló máa gbẹnu iná tí àṣírí ojú ẹ̀ ti gbẹnu tábí di lọ́wọ́ ẹ̀yí tí jì ń já ẹ̀ ó ń soge nínú ìdì ó mọ̀ pé ìdí pápá ọ̀rẹ́ ní ogún ìdì yẹn lónìí ẹ̀ mọ́ bàrú ìdìlà rọ́kọ akọ̀wé lomi ẹgbẹ́ ẹ̀ ti bí mẹ́fà ó ń fẹsẹ̀ gbà kẹyìn mọ́mọ́ mi tẹ́ ń bá ní àjò lọ pàtúkẹ́ tuntun ni ẹgbẹ́ dání kò sí
2: ìkẹ́kẹ́
1: ẹ̀yẹ́ bí ẹ bẹ múra gbogbo àkọ́bí pátápátá nínú kí ni àná ìdí ni ohun tó mú kẹyìn ẹ̀ṣọ́ wà dúró orúkọ jẹ́ tòbí oníjà ìdí burúkú ni gbogbo àkọ́bí mo fẹ́ ni gbogbo ìyá àkọ́bí mo fẹ́ ni gbogbo àwọn tó ń jẹ́ ìjìrẹ́ ọmọ ìbejì mo fẹ́ ni gbogbo àwọn tó ń já dúró mo fẹ́ ni oh my god máa ní ìtàn ibùdó agbára àánú
2: àtàkùn
1: ibùdó agbára àánú àárọ̀ ìmúra o ìwọ oòrùn ló ti máa wọkọ̀ olúwo wà á ti máa rọ́kọ̀ tó ń polú olúwo wọkọ̀ olúwo ní kẹjẹ sí olúwo
2: junction
1: ìwọ oòrùn sí olúwo junction tó bá ti wá lólúwo junction gòkè sókè omi àtàmátàsí
2: lè lọ
1: ìwọ oòrùn sí olúwo
2: junction
1: olúwo junction sí àtàmátàsí ìgbà ń tẹ́ ń bọ̀ látọ̀nù ìkírè gbọ̀ngá gbogbo ẹ̀ ń tẹ́ bọ̀ ẹ ń bọ̀ láti ọ̀nà bẹ̀ ọkọ̀ tó bá tà ti gbé ọ ní kó jẹ́ sí olúwo jọ̀sọ̀
2: olúwo jọ̀sọ̀
1: olúwo jọ̀sọ̀ tó bá dé olúwo jọ̀sọ̀ ìwọ gòkè sókè ẹni bí ẹgbẹ́ pharmacy oní ọ̀kadà máa jọbọ̀ látàmátàsí
2: àtàmátàsí
1: ìwọ rò sí olúwo jọ̀sọ̀ olúwo jọ̀sọ̀ tàtàmátàsí. Máa fi ọwọ́ gbàbí tó ń bẹ̀ máa fọ́ gbàbí tó ń bẹ̀ báyìí a máa pọ orúkọ jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ jésù lẹ́ẹ̀kan á lọ rọrùn àtàmátàsí òní sàn máa sàn.

pẹ̀lú àwa. Bẹ́ẹ̀ bá ṣẹ̀dáde tó ń kọ Jésù. Bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ Bàmẹ́rì gbẹgbẹgbẹgbẹgbẹ tó ọ̀tọ̀ ìjọba gbẹgbẹgbẹgbẹ Bàyọ̀dà Kábà máa di àtẹ̀sọ́dọ̀ Kádàlíà. Olájọ tó lẹ̀ sẹ̀yẹ ló ń kọ ní Pẹ́tẹ̀lì. Máa rí bọ̀ tó bá ti nígbàgbọ́ lórúkọ Jésù. Ó lọ bẹ́ẹ̀ wọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó sẹ́rẹ̀ àṣẹ́sìn lọ Jésù olúwa. Ìwọ̀n gan náà rẹ̀ rí kan báyìí. Mo fẹ́ bẹ̀rẹ̀ ìtì ẹ̀ báyìí. Àmọ́ kí n tó máa fún ẹ ní nọ́mbà tó fi máa sọ yìí. Èmi yóò gbogbo ènìyàn. Onímọ̀jàmú sọ pé òun fẹ́ sílẹ̀kùn àyálù oore fún àwọn ènìyàn méje kan lónìí. Àyálù oore tí wọ́n bá pàdé rí ni. Àyálù oore tí ò ṣẹlẹ̀ rí ni. Àyálù ìyanu tó kọjá òye ènìyàn lọ múra lémi. Gbogbo èèyàn olúwa sọ pé àwọn méje yẹn àwọn tó ti ń sọrí àtàwọn tó tún fẹ́ sọrí èmi. Olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́ lémi. Ìwé ìjọba lórí karùn-ún oníwàsí angẹ́lì bá dìgbà sí omi. Ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀. Àrùn kárùn tó wù kó máa jẹ́ yóò dẹ̀kúrò bẹ̀ pé wọ́n ní tọ́ba ka méje wá tún méje kà. Ẹgbọ́ta ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́. Olúwa yóò fẹ́ ṣe ìta àjálù ìjánu òjijì kan. Àjálù oore ńlá kan. Ìyanu tí ò ṣeé fẹnu ròyìn pẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn. Gbogbo èèyàn ló bá rúbọ lé ni. Ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn má bẹ̀rẹ̀ mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn. Oh my God. Ẹgbọ́ ilẹ̀kùn oore ṣíró. Ìgbà ni mo fi jẹ. Gbogbo èèyàn o tí ì fẹ́rẹ̀ má jẹ̀mú èdìdí rẹ ránṣẹ́. Gbọ́ o lè ṣe láàárọ̀ yìí. O fẹ́ sàdá mẹ́wàá. O fẹ́ sàn rẹ̀ rẹ̀. Oh my God. O dẹ̀ fẹ́ sàn ẹ̀jẹ̀. Ẹgbọ́ àti àwọn tó wá ní bábá lè lo 8,800 bí èdìdí kò. Gbogbo àwọn wọ̀nyí láàárọ̀ yìí ọ̀dọ́ pé ẹgbẹ́ èèyàn méje àkọ́kọ́ yẹn jẹ́ fún ẹni àkà nọ́mbà. Káwọ ẹni méje àkọ́kọ́ náà. Àká nọ́mbà tó fi ọ̀rẹ́ ìrúbọ rẹ̀ sí. Àtọ́rọ̀ èdìdí àti májẹ̀mú yẹn tó fẹ́ fi sílè kọ́ sílẹ̀. UBA UBA ni ó. Oya 10 2 4 34 77 5 0 50 80 80 UBA UBA gbọ́lẹ̀ kan sí 10 2 4 24 77 5 0 50 80 80 kẹta tí ẹ̀yà àtàmọ́ta ṣe ló máa bá pàdé rẹ̀. Ó ní iye àwọn tó gbàgbọ́ láti agbára fún láti jí ọmọ lọ́rùn àtàwọn tó borúkọ bí mẹ́gbọ́. Wọ́n bí ìtọ́ ọba gbàgbọ́ orí ògùn ọlọ́run bí jẹ́ ṣe ìṣẹ́ nínú ìwé Jọ́hánù orí ọ̀kẹ́kẹ́ lánìyẹn. Ẹgbọ́ ó ní tí ìrẹ́ bá gba ọlọ́run gbọ́ àá fi dí ìrẹ́ múlẹ̀ ni. Àmọ́ tó ọba gba orí rẹ̀ gbọ́ wàá dẹ̀ ṣe é. Ẹ̀wọ́ wo Yorùbá ni wọ́n sọ pé mo ṣeré kò gbèbí olọ́wọ́ kan ìka nínú ni. Ẹ̀yin méje àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lálágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun. Mo sọ bí wòlíì ní kí á yanu kò tó kí èèyàn méje àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa fi sọ́ra ìrúbọ lónìí. Mo ní ilẹ̀kùn olóyún gbogbo ẹni tó máa sọ májẹ̀mú tó máa sọ orí ẹ̀jẹ̀ tó máa sọ májẹ̀mú tó máa sọ orí ẹ̀jẹ̀ ìyanu 2 4 34 77 5 0 50 80 80 orúkọ tó máa rí níbẹ̀ Christ àti ẹ̀yà àtàmátà sí 10 2 4 24 77 5 0 50 80 àká nọmbà náà nìyẹn bó o ṣe ń dá sí bá ọ̀nà sí ogun rẹ̀ sí ọ̀nà tẹ̀sán nọmbà kò máa pèsè 0 7 0 3 5 2 3 23 1 4 14 1 7 0 7 0 3 5 2 3 24 17 17 tó máa lọ àárọ̀ ìmúra o gbogbo tó gbágbá lójú o fẹ́ wà ní sí máa bọ̀ ní olúwo olúwo tó wà lọ́nà tó dé ti ẹ̀ gbẹ́dá olúwo tó wà lọ́nà tó dé ti ẹ̀ gbẹ́dá bọ́ọ̀lẹ̀ ní olúwo junction gòkè sókè omi àtàmátà sí lè lọ. Tètè bí ká gbọ́dọ̀ sọ́tò lù lára ẹ̀ àǹfààní wà fún láti rí orí ọ̀fẹ́ gbà kí ẹ̀mọ́ kó lè ṣe ìtọ́ni fún ẹ̀mọ́ ló máa gbẹnu máa tú àṣírí ọdún ẹ̀ka. Bẹ́ẹ̀ ẹ̀kọ́ bá ti lórí ọjọ́ ṣe gòkè sókè níbi orí ọjọ́ ṣe kò sọ pé àtàmátà sí lórí ọjọ́ ìwé ló sí orí ọjọ́ ṣe orí ọjọ́ ṣe àtàmátà sí. Ìwọ́n tó bá ní ohun tó rí lé tàbí ohun tó dàrú náà lójú o fẹ́ ohun tó fẹ́ béèrè sọ́ni lé lórí o fẹ́ kẹ́ ẹ̀mú tó àṣírí ogun rẹ̀ o fẹ́ wà ní sí nǹkan. O ti débẹ̀ wá gbélébé ẹ̀mí wọn àti ogun àṣírí ogun kò ní nọ́mbà gbà ní o máa sọ pé tó bá dọ́dọ̀ wòlíì ìwọ́n kọ́ ló máa sọ tó bá wá ẹ̀mí mímọ́ ìwọ́n máa gbẹnu tó àṣírí ogun rẹ̀ omi yá bẹ̀ẹ́ di àwa sí ìgbà ní mọ̀ olúwo tó wà lọ́nà tó gé tẹ̀gbẹ́dá bàdàn kájí láti ìwòrò ní kó jẹ́ sí olúwo junction

UBA 10

0: gra wipe ko ye ma pa iro lewe mo wipe awon nkan to n bere fun papa julo loro to ro mo owo ranwo epo petiro oni ko down ko down iroyin bo lori e lekun keke o
1: okay won ni ile ise ologun le yi o na lo mo tin se wadi ogagun ologun kan lori esun kini won ni esun ifipa ba omo dun metala ba ni ajosepo e lanfani lati gbo
0: e ja lo se ipinle osun to je ipinle omo luabi won pe o nbo loke o nbo nle awon bayi la dede won pe awon to je agbesumo mi oni won tin gbe igbise lati kolu awon budu ijosin ati awon oja ni ipinle osun iroyin bo lori e lekun keke o
1: okay won ni eni ti se olubadamoran pataki fun are lori afin toni leti alaye to nti ato iyun bayo onanuga nlo ti se apeju eni ti se omo yi fun ti ipo are labia si egbe oselu adc iyun atiku abubakar gege bi oloselu to je ipe ohun gangan la ba mo pe ni oga oga oloselu o di yeyin kai kai kai ito fara pe o na ni ki won mo pe ni adan oloselu
0: o da wo kan na tun re to nbe nwaju temi to nfide oro mule bayi bi pe adu oloro kan ti won fura sipo je ti ile ise omogun le wa Nigeria o ti gbemi awon figilante meji oto to bayi nigba ta ba roju agba mi edo ki iroyin be lati jayin ton be won pe awon mejo mi ni won fara pa yena yena nitori adu oloro ibakan na nipinle Niger the nation onloko
1: oda gaga bi iwe iroyin guardian tribune bo se ko iroyin eleyi won ni fun ti eto dibo gbogbogbo todun 2027 tinubu peter obi atawon 16 mi won ni awon na ni won wa lori ate omoyi fun ti ipo are lori ate eleyi to ni se pelu ti ajo olominira to ri si eto dibo nile yi ta mo si inec bẹ́ẹ̀kẹ́ dẹ̀rí wọ́n ni nínú ìbò ránpẹ́ yìí tí wọ́n gbé sókè fún tinubu àti òbí wọ́n ní ìjẹjẹ́ mọ̀ pé tinubu òun ló lékè pẹ̀lú ìdá kan ó lẹ́gbọ̀njẹ̀ 5.55% ní oxford metropole.
0: ó dáwọ́ ẹjẹ́ kí á tẹ̀wájú ọ̀kan rèé tó tún bẹ níwájú tèmi wọ́n pe igun àwọn ọ̀dọ́ ní ẹkùn ìwọ oòrùn gúúsù ilẹ̀ wa Nigeria ìyẹn south west youth òun náà ni wọ́n ti ń rọ ìjọba tó ń bẹ lóde báyìí pé kí wọ́n jọ jàre kí wọ́n fún àwọn ọ̀dọ́ láàyè láti lè kópa tiwọn náà nínú ìṣèjọba kí ìdàgbàsókè kó lè balẹ̀ wa Nigeria.
1: ókè okay, o wọ́n ní ọ̀pọ̀ àwọn èrò ọkọ̀ òun náà ni wọ́n tàn sí òpópónà lọ́kọjá lọ sí Abuja látàrí sókẹrẹ fàkẹrí ọkọ̀ eléyìí tó wáyé ńbẹ̀ ìwé ìròyìn tribune. òun ló ti ròyìn ọ̀hún ta o.
0: ó dá wọ́n pé àjọ elétò ìdìbò ilẹ̀ wa Nigeria inec ò ní wọ́n fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ó ti jẹ́rìí sí o wípé ṣẹ̀rí ẹgbẹ́ òṣèlú pdp tó ń ti àwọn tó jẹ́ olùdíje wọn ní ìpínlẹ̀ kwara ó kọ̀ wọ́n wọ̀wé ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ fún tòní.
1: ọ̀dà ẹjẹ́ ń lọ sínú ìwé ìròyìn daily post wọ́n ní ẹni wọ́n ní ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp igun ti ìpínlẹ̀ abia òun náà ni wọ́n mọ̀ ti fi ọ̀rọ̀ léde wípé ìgbìmọ̀ ìpolongo ti ètò ìdìbò sí ipò gómìnà ọdún 2027 àwọn ò tí ì ṣe ìfilọ́lẹ̀ rẹ̀
0: tẹ̀síwájú ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa.
2: ẹ̀dọ̀ kí ni.
3: orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmítọ́pẹ́ ẹ̀jẹ̀ jésù mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

0: fún olóyè Adégbòyè Taofeek Adégòkè fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsíá ADC.
1: Ọlọ́wọ́ gbọ́gbọ́rọ̀ is turning things around. Yes.

0: Eka bo pada leka ipolowo oja wa edo ki iroyin ona lo si nte waju ikani la gilu FM okay eto gaju kin le badan ibe le tin gbo wa kete kete o iroyin mi tun be waju temi lo npe saju eto dibo apapo ti o waye lorun tun bo 2027 mo pe awon ri ade orun leke yen ni le ibadan bi ona ni won ti takite ti won si ko ti won takiti papo si egbe kan eleti won pe awon ti won pe awon se atileyin fun gomina se makide ninu egbe oselu ti APM ton ti olurije fun ipo gomina won yen bi nbo adekan bi ni eto ribo ton bo lona bi pe awijare won awon pe ko lese nile won pe leyin ti foran mu maworan kan e ti o ti jade ita to se nja iran ka ki ojupo itakun agbaye nibi ti awon magaji kan nile ibadan ti wi pe bo ba ku irawo kan loju torun pe makede ona la mo se fun gege bi are o to si je pe adekan bi o ni olurije fun ipo gomina tawon inu ate jade ile ti won wa pe mo ayin to je are fun magaji nile ibadan magaji asimi yu are ori ton ti enikan na ele to je coordinator fun ibadan compound peace initiative ICPI magaji omowe nuruddin akiade ile ti won papo ti won fita nibi ipade ile ti won pe amagaji ohun papo ti won se ni ile ibadan lana ti soju abameta saturday to je pe waye ni afi olubadan ti ile ibadan to wa ni oja aba nibe ni idari amagaji ohun ti n wi pe se ri ofisi amagaji ko ye ko wa o fun oselu pe pe oye ki won da duro nitori pe baba ni magaji je fun gbogbo awon omo oye patapata ile ti won fe dije du ipo kan tabi omi gege bi won si saforma pe ipade ohun e to waye loja abalana ode to ye pe awon magaji ile ibadan ti won le ni igba ohun na ni won wa nibi ipade ohun ti won si n saforma pe are awon magaji ile ibadan magaji asimiyu ari ori ohun na lo le waju won nibe ni gbogbo ti wi pe se ribi ti nkan de duro bayi gbogbo awon magaji na baba la je fun gbogbo awon to fe dije dupo oselu lowo bayi won pe awon ti won pe awon ti nse atileyin fun gomina makide ati adekan bi pe nto won oni won se ohun nitori pe awon oni nkan kan se pelu awon eyan ti won pe awon ti yan moye fun ni tawon o won pe se ribi ti awon duro si ni wi pe ibi ti olubadan le ibadan ba tesi ibe la won o tesi nitori pe olubadan le ibadan ni baba fun gbogbo awon patapata gbogbo awon tan je orun leke fun de eleyi won pe olubadan o na ni oju ebi ti o ba lo ibi to ba si efisi bayi ibe na ni gbogbo awon yoku ofisi tori pe abi olubadan le ibadan la nwa won pe olubadan o ni baba awon fun de eleyi awon gboro sise taku in to ba je ife olubadan le ibadan awon gaji wa dupe duwe pe okunowo ni mero dotu sanusi okan mo odua fun atileyin re nipa owo na bo se nawo to se nara to se n fi omo niyan se won pe ipa re ko kere ninu idagbasoke ile ibadan ewe won pe a n se kilo fa won mi ile eto e pe won sa n fe ma lodi sibi ti gbogbo awon ori ade awon ileke ti won to si ati pe ma si je baba fun gbogbo oloselu pe ki won kan jawo lapo ti oyo kan lo re gbomi laka na o fun idagbasoke ile ibadan ti won pe idagbasoke ile ibadan ile gboro je gbo awon logun to si gboro mu awon lomi bayi o si gboro ma lokan awon gboro ma se taku idagbasoke ile ibadan awon to wa je orun leke tan wi won fide oro mule pe baba ni gbogbo magaji je fun gbogbo oloselu patapata o fun de eleyi a gboro pa ola tawon ni mo be orun je pe a gboro ri pe abo to peye o wa fun olubadan ti ile ibadan bakan na ile to je pe awon ko fini ma ri olubadan ati apere olubadan fin
1: okay omi ture eleyi ti iwe iroyin punch to ko tribune no tewo gba sugbon daily post ibe ni won bale si won ni are bola ahmed tinubu lo ti daro eni re eleyi ti o tun je gbaju gbaja onisowo to ti fi igba kan ri je gomina ipinle gongola nigba ni yin obamaga tuko leni to dagbere fun aye ipodigbo se leni adorin odun adorun odun won ni ninu atejade eleyi ti bayo onanuge ni ti se olubadamran pataki fún ààrẹ lórí àfin tòní létí àlàyé tó ń ti ààtò tó fi síta ló ti ṣe àpéjúwe bí túkọ̀ bó ti ṣe fi jú níyàn yìí sílẹ̀ yùn túkọ̀ tó ń tì sàpéjúwe rẹ̀ gẹ́gẹ́ bí tàfidán adámáwá wípé ikú rẹ̀ òun náà ni ó fi òpin sí àṣà ìtàn kan nínú ètò òṣèlú àti ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ìwé ìròyìn tribune lọkọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch bó ti ṣe fi léde wọn ni ọmọ oyè fún ti ipò ààrẹ lábẹ́ àsẹ ẹgbẹ́ òṣèlú allied people's movement tó sì tún jẹ́ gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé ló ṣe àpéjúwe gómìnà tẹ́lẹ̀ fún gòngólà tìgbàani ìyún bàmáńgà túkọ̀ gẹ́gẹ́ bí èèkàn akọni igi ìrókò òpómúléró nínú ìwé ìtàn orílẹ̀-èdè nàìjíríà pàápàá bọ́rọ̀ bá ní ṣe pẹ̀lú ìdàgbàsókè àti ìṣiṣẹ́sìn èèyàn mákindé ló fi ọ̀rọ̀ yìí síta nínú àtẹ̀jáde ìkíni kẹ́dùn eléyìí tó fi síta lọ́jọ́ àbámẹ́ta sátọ̀dẹ̀ láti pàṣẹ ẹni tí í ṣe olùbádámọ̀ràn pàtàkì fún lórí ètò ìròyìn tó ń ti ìkànsíra ẹni ti ìgbàlódé ìyún digital communication anthony ehilebo èyí tí ó ti ń ṣe àpéjúwe túkọ̀ wípé àsìkò tó fi òṣèlú sílẹ̀ yìí tó fi orílẹ̀-èdè nàìjíríà sílẹ̀ yìí wọ́n ní lágbọ̀n òṣèlú àlàfo ti wà bẹ́ẹ̀ nínú ohun tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè ìṣèjọba àwa ara wa àti ọrọ̀ ajé wọn ni ó pẹ́ntì yóò di àlàfo èyí tó fi ilẹ̀ amẹ́jẹ́ngbé nínú ìwé ìròyìn daily post gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp ti ìpínlẹ̀ abia bí wọ́n ti ṣe fi ọ̀rọ̀ síta o wọn ni yàtọ̀ sí ọ̀rọ̀ tí àwọn èèyàn ń gbé léde wípé ẹgbẹ́ ọ̀hún ẹgbẹ́ òṣèlú náà ló ti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ìpolongo ti ètò ìdìbò sí ipò gómìnà ọdún 2027 ìyún 2027 governorship election campaign council pé rárá o ẹgbẹ́ òṣèlú ọ̀hún ò tí ì sísọ lójú ìgbìmọ̀ ìpolongo fún ètò ìdìbò sí ipò gómìnà tọdún 2027 wọn ni alága fún sọ ti ẹgbẹ́ òṣèlú pdp ní ìpínlẹ̀ náà ìpẹ́gù emeka yellow òun náà ni ọ̀tako àtẹ̀jáde ọ̀hún nínú àtẹ̀jáde eléyìí tó fi síta lọ́jọ́ àbámẹ́ta sátọ̀dẹ̀ ó ti wá rọ àwọn ọmọ ẹgbẹ́ wípé ẹ̀kọ́ tí ọ̀gbọ́n yìí ó sì irúfẹ́ ìròyìn òfegè bẹ́ẹ̀ èyí tó ń jáde nínú àwọn rédíò tí àwọn aáyán àti èrà tí wọ́n ti finú rẹ̀ ṣe bùgbé táńtẹ́nà rẹ̀ ti kán dànù tipẹ́tipẹ́ torí pé ẹgbẹ́ òṣèlú náà ni wọn ò tí ì ṣe ìfilọ́lẹ̀ ìpìmọ̀ ìpolongo wọn.
0: ó dá ọkàn rèé tí ó ń bẹ wájú tèmi ìpínlẹ̀ ọ̀yọ́ òun náà ló ti ń jáde wá ṣùgbọ́n kí n tó lọ sí apá abẹ ìròyìn míì ló ń wípé tíkẹ́ẹ̀tì àtìkù àti amechi gẹ́gẹ́ bí olùdíje fún ipò ààrẹ nàìjíríà tígbàkejì rẹ̀ wọn pe tíkẹ́ẹ̀tì yìí ó ní wọn lò láti dóòlà nàìjíríà kúrò lọ́fìn eléyìí tó wà báyìí tó sì ń rọ gbogbo àwọn adarí ẹgbẹ́ alátakò wípé kí wọ́n fi ìmọ̀ ṣọ̀kan ṣáájú ètò ìdìbò àpapọ̀ 2027 léyìí tí ó sì ń ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ nímọ̀ wípé ṣẹ̀rí àtìkù àti amechi yìí lọ pé tíkẹ́ẹ̀tì wọn ló ní ìkápá láti rí wípé ó pèsè ìdarí tó múyányán fún ọmọ nàìjíríà bẹ́ẹ̀ òun ni àwọn ẹgbẹ́ eléyìí tí wọ́n fi ọ̀rọ̀ náà ta ni wọ́n kéde ọ̀rọ̀ nímọ̀ wípé láìpẹ́ yìí òun ni gómìnà ìpínlẹ̀ kánò tẹ́lẹ̀ rabiu kwankwaso wípé ó fi gbólóhùn kan ta ìyẹn lórí wípé ààrẹ pé àtìkù abubakar fẹ́ díje du ipò ní 2027 inú gbólóhùn tí ẹni tó wá jẹ́ adarí àpapọ̀ ìyẹn lórí ètò ìròyìn àti ìkàsára àlú ìyẹn azan saab léè tó fi ta wọn pè ṣe rí igun tàwọn o àá bu ọlá ìyẹn fún kwankwaso torí pé ó lẹ́tọ̀ọ́ sérò ọkàn rẹ̀ ṣùgbọ́n o àwọn lòdì sí ìgbésẹ̀ èyí tí ó ń gbé láti ri pé ó fẹ́ máa tẹ àtìkù rí wípé àtìkù ò ní ìkápá láti darí nàìjíríà ṣẹ̀rí àwọn ẹgbẹ́ yìí tí wọ́n fọ̀rọ̀ ta wípé ètò ìdìbò 2027 ń tọ́da lé lórí ni pé ẹni tó yẹ pé ó mọ̀nà tí à á tẹ̀lé torí ẹ máa mojú ògún ìní máa pa bìnírè ẹni tó ní ìkápá láti yanjú àwọn ìpèníjà tí ń kojú nàìjíríà pe 2027 ipe nipa beyan se mo yan se ni iriri re inu oselu lojo fi pe bo ti se le dola Nigeria ni ikorita ta de yi o wa sapejuwe Atiku Abubakar igbakeji are lewa Nigeria tele gege bi Anthony Orijulo nipa isijoba ni Nigeria ti oye itoro aje Nigeria si ye ele to si je pe o ni ikapa ninu oselu daada la je ki isokan ko wa nle wa Nigeria to si wi pe se rohun ati amichi nikan o ni iri won ilu le su Nigeria si waju si o
1: okay omi ture ye ele ti o fi oro lede o wi pe iko ta mo si iko eto ominera ti ile ise are ta mo si presidential amnesty program ni won mo ti ko awon agbabukun ti agbegbe Niger Delta ta won je merin o le ni adota iyun 54 Niger Delta beneficiaries alele odile gẹẹsi lati lo keko gboye labẹ eto kan ele eto ni se pelu eto eko ofe loke ita orilede Nigeria offshore scholarship scheme won ni ninu atejade yi to lusita lojo abameta Saturday to si ni ibuwolu eni ti se oluranlowo pataki lori eto royin se alabojuto pap iyun pap administrator igoniko oduma won ni eto na ni won yojo oro sita o wipe o fi aye gba awon akeko na lati teko leti ni ilu Abuja ti won si gunle si London ni ojo eti Friday ni ibere sa eko kiko won ni fasiti ti ko wa won toyan layo awon agbabukun ohun ta mo si beneficiaries o na ni won wa lara awon akeko scholars to je adojo ni 150 ele itoje pe won ti la eto ilani loye eyi to saaju iteko leti pre departure orientation won ti la koja ni osu kejo lele itoje pe lati pase bi won ti se kogoja ninu ilakojo ohun o na ni pap administrator ta mo si alabojuto pap ni presidential amnesty program omowe Dennis Brutu Otuaru o na lo se gbe igbese na won ni iye awon ti won kokko ko lo tele o na ni o ti je bi igba o de die won ni pelu awon ti won ko lo bayi apapo nko awon ti won ti ko lo lati lo keko gboye ti won ji agbabukun ti

0: ṣùgbọ́n ọlọ́run máa ràn olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. káàṣì ẹ̀yẹ dáná sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tẹ̀mẹ́ sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cash port. àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. gbogbo ọjọ́ friday ni double winning cash port. níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun. èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an ló kàn láti di millionaire wa. september 30 ni special independence cash port. nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. lórí splash fm *347 *1004 *1# lórí ilágelu fm *347 *1004 *2# o sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ website pẹ̀lú www.kashe.ng. ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. ọjọ́ state gaming board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
1: fm media academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn ṣáàkiri àgálà ayé.
2: ẹ̀yin tèmi báwo ni o ṣe wà ẹ wà.
3: orúkọ tèmi ni rotimi ọmọ òjò. mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba splash fm media academy kọjá. báwo lo kọ́ wa ṣe é ṣe fún wa láwọn náà ṣe é fúnra wa.
4: orúkọ tèmi ni sarah adédọkùn. inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ splash fm media academy. níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: babatunde ajayi ló kọ mi. mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ splash fm media academy. níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
1: ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. bọ́n mi má jẹ́ kí ẹ̀bùn tí elédùmarè jèké fún ọ kúkú mọ́ nínú. nírànlẹ̀ máa bọ̀ wá sí splash fm media academy. níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní splash fm media academy. ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000
1: splash fm media academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmi tọpẹ ẹjẹ jésù. mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

0: 2 days. Visit the nearest Xiaomi store or visit partner stores to get yours today. Redmi 17. Work hard. Play hard.
1: Kara o jipe pe ninu ekurere alaafia nikan le da village se aseyori nipa afojusu e laye nlo ba o ke fi sa gbekale alara pe online mo ni san mesan bo ba ke fi ailera bi airo orusun ara tita sangun sangun keyin o ma rin ko ge ko ge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki gbata o jabo lese ni keyin o mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruru irin se igbalode ti won fi sayewu lodo won toju asiri bi tai so fi se buba lara eda lo mu lára pé online mo ní san mẹ́sàn sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà lílù pìpì àbáàdì jẹ̀díjẹ̀dí ìdákọ́lẹ̀ kọmọkùnrin ó má lè tapáì kára ọmọ gbọ̀n rìrì ojú tí ń wò báì báì aromọlẹ́gùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí alára pé online mo ní san mẹ́sàn ní nọmba 1 lodge street beside amazing grace school òkè àdó ìbàdàn 0813-885-5308 0813-885-5308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alára pé online mo ní san mẹ́sàn-án ni ó kàn sí.
2: Lágílú FM 96.7

recycle àti tamato dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Stop ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà. Eléyìí tó dúró re ni. Àbí eléyìí tó ti gorí odó. Tòun ẹ̀yìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò. Àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu. Tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀. Tẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer. Ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Stop ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Stop Recycle. Dr. Stop Recycle dé mọ́tò títà dìrọ̀rùn.

0: sí orí ìkejì dín ní àádọ́ta ẹsẹ̀ ìkẹta dín ní ogún sí ìkọkàn dín ní ogún ó kà ó ní nígbàtí joseph rí pé bàbá rẹ̀ fi ọwọ́ ọ̀tún rẹ̀ lé framu lórí inú rẹ̀ kò dùn ó sì mú bàbá rẹ̀ ní ọwọ́ láti ṣí kúrò ní orí framu sí orí manasseh joseph sì wí fún bàbá rẹ̀ pé bẹ́ẹ̀ kọ́ bàbá mi nítorí èyí ni àkọ́bí fi ọwọ́ ọ̀tún rẹ̀ lé ní orí bàbá rẹ̀ sì kọ̀ ó sì wí pé èmi mọ̀ ọmọ mi èmi mọ̀ òun pẹ̀lú yóò di ènìyàn yóò sì pọ̀ pẹ̀lú ṣùgbọ́n nítòótọ́ àbúrò rẹ̀ yóò jù lọ irú ọmọ rẹ̀ yóò sì di ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè bàbá wa nínú olúwa ìránṣẹ́ ọlọ́run alàyè prophet ọlátúnjì ọlápàdé mú mi kúrò lágbèjò bàbá tó ti wà láàrin wa nínú kulù gbóhùnsáfẹ́fẹ́ fún ti àárọ̀ tòní gbogbo àwọn tó láǹfààní àti gbọ́ wa bàbá ẹ kí wọn ẹ sì gbàdúrà fún wa.
1: Àmọ́ kí gbogbo etí tí wọ́n ní àǹfààní àti máa gbọ́ wa àti gbogbo ojú tó láǹfààní àti máa wò wá ní ìkànnì lágẹ̀ẹ́lú ẹ̀fẹ́ mi mo kẹ́ ya kú sinmi òní lórúkọ jésù kristi yóò dára fún wa lórúkọ mi ìránṣẹ́ ọlọ́run alàyè ọlátúnjì ọlápàdé mo gbàdúrà fún gbogbo etí tó ń gbọ́ mi gbogbo etí tó ń gbọ́ mi lórúkọ jésù kí àánú ọlọ́run kó wọn ní ilé wa kí ọlọ́run kó má ṣe fi yín sí kí ọ̀rọ̀ yìí kó ní ipa rere yìí kí ọlọ́run ìsírẹ́lì kó ṣe bẹ́ẹ̀ ògo ni fún orúkọ jésù kristi olúwa wa.
0: Àmì ní orúkọ jésù. Bàbá.
1: Yes ma.
0: Nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a kà ní àárọ̀ yìí a rí pé ìsírẹ́lì ni bàbá Joseph.
1: Bẹ́ẹ̀ni.
0: Joseph wa bí ọmọ méjì.
1: O bí ọmọ méjì.
0: O bí Manasseh
1: àti Ephraim.
0: Ó wá mú àwọn ọmọ méjèèjì kò lọ sọ́dọ̀
1: kò lọ sọ́dọ̀ bàbá rẹ̀ grandpa.
0: Ẹ bá mi grandpa ẹ bá mi gbàdúrà fún
1: àwọn ọmọ yìí.
0: Bàbá sì ti dógún.
1: Ó ti dógún.
0: Ṣùgbọ́n Ọlọ́run fún un ní òye.
1: Làákàyè wà ń bẹ.
0: Làákàyè sì wà ń bẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó gbé ọwọ́ lé kan ọwọ́ lé kejì. Joseph wá ní pé bàbá mi. Èmi ò rú ògbà wọlé ìfẹ́ ìfarapa
1: o.
0: Torí ẹ̀gbọ́n rè
1: é
0: àbúrò ni ẹ̀gbọ́n sì gbọ́dọ̀ ṣe dáadáa ju àbúrò rẹ̀ lọ. Bàbá rẹ̀ ló mọ̀ kó n tó ṣe bẹ́ẹ̀. Ó ní yóò lọ láyé ò lówó àbúrò náà àbúrò wà ṣe dáadáa
1: ju
0: ẹ̀gbọ́n lọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Bàbá.
1: Ìyàwó yìí ó jẹ́ n tó díìpù gan.
0: Ọ̀rọ̀ yẹn díìpù.
1: Ó jilẹ̀ púpọ̀ púpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ náà ànfààní àti máa gbọ́ wa ní ìkànnì ẹ bá pé gbogbo àwọn ènìyàn ẹ̀yin káàkiri ẹ yí sókè níbi tó wù kẹ́ ẹ ti lè máa gbọ́ mi gbogbo ọwọ́ òkùnkùn tó dá ògo yín dúró ọwọ́ yẹn gbẹ dànù lórúkọ
0: Jésù
1: màmá wòlíì ohun tí Joseph fẹ́ kọ́ ni bàbá fífún kí ni bíbélì wí mà ó yes.
2: Nígbà tí Joseph rí i pé bàbá rẹ̀ fi ọwọ́ ọ̀tún rẹ̀ lé Ephraim lórí.
1: Ó fi ọwọ́ ọ̀tún mama there is a power agbára ń bẹ nínú ọwọ́ ọ̀tún ó fi ọwọ́ ọ̀tún lé ọmọ rẹ̀ yes.
2: Inú rẹ̀ kò dùn.
1: Ìyẹn Ephraim torí pé ìgbẹ́ ìkejì ni kì í ṣe àkọ́bí torí pé bàbá gbogbo òbí pátá ni mo ń fẹ́ kí àkọ́bí ẹ jẹ́ èèyàn gbogbo òbí pátá ló mo ń fẹ́ kí àkọ́bí ẹ ṣoríire. Yes.
2: Ó sì mú bàbá rẹ̀ lé ọwọ́.
1: Ó mú bàbá rẹ̀ ní ọwọ́.
2: Láti ṣí kúrò lórí Ephraim.
1: Bàbá mi ẹ ti ṣe mistake sà.
2: Sí orí.
1: Àkọ́bí leléyìí sà. Yes.
2: Sí orí Manasseh.
1: Pé Manasseh ni àkọ́bí mi.
2: Joseph sì wí fún bàbá rẹ̀ pé.
1: Joseph ń pè bàbá mi.
2: Bẹ́ẹ̀kọ́
1: ló ṣe yẹ
2: kó rí. Bàbá mi.
1: Bàbá mi.
2: Nítorí èyí ni àkọ́bí.
1: Eléyìí ni àkọ́bí mi.
2: Fi ọwọ́ ọ̀tún rẹ lé lé orí.
1: Ẹ fi ọwọ́ ọ̀tún ẹ má fi ọwọ́ òsè lé ọmọ ilé lórí.
2: Bàbá.
1: Àkọ́bí mi ni ẹni tó yẹ kó jẹ́ pé yóò wọ bàtà mi ni ọmọ mi leléyìí àkọ́bí ni kò yẹ kó máa ṣe yẹsà fún àbúrò rẹ bàbá mi yes.
2: Bàbá rẹ̀ sì kọ̀.
1: Kí bàbá rẹ̀ kọ̀.
2: Ó sì wí pé.
1: Ó wí pé.
2: Èmi mọ̀. Ọmọ mi.
1: Ọmọ mi.
2: Èmi mọ̀.
1: Mo mọ̀.
2: O pẹ̀lú yóò di ènìyàn.
1: Wọ́n tún yí. Wọ́n tún ìṣẹ̀dá yí. Wọ́n fún wọ́n súnká dàrá yí. Màmá wòlíì. Ó ṣe rí in tí wọ́n pè ní ìgbọ́wọ́lé ọwọ́ ìgbọ́wọ́lé mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ṣe rí kí wọ́n gbọ́wọ́ lé èèyàn ní nǹkan ṣe pẹ̀lú àyànmọ́ ènìyàn. Kí wọ́n gbé ọwọ́ lé èèyàn pé in tó dà léléyìí ó ní nǹkan ṣe pẹ̀lú ohun tó jẹ́ nínú ayé. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti gbé owó lé tó jẹ́ pé ọwọ́ tí wọ́n gbé lé ní òjò jẹ́ èèyàn mọ́. Ìgbọ́wọ́lé òkùnkùn ni ò jẹ́ kó bẹ̀rẹ̀ sí ń rìn mọ́. Ọ̀pọ̀lọpọ̀ yẹ kó ti rí eré sá ṣùgbọ́n wọ́n gbọ́wọ́ lé wọn dá dúró. Bàbá yẹn ní mo mọ tí mò ń ṣe eléyìí kò ní ga tó àbúrò rẹ̀. Ẹnìkan ń bẹ tí ń gbọ́ mi ní àkókò yìí o ti sagbako agbako to se na ni pe won gbe owo ikale olori won gbe owo iburuku le iseda re lori won je ko ri ere sa won je ko ri ona lo bayi ni olorun awon mo ogun wi gbogbo owo di lori aye e ko gbedanu lo
2: so je
1: mo woli won gbe owo le lori ni igba ti won gbowo le lori baba ni gbo gbogbo to wu ko le ni laye ko le to taburo re
2: o pelu yo di eniyan
1: o ni yo je eniyan
2: yo si po pelu
1: yo si po pelu
2: sugbon ni toto
1: sugbon yes
2: sugbon ni toto aburo re yo ju lo
1: aburo re ni o yo ju lo
2: iru omo re yo si di opolopo orile ede
1: e gbogbo lo yen mo mi oluwa ni kin ba won eniyan so mo ri owo kan to lagbara owo yen po lori eniyan kan mo wa bi nsin gbaduro e ki lo se ni bo lo owo owo yen afẹ to bi 600 mo dali eniyan so ori yen le lalafia se ri nti ori gbe po o ori gbe opolo o ti ori gbe po ori gbe oju on to gbe po on gbe enu on to gbe po o gbe eti gbogbo to nbe ni ori o ni won pe ni eniyan so ti ori ba ti le kagbaku owo okukun ko nere la lari lo opolopo n gbadura pe ogun le won lo nda mu ohun opolopo n gbadura pe aje lo nseun ibi ti elomi tori bo laye ibe logo ti sonu mama woli ki n se gbogbo eyan lo gbodo je ko gbe won le olori ko se bi gbogbo eniyan yen se le ri ti emi olohun o ba ti so fun yin pe ko gbo won le yin lori tori pe eni to gbo won le yin lori o se isakoso aye yin ninu emi amo ye awon mo logo o ni ogo won ti sonu nipa igbowole lori daddy e gbowole mi lori so mo owo ti won gbe li e lori opolopo eyin mama te n toju le kakiri opolopo eyin mama to ye pe ori oke bo sori oke ibi adua bo sinu adua emi oni o ma lo bi adua sugbon ti mo so fun oni wi pe ki esara owo ti won gbe le iseda re lori ti won gbe le iseda awon omo re lori ni o fi rana lo ogo to n gbadua ki ogo yen sare tele tele opolopo ogo ni o sare mo opolopo ogo ni awon woli eke ti gba lati fi goke opolopo ogo ni awon woli ika ti gba lati fi je eyan laye oluwa ni ki n so fun o wi pe ki n to n wa kaakiri bo ba ti ni jesu mama woli olorun fun elomi ni oluso agutan ti e kini mo wi
2: o fun oluso agutan ti
1: o fun ni woli titi e iwa ku wa ni nwa kaakiri
2: iwa wa
1: kaakiri wi pe daddy wa oriran tori pe won riran iku si e ko riran ni mo ngbo ba gbadura tan o tun fun woli ekele o jeje ani daddy ke le ri e yo so fun on to ri yo fi o si
2: ni o si ni fe mo so on to ri
1: ni fe so abọrun mi oyeyin
2: yo
1: so kankan na opolopo yi ni won ti de mole opolopo ni won wa ninu ogun tori pe won je kaakiri o se agbere church kaakiri opolopo lo wa ninu ewu bi mo se soro yi lori pe ati gbowo le lori won ti gba nkan lo lowo e won ti gba na lo lowo e won ti so di idakuda o ti di korofo e ma duro awon to ti di korofo ninu aye mama woli eyan le da ni wo loju sugba aye le ti so di korofo oluwa ni owo wo lo gbe owo le olori yes
2: e wa sodo mi
1: yesu ni e wa o
2: gbogbo eyin tin sise
1: ninu we Matthew yes ma
2: Matthew 11:28
1: yes
2: e wa sodo mi gbogbo eyin tin sise ti e di eru wiwole lori emi o si fi isinmi fun yin
1: Efa
2: jaga mi si orun yin. Kesi ma ko eko lodo mi. Nitori oninu tutu ati onirele okan le mi. Eyan si ri isinmi fun okan
1: yin.
2: Nitori ajaga mi rorun. Eru mi si fuye.
1: Owo okukun yen won fi di akadara e. Won da manase laamu. Baba e ni lara o. Baba ni lo. Ko si n to sele ko le je eyan to aburu e. Yo je eyan to to sugbon yo ma sin aburu e ni. Enikan be tin gbo mi ni akoko yi. Oro odi ni won fi da isede duro loruko Jesu oro yen gbedan
2: loruko Jesu. Ami loruko Jesu.
1: Ki ni mo wa gbiyanju ati soro ni pe ni wipe gege bi itoni Olorun ni pe ni igba ti won ba gbi owo yen li e lori gbogun te eyan fe da ni won ti paro.
2: Wọ́n
1: ti gbàrọ̀ torí pé owó tó gbé owó le kì í ṣe gbogbo ìránṣẹ́ Ọlọ́run ló gbọ́dọ̀ gbọ́wọ́ lé èèyàn lórí. gbogbo wa la pe ra wa ni iranse Olorun ṣugbọn Olorun ma awon to je iranse re mama e mo ti opolopo e mo ti bi telomi nwo lo ninu okukun e mo ti awon mi n ba se ninu okukun gbogbo wa la wa le di radio yi la soro ge bi eyin Olorun gbogbo la so pe woli Olorun ni wa gbogbo la so pe afa Olorun ni wa e ti soro gan mo wi pe ohun Olorun o mo opolopo ni won ti da duro tori pe o je eyan opolopo epe lo ti ba yi opolopo je elomi won church lo ti didakuda elomi won si gba opolo e gbogbo owo to ni patapata o si ko le won lowo pe in the name pe a ba fi sise oluwa
0: won ni oloko ogbo e wa
1: Olorun lo fe gbo moto Olorun lo fe kole
0: to ti da mama to daddy ti ni for
1: mama baba baba mama woli ibo ti wo mi tun ba mi leru
0: o tin se
1: ti mo so ni pe
0: bu ba ni o sa fu daddy moto
1: iyen ni pe ku won fi agbara okukun gba
0: o wa won to won fo to mu na lo
1: ko o fe se rin ko awon mo e lo si school daddy n to encourage ka akiri dedere won ti reverse si opo lo
0: won ti le awon mo daddy
1: ko mama woli
0: tori pe ko sowo
1: school e je so reality fun opolopo lo je pe remote control ipe okuku lo nda laamu ipe okuku o ni eleni to gba contract ki won ni contract to gba o ya o mo ko bo church o se won ko lawon EFCC o mu
0: ah won le mu ba so
1: won
0: so won lo gbowo
1: se bon lo wa ni oluwa ni so
0: bon lo sign
1: won lo sign na so opolopo ni won ti to bo opolo re tori e ni bibeli wi
0: fun first Timothy 5:22
1: won
0: se fi ikanju gbe owo le enikeni
1: se wa wo ti paul wa so ni bi eleyi paul so fun Timothy
0: ma se fi ikanju gbe owo le enikeni be ni ki o ma si se je alabapin ninu ese awon elomiran
1: yawo ni oro jabo so eri titi paul so fun Timothy leleyo in ti n wi fun wi pe
0: ma se fi ikanju gbe owo le enikeni be ni ki o ma sise je alabapin
1: in ti n wi leleyi ikanju gbe owo le enikeni ma se sare fi awon eyan si ipo
0: ma fun won je yeje
1: ki ma si kinesi ti kinesi
0: ki ra ra ra awon mejo ni o
1: je be ni tori owo te ri lowo e ma ya awon ti won yan ni woli sina apostle to je pe elemi okuku ni ṣùgbọ́n torí owó tí ṣọ́ọ̀ṣì rí lọ́wọ́ ẹ̀ àìmọye àwọn tí wọ́n fi ṣe é dà ológbó nini torí tí ṣọ́ọ̀ṣì rí ní ọwọ́ ẹ̀ paul ní timothy study ẹ̀ dáadáa má jẹ́ kí ẹ̀bùn fún ẹ lójú àìmọye ẹ̀bùn tó ti fún àwọn wòlíì ọlọ́run lójú àìmọye àwọn ìdámẹ́wàá tó ti fún àwọn wòlíì ọlọ́run lójú wọn ò fẹ́ mọ̀ bóyá wípé ó jalè ni wọn ò fẹ́ mọ̀ bóyá ó lè ni tó bá ṣe pé bí ìran tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe rí ni bí olóṣèlú bá kó wá ṣọ́ọ̀ṣì ó yẹ kí wòlíì bí léèrè pé ṣòwò yín ni
0: tó bá kówó padà kọ́
1: tó bá kó máa kó lọ
0: gbogbo èèyàn kò lè sọ báwo
1: mama woli mama woli
0: ṣọ́ọ̀ṣì ní ìdí owó
1: mama woli jẹ́ sòótọ́ ọ̀rọ̀ fún ọ àwọn wòlíì ọlọ́run tí ò bá pèpè ń bẹ́ o àwọn wòlíì ọlọ́run tí ó yẹ pé owó ò ní túmọ̀ sí wọn ń bẹ́ o to god be the glory ara wọn ni mo ma dúró owó tí wọn ti kó wa ni mi ò ní gbowó tí mi ò ní lè assign ẹ lórí o ma dúró àwọn tó ti ní bàbá àwọn ra mọ́tò ma bí ó léèrè pé bolo ti rówó mọ́tò kí n tó lọ yà sí mímọ́ ṣé ń ṣe pé ó bá yí èèyàn jẹ́ kí n tó lọ yà sí mímọ́ ẹ wá ní wáyà mọ́tò sí mímọ́ fún ọmọ yahoo ẹni wọ́n ya mọ́tò sí mọ́ pé ẹni tó bi orí èèyàn ẹni kí wọ́n ya mọ́tò sí mọ́ fún olóṣèlú tó ba yí èèyàn jẹ́ ọ̀nà ni òtúnṣe lọ́nà dàrú yìí lọ́wọ́ gbogbo àdúgbò káàkiri náà ò wá ní kí n máa gbàdúrà fún ẹni gbò ó tọ́bọ̀ tí ń wò mí máa ń kà mí lára
0: yàrá mo ní àbí ibi ọdẹ́dù ọ̀pá yìí wọ́n ní ìdí owó ni
1: owó wò ó a ní ẹ mọ gbọwọ owó burúkú yìí tí wọn gbélé wọn lórí wọn fi dìdàkudà ṣáàṣì di social media wà á rẹ lomi apẹrẹ ẹ ní wòlíì máa wò pé ṣé wòlíì lélẹyìí wọn gbọwọ lé lórí ni torí owó tó wà lọwọ ẹ wòlíì ti ń dirun màmá wòlíì ti ń lu etí wòlíì ti ń lu imú ẹ sì gbọwọ lé lórí ayé wòlíì tó gbọwọ lé lórí. Má jẹ sọ̀rọ̀ mọ́ má jẹ sọ kankan mọ́ ẹ jẹ ẹ fi sọ kẹyọ jẹ má jẹ ní
0: mọ́
1: kà mí lára
0: mi má jẹ sọ̀rọ̀ mọ́ ẹ fi sùúrù sí
1: o ti tó
0: ẹ fi sùúrù sí ẹ wòlíì tún lu yarí ìgìsẹ̀ tí èmi ti rí wọn
1: pẹ̀lú wòlíì tó ń ya tàtún kọ́
0: wòlíì tó ya tàtún
1: ẹ ayé yìí náà la wà náà
0: wòlíì tún lu imú
1: wọ́n lu mú
0: lọ́kùnrin
1: wọ́n lu mú
0: wolu ndirun lai so ni so
1: se mi mi manu sango aye igba kan awon ni sango laarin to nse gbogbo e na awon woli eleyi koja be wa di amure fun awon ni won ti di woli wa e mo ti won pe ni woli ni
0: ah
1: woli ise woli lawon eleyi awon woli wo keyan ma eto se ki se woli o en ti won pe ni woli ni woli to lase to le so pe bayi lo luwa wi ko si ri be oyin ti won pe ni woli ni pe woli to le soro ti orun a respect ye e gbo ti elija wi ni oni jeje bi oro mi oni ojo eri ko ni se fun odi di odun meta atabo do asi woli owo igbowo le ta pe ni awon yen lori owo o tori ti won je
0: lai se pe lo gbase nibi kankan wa ti tun mo pe woli ta ba pe lalase elomi o tun wo pe o gboro soro ase ko si se be yo si tun wonu obi kan lo
1: be ni e mo ye tin fin kan sanu tawon woli eleyi te ri awon woli panti ka ko moto jo pe yan ni woli o ka ko gbogbo ona jo ko pe yan ni woli o woli ti o ni isera ko awon woli igba lo de yi social media emergency prophet
0: Elijah ara Tisbi
1: yes ma
0: lati inu awon olugbe Gilead wi fun abu pe bi olorun ti wa ni waju eni ti emi duro ki yo si irin tabi ojo ni odun woyi sugbon gege bi oro mi
1: mama woli I maya bo la won woli yan awon woli ka ta se sigbowo le won lori ti won mo ro olorun ti won lemi olorun bo won se ni ma gba ogo ologo elomi church logbon di ogo ti sonu lo lowo elomi iyawo re won ti gba odi mama woli odi mama yadi I maya iyawo ni iyawo le
0: fe do eko esun
1: kini wa ka ki tori e la se so wi pe owo ti n gbe owo le awon eyan lori ma je keni keni gbe owo mama 28 years right Money, mama oluwo ni egbowo le mi lori egbowo le mi leji kan mama binu to ton ni akoko ni e ma gbowo le mi lori oso be e gbowo le mi leji kan to bi ase lori mi now 28 years o ti ko je bayi gbogbo awon ti mama yen gbowo le lori pata over 30 ti mama yen gbowo lori iyawo ni e gba mi gbo ko seni to ri ipelo
0: Bari,
1: to God be the glory. Olorun ni mo rera mi sile ni abe imole laarin ogukun aye o. Emi l'Olorun je ki n tayo laarin gbogbo won. Imi won ti da ipe re duro. Won je ko ra nana. So igbowo le lori o se pataki. But if you don't know the scripture, iwo to bi omo re. Awon mama kan be won ma se asike, asise. Won ni ngbo bade, won ni aye awon mama. Ti awon mo yin wa ni loyinbo e bo sapa bi o ti fo mesin nu ogun iya woli awon mo awon re nbe ni loyinbo
0: eyan duro nbi
1: e duro nbi
0: eyin ta mo yin wa ni lori Nigeria eyan duro si bi bayi
1: so ori ti baba yen ba je woli eke o ma overtake e gbogbo awon mo re lo ma gba patapata
0: lowo re
1: awon mo ye awon to pe ki n sori ki n se gbogbo ori pepe le yen gbe photo le lori ki n se gbogbo ori eyan le yen je ki yen teri si oluwa ni ona tunju ola pade gbadura fawon eyan yi pe gbogbo awon ti won ti dawo okukun le lori wi pe ki owo na ko gbe awon to wa ni oju kan ki olorun ko la won
0: Daniel 10:10 chakiesi owo kokan mi ti o gbe mi dide lori ekun mi ati lori atelewo mi
1: o na ni owo na ni Jesu le ke so fun yin pe gbogbo eda to wo mi Jesu ni ko mo to ba ti mo Jesu okan re o bale ṣugbọn to ba ti mo Jesu wa ko sinu panpe o ni akoko ta wa e kiye sara gbogbo eyin eyan ta gbọ mi owo to n be lori re yi ti paju oni lo Jesu Jesu ni ko wari ma fi igbekere re sinu woli kankan 30 years in the ministry lele I'm a prophet of God by calling but I do tell all my members ati gbogbo awon eyan yi pe let me tell you something I'm not God ma fi mi si ipo olorun o tori pe iwo na da Jesu e mo tori pe at any time leyan le disappoint ara bẹẹni ma
0: eyan ma disappoint ara eyan
1: bẹẹni
0: ko sani to afi en ti ba se eyan loku niwon ba iya to ba je pe eyan ni e o gbodo disappoint
1: o le jọlọrun president said
0: disappointed
1: be the governor had disappointed in and everybody now
0: mo bi to mo gbori ara
1: re lo bi ori lo
0: mo bi to ru ori ara re lo
1: ni boni boni everybody ne paruwo losan ati ni oru lori radio lori television oh my koko everybody ni
0: ti olorun ba so fun won pe program ta fe se ni sunday to nbe igbowole ni nko
1: iyan amoye woli ti olorun fun fun ni la kai woli ye oni je ki any other pastor gbe owole awon agutan re lori because of mama so woli
0: mi gbiyanju lati se fun rara re
1: o ni iwo ni yan wa gba iwo pe iwo to go iwo lo ma nu e lo me mi mo to wa ninu e bo wa ni keyan kan re lo wa be se wahala ni o olorun ma so be mi ma so be na peni igbowole awon apostle igbowole awon eyan lori won gbe mi mo na iwo san ti be sele sugbon ninu gbogbo woli to po ni agbaye nisin melo ni to lo mo
0: o la se wa mo
1: o na ni pe nipa e wa won le se ma wo won
0: o farasin baba
1: iyen ni pe tori e lo gbodo ni emi mo ko ni jesus when you have the holy spirit only with spirit will tell you pe baba tin soro yi temi na ba je woli eke if you have the holy spirit lo ma so pe ele wa ta wa je lori radio ni o eleton ni but awon eyan wa emi mo
0: 0912370875 awon eyan wa emi mi mo gbon afi oluwa wi pe oluwa wi pe la nba kiri
3: Oh God.
0: Hello. Kosi explanation.
4: Hello.
0: E karo. An gba yin.
4: Hello.
0: A n gbọ yin.
4: So ni o olugbele lati seyin. Mhm. O ki awon baba wa. Olorun ma mu yin tesiwaju.
0: Amen.
4: Olorun a je ke fi le ologun sere di atawa ne o.
0: Amen.
4: Wallahi ododo ro ni o te so. O se bo se ri den niyan. Mhm. Ye be je ni eyan bu awon afoka so wa fi nkan kan sowo. A si owo bo wole yen lori. Iye gba pa niyan. Olorun ba lanu ku sanu e ma tesiwaju o.
0: Amen.
4: Ise re seyin o ni baje o.
0: Hello.
5: Hello. On ko ya le bere o se bere tan lati gba ko gbe call mo o se so fun kin to bon be o le ri o ke si mo go o se le si mi baba le to ni wa jo na ba ni mo fun so ni ni sunday ni pade ye ri ni pade o obirin ni mo ti le da

0: mo le da ko ele bu nbe yin
1: ran agba wa
0: oju mi ri mo bo
1: ani mo ni mo ani mo ja so
0: o ni ni je si se ni se se
1: ami Jesus Christ
0: ya titi aku si mi ajo ayin o gba o
1: amen
0: e se ngo sa
1: yes ma
0: ba number yin
2: nípa nítorí kádá sí ọmọọba mi rọ ọdún ìrọ̀fí ìdẹ̀rẹ̀ ìbàdàn ṣe rí nínú ẹ̀mí tí ò bá jẹ́ kínú ẹ̀mí ọlọ́mọ jò ní ẹ̀yàn ó léwu púpọ̀ ṣùgbọ́n orí ọ̀fẹ́ ní ṣáà pé ẹnta lọ́ba tó fẹ́ gbọ́ lé mi lórí ṣe àìpé àárín rí àfìmọ́ tó gbé dání láti fi lé mi lórí ṣùgbọ́n ká máa bẹ náà láti jẹ́ pé inú ẹ̀mí mímú kó máa jò nínú wa láti jẹ́ pé ká mọ̀ pé tọ̀ eléyìí ò lẹ́tọ̀ọ́ láti gbọ́ lé mi lórí o ẹ̀wọ̀n tí dáàdì sọ lẹ́ẹ̀kan nípa ẹni tó fẹ́ gbọ́ lé orin lórí tí báyìí pàrọ̀ gan ti wà nínú ẹ̀mí mi á ṣòro láti sọ jáde sínú wòlíì bẹ́ẹ̀ pé ẹ̀ lè gbọ́ lé mi lórí torí bí ìka kèsára àlàáfíà fún ètò.
1: God bless you, sir.
3: Anthony.
4: Hello.
3: Ẹ káàárọ̀ ma.
4: Ẹ ṣeun.
3: Mo ti dájú o, àrùn àlúwà mẹ́la ti sẹ́yìn mo kí n mọ ni. Ẹ rí nǹkan báyìí mi. Ó lágbára o, ẹwo dáàdì mo ti bara jẹ́ lórí òdodo. Ọlọ́run, mo bara jẹ́ lórí òdodo láti bára ẹni sọ òdodo ọ̀rọ̀ ẹ wọ́n sì bara jẹ́. Bàbá rírú àwọn èèyàn tó ń ṣe báyìí, ó dàbí lára wọn bí ká pé kí wọ́n kápá gbogbo nǹkan yẹn kó pé gbogbo àwọn ìwòlí àáfàá tó ń ṣe nǹkan tí ò yẹ kán ṣe bí wọ́n ní kápá lórí wọn pé nǹkan báyọ̀ dá kí wọ́n ti pa á sí lọ́wọ́ kan ẹ̀rù wọn ṣe bara jẹ́ lórí òdodo. Lágbára ọlọ́run, agbára ọlọ́run jẹ̀dì mú kò ní fi yín sílẹ̀ lágbára ọlọ́run ẹ máa tẹ̀síwájú. Ìyàwó yìí mo kì í fún iṣẹ́ takuntakun tẹ̀ ṣe lórí àwọn èèyàn báyìí láti máa gbé wọn wá orí ètò láti máa fi ṣe wá láǹfààní. Lágbára ọlọ́run ìpín òní ipá òní ní apá lágbára ọlọ́run ẹ máa tẹ̀síwájú mọ́ ni. Àrùn wọn aládìsẹ́yìn ni mo kì í dájú o. Dájú bara jẹ́ lórí òdodo ọ̀rọ̀ láti bá yẹn sọ. Ẹ kúṣẹ́.
4: Hello.
0: Ọgbà
4: ọti gbé.
0: Ká ẹ̀ka ọmọ wọn wọlé.
1: Yes, sir.
0: Ẹ̀ka ọmọ wọn.
4: À ń gbọ́ yín.
0: Yes, sir. Ẹ̀ka mo kíjọba tó wà lórí ètò. Mo dúpẹ́ lọ́wọ́ gan-an, mo ṣáàlì sí ìsìnkú gbọ́dọ̀ tó ń sọ. Níbi gan-an, èmi gan-an, mo rò pé ní gan-an ló wọ lórí jù. Ṣèkọ́sẹ̀ ó ti ṣẹlẹ̀ sí mi dáadáa. Ẹ pé mo ní kan mo forúkọ bọ́ láti ìbọn náà sí láyé máa ń sẹ̀ torí mo sọ pẹ̀lú ìwà tó ń wẹ̀ pé ọdún márùn-ún kan kò ní mo jẹ. Mo kàn forúkọ bọ́ láti jù. Muslim ní ilé wa. Ṣé ní ìtútù pa lórí ẹ̀ ìyàwó mi àti mi náà mo fẹ́ sọ ni. Kí ni lẹ́yìn tó ó ṣàṣejú ó sì fún mi. Mo jẹ tó wà mo bí ni.
1: Ẹ já ṣẹ̀jẹ̀ lọ́wọ́ wọn yìí.
0: Ọjọ́ kan kò mọ ẹ ṣé bàbá mo dúpẹ́ lọ́rùn pé ètò tẹ́ ṣe fún ara rẹ̀.
1: Ọdún àwọn àpẹẹrẹ ṣe gan sa. God bless you, sir.
4: Bọ́lá tún já sí mi nígbà tí wòlíì bá tún ṣe àṣejẹ fọmọ ẹ.
1: Ṣé mi pé tá a fi sọ pé kéèyàn mọ bíbélì nìyẹn kí ló fẹ́ kí ló ń jẹ.
4: Ìlú fẹ́ jẹ ṣé Jésù ló pèsè ẹ̀
1: bẹ́ẹ̀ ni babaláwo àwọn ló nìyẹn iṣẹ́ wọn ló ń gbà ṣe
4: ni ó ń gbà ṣe oníṣẹ́ ṣe
1: ni ìṣòkè wa ló á so nítorí àmọ́ ìṣe pé ọ̀pọ̀lọpọ̀ babaláwo mi ò ṣáájú wòlíì mi ìdíjọba
4: rẹ̀
1: torí pé ìwọ fi forúkọ Jésù fi tàwọn ìyẹn jẹ ni forúkọ Jésù òṣìṣẹ́ mọ́ ni.
0: Ẹ̀lọ́ ma
4: àwọn tó ń tẹ̀lé fún wọn jẹ́ wọ́n mọ̀ ṣe nǹkan wọn.
1: Àbí kí ló kàn
0: wọ́n. Ẹ kú ṣe olúwa nígbà jẹ ààrẹ ìdá táwọn kan látàwọn èèyàn mo kí bàbá wa yí o gbogbo ìgbà tọ́ta wa lélẹ́ yìí ìṣẹ̀lẹ̀ èèyàn máa tutù èèyàn ó gbọ́ àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì. Ẹ jọ sà nígbà tó já sí pé bí wọn ò ṣe gbọ́wọ́ lẹ́yìn lórí yẹn tọ́lọ́ ń dẹ̀jẹ̀ kẹ́ ẹ lu àlùyọ náà ṣé kò ṣeé ṣe wípé kán mọ́ gbọ̀n gbọ́wọ́ láwọn èèyàn lórí ni bóyá lè jìkà kó láti dá ẹni tó já sípẹ́ níbi tó jẹ́ pé fọwọ́ ra ni lórí gbogbo lọ ni kó láti dá mọ̀ ẹ kú ètò.

ìgbèríko kan nínú ọ̀sẹ̀ yìí. Ṣé wá mọ̀ pé tí n bá chata Maruwa máa chata Mikra? Torí mo rí pé Mikra tèmi gan kò lè wá àwọn ìgbèríko yẹn kó jáde kó save. Ṣùgbọ́n àwọn nǹkan tí ojú mi rí. Mo wá bẹ̀rẹ̀ sí ní pray, mo ń bẹ̀rẹ̀ sí ní bẹ Ọlọ́run. Mo ní ìwọ Ọlọ́run, kí lo lè ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ọ̀rọ̀ ẹni mo fẹ́ káwọn èèyàn mi àti èmi ká sọ láàárọ̀ yìí. Tẹ bá wo ilé ayé ta wà nínú ẹ̀ yìí, ẹ máa rí pé àwọn obìnrin jàǹkọ̀jàǹkọ̀ tó ṣe é mú yangàn nígboro wà. Irú Dora Akoyinle of Blessed Memory. Irú Okonjo, Ngozi Okonjo Iweala.

0: irú àwọn èèyàn kọ̀ọ̀kan jàǹkàn jàǹkàn tọ́jú obìnrin tí mi ò lè porúkọ wọn tán. Chimamanda Ńkọ́, ẹ jọ̀ ẹ rán mi létí àwọn kọ̀ọ̀kan tó jẹ́ tàwọn Yorùbá.
1: Bàbá rírí your presence.
0: Tí wọ́n bá rí irú ìwòyìn táwọn ọmọ wa ń rìn nísìnyí, wọn ní débi tí wọ́n dé yẹ. Ṣé àwọn ìyá wọn fi wọ́n lẹ̀kọ́ rìnrìn ni àbí àwọn ìyá wọn mójútó wọn nígbà yẹn àbí bó ló ṣe ṣẹlẹ̀ gangan. Ẹ jẹ́ ń padà sáwọn ìgbèríko tí mo ní mo wọ̀. Ẹ̀yin ará àṣàǹkẹ́, Chikito wá sí area yẹn.

0: one place, plenty place for inside Ibadan here. The things why I see make water one come out for my eyes. Small, small girls, 13, 14, 15, 16, pregnant. Baby, carrying baby. Is it that mothers are not doing enough? Now they make these girls and they get belay for house or what?
1: I'm a girl and the bride.
0: Okay, thank you, my baby girl, for telling us that you are a girlie and you are not a bridey. My people, I won't make una listen. Mufa ke gbo kini.
2: From where?
0: Social media, play and for us. Put them on top Facebook, make people watch.
2: Which place in the art of reading are you from?
3: For Zoro.
2: For Zoro?
3: Yeah.
2: Okay, what happened?
3: My auntie will come our house.
2: What is the name of your auntie?
3: It's Oyekashi Solomon.
2: Okay.
3: She come and
0: social media, put them up.
3: It will open me for school. Before you can me go, as I said, I shall walk now on you. Look at now say.
2: How old are you?
3: 18 years. Look at now say, I'm not that I work for you. Because a man would say that work now would you say make it key. Now you got the money, make it key to go school.
0: Mo fẹ́ kẹ lọ sórí social media, lọ sórí Facebook. Ẹ lọ wo ọmọ èyí tẹ máa ń gbé àwọn ọmọ fún àwọn èèyàn. Wọ́n fẹ́ gbé wọn lọ travel. Ẹ lọ wo ọmọ.
2: For Zoro. Okay, what happened?
3: My auntie will come our house. He come carry.
2: What's the name of your auntie?
3: It's Oyekashi Solomon.
2: Okay.
3: She come and come carry me go Lagos. Say. It won't put me for school. Before you can me go, as I say now, I shall walk now on you. Look at
0: mi ò rí lórí social media, mi ò rí lórí Facebook. Ọmọ tó ń sọ̀rọ̀ yìí, àǹtí ẹ̀ wá gbé kúrò lọ́dọ̀ àwọn òbí ẹ̀. Ó lóun fẹ́ lọ fi sí skúlù Lẹ́kọ̀ọ́. Òun fẹ́ lọ fi síléèwé Lẹ́kọ̀ọ́. Ẹ̀yẹ wo ojú ọmọ yẹn lórí Facebook. Ìgbà tó máa dẹ́kọ̀ ó bá gbọ́mọ lọ síbi tó ti máa ṣiṣẹ́ lọ́bí. Ibi tó ti máa ṣiṣẹ́ àwọn tó máa bá sùn èyí tó ń pè ní iṣẹ́ àwọn olóṣó. Ọmọ bá lóun ò lè ṣerú ẹ̀. Ó nà ó lóun ti ra fóònù fún un pé ó gbọ́dọ̀ pa owó fóònù yẹn.
1: I'm a girl and not a bride.
0: Kò sí nǹkan táwọn ọmọ wa obìnrin ò rí nísìnyìí. Ibo ló gbọ́ wọn tiẹ̀ sí? Àbí irú iṣẹ́ wo ló fọmọ ẹ sílẹ̀ kó máa lọ ṣe? Ìwọ ìyá ṣó mójútó ọmọ ẹ. Ọ̀pọ̀lọpọ̀ yín làwọn ọmọ yín ti wà ń kékeré sí tó ti wọ yunifásitì tó wà ń skúl tó ò débẹ̀ rí. Tí skúl bá ti close, a pé báàgì àwálé. Skúl máa bẹ̀rẹ̀ lọ́la nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ń padà lọ sí skúl. Irú ìrìn wo lọmọ ẹ rìn ní skúl? Ta ni ó ń kọ́ ọmọ ẹ ní skúl? Ṣé òun yọjú sọmọ yẹn? It's not more we just born pikin ni pocha. Òun ṣe kákan bí mo láì. Báwo ló ṣe fẹ́ tọ́jú ẹ? Ìtọ́jú òun ṣe pé o dáná láàárọ̀, o dáná lọ́sàn-án, o dáná lálẹ́ tọmọ jẹ. Àbó ra aṣọ sí lọ́rùn. It goes beyond that. Ẹ máa rí pé lójoojúmọ́ ti bá wà lórí rédíò ńgbà míì. A kàn jábọ́ lẹ́nu mi, màá kàn ní. Ẹ bá mi kọ́ àwọn ọmọ obìnrin yẹn kó wọn jáde, kémi àti wọn dọ̀rẹ́. Kémi àti wọn máa sọ̀rọ̀. Kémi àti wọn máa ṣeré. kí wọ́n ní nọ́mbà mi kọ́ máa pè mí kémi náà máa pè wọ́n ẹ máa rí pé bí ń bọ̀ nǹkan pùtùpùtùpù awu àbí báwo lọ ṣe ń sọ wàá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí nǹkan tó wà nínú wọn tó ń pa wọ́n ní ẹkún ló pọ̀ jù mo lọ sí skul kan ní ìbàdàn bí mo forúkọ orúkọ skul yẹn bò ọmọ yẹn gbà tí mo bá àwọn ọmọ obìnrin sọ̀rọ̀ tán tí mo kó wọn jọ tí mo bá wọn sọ̀rọ̀ tán mo wá fẹ́ máa lọ́mọ yẹn wá bá mi mo mú lọ sẹ́gbẹ́ mọ́tò mi mo ní kó jòkó sínú mọ́tò ó jòkó sínú márúwá mi orú mú wa láì mo ní ká wind down ọmọ yẹn bá sọ fún mi pé màmá òun sọ fún òun pé àwọn okó òun lọ ṣùgbọ́n àwọn ẹgbẹ́ òun lọ ní boyfriend tó ń ra nǹkan fún wọn torí pé òun da màmá òun láàmú pé kí màmá òun ra sandali school fún òun ni màmá ẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ fún mi àwọn ẹgbẹ́ àwọn boyfriend wọn ló ń ra bàtà fún wọn ìgbà tí ọmọ yẹn sọ bẹ́ẹ̀ mo ṣáà try láti mọ size ẹsẹ̀ ọmọ yẹn ṣé ń rere ìgbà tí mo mọ size ẹsẹ̀ ọmọ yẹn mo ra bàtà yẹn fún ọmọ yẹn mo wá ní ọmọ mú mi lọ bá ìyá ẹ̀ ẹ má wò mí bẹ́ẹ̀ yẹn èmi àti ìyá ẹ̀ ti yanjú ẹ̀ mo dẹ̀ ti gbá ìyá ẹ̀ ní warning o lè sọ bẹ́ẹ̀ fún ọmọ 14 years pé ìjọ ti bá tún gbọ́rú ẹ̀ màmá ẹ̀yin lẹ́bí o

0: my father. God bless, bless, bless, bless, bless, bless, bless, bless, bless, bless, bless my father. My father was my best friend when he was alive. Ọ̀rẹ́ kan tí mo ní láyé láyé tọ́lọ́hún gbà lọ́wọ́ mi tí ó sì ń dùn mí di ọ̀la. Òun ni bàbá mi. My best friend. Àtìgbà tó ti kú mi ò lè ní best friend mi ò dẹ̀ ní. Títí dọ̀la, he's still my best friend. Dáàdì mi á gbé mi nínú mọ́tò níwájú mọ́tò á ń lọ́wọ́ sí mọ́tò tó fáìn níwájú. A ní tó bá lè kàwé ẹ̀ tó ṣe nǹkan tí ó dá wàá máa ra mọ́tò tójú mọ́tò tó ń lọ yẹn. Kai, I love you daddy. Even in death I'll keep loving you.
1: Bàbá mi bá ṣe ohun rere gbàdúrà fún mi.
0: Kai,
1: ọmọ tó bá wùwà burúkú wá ní ìyá rẹ̀ lọ́kọ́.
0: Àwọn èèyàn ń pè látẹ̀kọ́ tí mo ti ń sọ̀rọ̀ ṣe fẹ́ sọ̀rọ̀ ni 091-23-7073-8675 Ṣẹ́rí oṣù tó ń bọ̀ October 11th Àyájọ́ ọjọ́ àwọn ọmọ obìnrin ni. Gbogbo àwọn ọmọ yín pátápátá tó jó obìnrin kó wọn síta fún mi. Èmi kọ́ Ọlọ́run ni. Nígbà tí mo ní mo máa bízì lọ́jọ́ yẹn mo lè má wà ní Nàìjíríà. Mo wá lálàá kan bí ń bọ̀. Mo wá ní irú àláwọ̀ rèé. Irú àláwọ̀ rèé. Ṣé rí nínú àlá yẹn. Mo rí tọ́mọ obìnrin ń sáré. Ó wọ blue jean. Ó wọ ṣẹ́ẹ̀tì blouse. Mo wá rí pé bó ṣe ń sáré bọ̀. Iwájú ẹ̀ ni mò ń rí. Ìgbà tó máa kọjá lẹ́gbẹ̀ẹ́ mi. Mo ṣáà rí pé aṣọ tó wọ̀ ó ti fàya lẹ́yìn. Ó ti sáré kọjá. Bí mo ṣe yí ojú báyìí tí mo rí aṣọ yẹn tó ya lẹ́yìn. Mo wá ń sáré tèlé. Bí mo ṣe tají nìyẹn. Ó sáré wàárín àwọn èrò. Mo wá tají lónìí. Mo wá ní Ọlọ́run, what are you talking about? Kí ni nǹkan tó ń sọ? Toro máa ń bá mi sọ̀rọ̀ nínú àlá. Ẹ máa gbọ́ sítórì ẹlẹ́kùnrẹ́rẹ́ lọ́sẹ̀ tó pọ̀.
1: Ọmọ tẹ bá wùwà burúkú wá ní bàbá rẹ̀ lọ́kọ̀. Ìyá mi fọ́nà.
0: Hello, hello.
2: Súnmọ́ bọ́dí bíńtì ẹ̀jì, Alájà Ògúnmọ́lá ni.
0: Alájà mi.
2: Yóò dá fún ẹ.
0: Amín ya Àlá.
2: Ṣé wàá jẹ́ ìlú ọmọ o?
0: Àmì Jésù.
2: Pápá rẹ̀ lọ́run. Ọwọ́ òbí mi kíní yẹn wà o. Ọwọ́ òbí obìnrin ni.
0: Ẹ sáwọ́, ẹ sáwọ́ Alájà.
2: Yóò dá fún ìyá mi.
0: Yes, ma.
2: Ó ṣe lè pé pàmò ọmọ ọmọ bọ́ọ̀fúrẹ́ndì. Mọ̀ra bàtà. Àwọn ọmọ kan bẹ tó pọ̀ ìyá wọn wọ̀n ní nálé wọn. Ródó fò ni wọ́n pọ̀ bẹ́ẹ̀. Olú ẹ̀sìn wọn ní. Àwọn ìyá náà bà kẹ́rù lọ́rùn wọ́n bà láwọn lọ lùgbà fọ́mọ wọn. Tí wọ́n bá ṣe dáadáa ni ọmọ tí wọ́n jèrè lọ́la wọn ò bójútó wọn o. Wọ́n dẹ̀fẹ́ jẹ wọn mọ. Òbí tí ò bá ṣe làálàá lórí ọmọ kò lè jèrè ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n sàn ọmọ yẹn dé lórí ibú o. Wọ́n ò bí obìnrin ni. Àti òṣìṣẹ́ girama ṣe bá ń ṣe girama.
0: Àní mami mo máa rí àwọn girama kan 32, 35, 28 nìyàn o. Níbi tí mo gbogbo ibi tí mo lọ.
2: Wọ́n ti ẹ̀fọn bàbẹ̀ débi wípé mo ṣe é pé.
0: Girama.
2: Àtàwọn obìnrin náà ọkọ táwọn ìyá wọn ń dó làwọn náà ń dó. Wọ́n ò fi nǹkan rí lọ́mọ lọ́wọ́ o.
0: Ó dà mami ẹ ṣe.
2: Ayé síkítò ayé ogi ọ̀tọ̀. Obìnrin ṣoògùn ayé ọ̀tọ̀ kò kí ó ṣe fìnà. Wọn ò rẹ́ kọ̀ọ̀kọ́ ọmọ wọn lò ní gbàǹkan ní rẹ jẹ́ o. Àfi kọ́lọ́ ń bá wa gbà kó ṣe kọ́lọ́ yí ọmọ yẹn padà o.
0: Àmì màmí ẹ ṣe gan-an. Ẹ mọ wá fẹ́ràn gbogbo ẹ̀yin èèyàn ẹ jáde. Ẹ jẹ́ ká sowọ́pọ̀. Ẹ̀yin tẹ bá nífẹ̀ẹ́ sí bá yí àwọn ọmọ yìí ṣe máa da. Màá fi nọ́mbà mi sílẹ̀ ẹ máa jẹ́ ká sọ̀rọ̀ lẹ́yìn ètò. Torí ṣe rí October 11 nìyẹn. Mo ti ń sọ fún àwọn èèyàn nísì lórí social media. Ẹ máa forúkọ lẹ̀. Ẹ máa send orúkọ àwọn ọmọ yín yẹn sí mi. tori omo ti e ba register ni je yan free of charge ni o free ni gbogbo kan ti mo so yi awon omo te ba register sile nisin a ni je ki won wole lojo yen ah putu a wa bi ba lo se so kini yen e mo omo yen a joko ma joko a jo mama so ni e lo di cola
3: hello e ka ra ti sikito
0: e ka ro sa
3: e ku si mi ni aso ko
0: ami

0: wọ́n bá ti pé tó ẹnìkan ó ní lọ́wọ́ ó fi ọya ká máa lọ bá ṣájọ máa lọ bá yí lọ́hùn tó ẹ mọ̀ bọ́dá ní ẹyìn ọ̀rẹ́ òbí òbí tó ní
1: ẹyìn
0: ọ̀rẹ́ títọ̀ irú nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò ní máa tẹ̀lẹ̀
1: bẹ́ẹ̀ni
0: tó pọ̀ sí ẹ ọwọ́ òbí ni.
1: A ti rí nǹkan ta fẹ́ mú kába lè gba ẹyàn kan sí láàyè ẹ̀yin tẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa ìwọ tó ò bá lè darapọ̀ mọ́ wa o lè ṣe kí ni o lè jẹ́ onígbọ̀wọ́ torí ó ní ìwé tí a máa pín fún gbogbo àwọn ọmọ yẹn níjọ yẹn ìwé tá a dẹ̀ ń sọ yìí english ni mo fi kọ́ bí nbọ mi ò mọ̀ bóyá o lè bá mi túmọ̀ ẹ̀ sí yorùbá ẹ̀lò sà
2: hello ma ẹ kú ètò wa
1: olúwa kú ètò ẹ
2: olùtaolo ń pè látàdúgbò mọládé
1: wọn mo ti bọ yín straight to the point.
2: gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú táwọn yẹn ṣe sọ àwọn owó obìnrin ìyá ọwọ́ wọn ló wà
1: ẹ ṣó
2: obìnrin tó bẹ̀rẹ̀ sí ní fi sex toy bọ́mọ ọdún méje ṣeré
1: ṣùgbọ́n iná rí lórí rédíò lórí social media woman yẹn wọ́n máa dì pẹ̀lú ẹ gbogbo wa wà nínú ẹ
2: ọmọdé tó ti bẹ̀rẹ̀ ni ẹ mo lọ sí sáìdé rí àkọ́ nípa ṣọ̀run lẹ́jẹ̀ ta lọ ṣiṣẹ́ ń bẹ̀ ní oníṣọwọ́ ni wá a dẹ̀ rí tí wọ́n tọ́jú tọ́tẹ̀ fún ọmọ ọdún mẹ́wàá ọmọ kékeré ìjọ wa wọ̀ fún gbogbo ààrẹ kárọ́tà ló fi sílẹ̀ òbí kan náà ló ṣe yẹn gbogbo ọmọjáde bẹ́ẹ̀ yẹn lọ lílé o irú àwọn pálapàla bẹ́ẹ̀ yẹn wọ́n ní láti mọ wọn bọlẹ̀.
1: ọ̀dà ẹ ṣe gan-an ni ẹyin òbí bẹ́ẹ̀ bá ṣe tọ ọmọ ọ̀pọ̀lọpọ̀ yín ti tán àwọn ọmọ yẹn sọ́nà tí ò yẹ mú wọn jáde wá ẹ mú wọn jáde wá. hello.
3: hello sisa ẹ kásán wa.
1: ẹ kásán. ọ̀sùn
3: ẹ kú ètò.
1: pápápá.
3: orí ọ̀fẹ́ ló sọ̀rọ̀ láti alẹ́ sí lọ́yọ́
1: náà. ẹ káàbọ̀.
3: ẹni tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́ lómi
1: bí ìlú
3: àdúrà tọlọmọ àtúntàn máa gbà ní kọrọ fún wa lọmọ tán ọmọ tẹ ń tẹ lójú méjèèjì nǹkan tó jẹ ọmọ obìnrin tó yẹ pé tó bá wọṣọ ní ilé tẹ bá ń sọ pé nǹkan tó wọ ẹjì kéré jù máa gbé bọta tó yẹ pé ìdúró tó máa dúró ní pé òfẹ náà yìí.
1: exactly ẹ ṣe ìyẹn ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa wò
3: lẹ. ọmọ tó jáde mà ọmọ tó jáde kúrò nínú ilé tó jáde lọ tó dágbére dùn tó fi ní pókè ń fẹ́ lọ síbi kan báyìí
1: ẹ̀hún èèyàn sọ pé òbí omi mọ̀ pé òbí lọ́wọ́ bọ̀tẹ̀ ọlọ́run má jẹ́ ká bímọ ọ̀ràn.
3: wọ́n máa ń ti ọmọ kókó lọ pawó wálé ṣùgbọ́n tẹ bá sọ pé out of 100 bí wá 30% ló ń ṣe bẹ́ẹ̀ kò tí òbí tó máa wò láyé tí ìyá tó ń jẹ láyé pé kọ́mọ náà tún jẹ bí ìyàláyé láyé.
1: ẹ ṣe ẹ ṣe ẹ bímbọ ti ní ká wọn máa lọ a máa lọ o but tá a bá lọ a tún padà bọ̀ wá tá a bá wá padà bọ̀ wá yẹn orí ọ̀rọ̀ ìlera ara wa la fẹ́ sọ a máa jẹ́ káwọn ọmọ yẹn mọ̀ pé àìsàn burúkú pọ̀ ń ta nísìnyí ọlọ́run má jẹ́ kára burú ẹyin tẹ̀ ń pè ẹ lè pè mí lẹ́yìn ètò tí bá ti dìde torí bí nbọ̀ ní ká dìde nọ́mbà tẹ lè pè mí sí ẹyin tẹ bá fẹ́ ṣe olùgbọ̀wọ́ fún wa ní nǹkan tá a fẹ́ ṣe yẹn gbogbo àwọn ọmọ yín ẹ kó wọn jáde 08081211 45 00 81 21 81 45 òun màá ní nọ́mbà chiquito tí ẹ lè fi pè mí lórí tí bá ti kúrò lórí ètò ǹjẹ́ o fẹ́ fi ọmọ forúkọ ọmọ ẹ sílẹ̀ kó wà lára àwọn tó máa wá ń jọ yẹn tá máa bá sọ̀rọ̀ bó bá ṣe jẹ́ ká gbo chiquito lórúkọ mi òun padà bọ̀ wá láìpẹ́ yìí òkò ní ti wọlé wá láti fún yín ní èdè yorùbá oní ìròyìn wa à ń bọ̀ a ò tí ì dé.
4: lágelu fm gàgàbá gbogbo rẹ.

good morning. Now welcome back on top Facebook. I see ya Bijele Gusi Ekaro Yawa Sulaimon Olalekan Alabi. Good morning, BJ Kumar. Thank you. Olaleke Ulutoyi. Thank you. Says happy glorious Sunday. Thank you, my brother. God bless you. Moki Gugoyi. I greet everybody when you listen to me this morning on top Lagelu 96.7 FM. Okay, Gaju. Okay, the Oga at the top radio station. Thank you. Yes, thank you so much. Timothy, thank you from New Garage. God bless you. Thank you. Okay, they throw your message. They come out with a great to you, and people gonna say you too. You turned up good for here. They listen to Agelu 96.7 FM, True Talk Sunday. All right, country people, eh, you wa mo fe ki gbogbo wa ti en gbo mi ni aro yi adupe lowo Eledumare Oba jiki pe awalawa asidupe pe eyin laba mo fe fa koko yi pe akiyesi gbogbo eyin ti o ba je pe eni aisan abi ipenija osa eyi ti awon ti a n pe ni ogbe inu emu ko mo so fun yin mo ni ke se gbogbo nkan te ba le se lati lo se ayewo to ba je pe eni ipenija ogbe inu e ti mu ogun ti awon doctors ma fun wa yin e ti mu te ba mu tan o mo te ba mu o ma lo sugbon te ba mu tan to ba tun se bi ose kan si meji kini yan tun pada wa emu ko mo so fun yin pe teyan ba mu nkan to ye ko se to de se bo se fe ko ni na ni o ma pada ri Adebayo Timi Lehin Timoni, thank you. Kinto lo sinu nkan ti mo fe ba wa so ni aro yi. Mo fe fa koko yi pe gbogbo eyin ti e wa si ki lo npe eyin te wa se ayewo fe ti a so lori radio ni jo si mo fe so pe mo gbo ba se so ko lo se wa ri be ni nkan ti won so fun wa o yato si nkan ti a ri sugbon e ma binu tori emi na pe doctor mo bi lo won pe ki lo se ma ri be pe e so pe a gbe machine wa lati se ayewo fe fawon eyan lati ori won de ekona ese won ki lo se wa je pe igba te wa de e wa nse ki lo npe kini le wa nse ifunpa le wa nse fawon eyan ati awon kokon ati awon kokon won sa da won ni nkan ta won se kokon se ifunpa ni pe en to ba ni ifunpa won le lo machine yen fun eniyan so mo fe ba kokon yi so pe e ma binu awon mi nbo laipe laijina lati Ogun State lati wa se fun yin gbogbo bo ba se ma ri a ma so kuna e de ma gbo leyo kokon gbogbo yin ta pe na te wa e se te dide adupe lowo gbogbo yin e se gan ni omo yin na ni ololufe yin ore yin padi yin aburo yin lori radio lo so fun yin pe ayewo ara o se pataki beni ayewo ara se pataki mo ko ma so fun yin ko me so be ni pe eni to ba sayewo ohun lo ma mo bi ti ago ara kun si tori ba se ndagba lojumo be na ni gbugbu eya ara wa na se kini lo ndagba ko si gba te ma fi san to wa lara omo 15 years nisin ke fi we isan to wa lara emi ti mo joko yi ko ye yi ko de si gba te ma fi isan emi ti mo joko yi ke fi we isan iya to ti wo 80 to ti wo 60 to ti wo 70 to ti wo 80 abi ko ye wa so o yato ba se ndagba ni eya ara wa nse kini ni ohun se kini ni ohun na ndagba to ohun na nse kini tohun naa ni lole tori kini ko si eni tọlọrun da ti o ni pada lo ba ọlọrun to je gẹgẹ bi orisun wa ko ye yi eyi ni mo se ma n pe wa pe e je ka ma lo se ayewo iwo ma gba mi ni ma ti fun yin ma duro ko digba ti a ba ri anfani pe won fe wa se ayewo ofe ti owo ba wa lowo owo die to ba wa lowo e sare ko n se koko dandan pe gbogbo won ni wa se lekan na towo die ba wa lowo e sare lo sibi to ti n sayewo lodo awon akosemose ko se kini ko sayewo tori kini ayewo ma ran eyan lowo lati dena aisan ayewo de ma ran eyan lowo lati mo aisan to fe jeyo ninu ara teyan ma fi se kini teyan ma fi tete dena aisan yen ni ori eyi ti awon ibo ma n pe ni prevention is better than cure abi ki leni mo so
sherry nkan ti mo se man sora yewu lojojumo ni pe nkan to se to ran mi lowo ni to de ti ran awon opolopo awon to wa ni sakani mi to wa legbe mi ni owo to ran mo se man so tori igba mi eyan ma wa nkan ko ni se eyan ko ye yi eyan ma ni nkan ko se ni jaye eyan chiki to ma gbo ko ra dara da si waju jare owo ni ki owo ti ma fi jeun owo ti ma fi raso ebi ma lo ma fi abo mo pe iya sule fe yi oku iya won pada ni abo owo ti ma fi se faaji ki fi lo bottle kan abi ki lo logo meji saye mi ehun le yan kan ma ti pe ki lo san fun awon kan pe won fe saye fun gba ko se mi jare elomi de wa to je pe ẹrù ń ba pé òun fẹ́ lọ ṣàyẹ̀wò jàre tọ́mú téèyàn bá ti kú èèyàn ti kú náà nìyẹn tó bá lọ ṣàyẹ̀wò nsìn wọ́n máa sọ fóun pé kinní kan ìgbà yẹn lọ́ máa jẹ́ kẹ́rù máa bàyàn sórí ó bẹ́tà pé wọ́n rí pé kinní kan tó o dẹ̀ sáré bẹ̀rẹ̀ sí ní mójútó kinní kan yẹn ní kíákíá kó tó di ńlá mọ́ ẹ lọ́wọ́ ó bẹ́tà kí ni mo sọ ó bẹ́tà torí kí ni àwọn nǹkan tá à ń jẹ nínú ayé tá a wà nínú ẹ̀yìn nísìn ọlọ́run ọba nìkan ló lè ṣàánú fún wa torí àwọn nǹkan tá à ń jẹ nínú ayé tá a wà nínú ẹ̀yìn nísìn ọ̀pọ̀lọpọ̀ wọn ni kẹ́míkà wà nínú wọn bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń jẹ ṣe láyé àtijọ́ àwọn bàbá wa tó bá gbin nǹkan wọn mọ nǹkan tó ń pè ní fertilizer wọn máa gbìn fúnra kinní yẹn dẹ̀ ni kinní yẹn ṣe máa ṣe kíni ló ṣe máa wù lákòókò tó yẹ kó wù wọn á dẹ̀ lọ kó wọn á jẹ tẹ́lẹ̀ bí ọdún kan plant ọ̀gẹ̀dẹ̀ àgbagbà lè wà níbì kan ní ọdún kan kan ti jẹ tó bá tún jẹ tán ní ọdún yẹn tó bá gbin tó pọ̀ tó jẹ tán lọ́dún yẹn ọdún tó tún bọ̀ ọtún máa retí ẹ̀ bọ̀ nísìn ọláyé ó lè gbin ọ̀gẹ̀dẹ̀ àgbagbà nísìn kó dẹ̀ tètè ṣe kó tó di oṣù mẹ́ta àbí bẹ́ẹ̀ kọ́ bímọ ókè ìwọ kì í ṣàgbẹ̀ torí ìwọ mọ̀ yín sọ bẹ́ẹ̀ ni pé o lè gbin pọ́pọ́ kẹ́ jẹ́ kí n fi pọ́pọ́ tó gbìn sínú oko fún mi ẹ kì í fi ṣe ẹ pọpọ yẹn tí ó ti lé 1 year ṣá wọn gbin pọpọ kan àwọn ará sẹyìn wá gbin pọpọ kan fún mi nínú oko mi pọpọ yẹn ó yà mí lẹnu nígbà tí mo kọjá níbẹ̀ yìí jẹta mo ní mi ò bó kọ gbàgbé ẹ sínú oko yẹn ni ìgbà tí mo kọjá mo ní ó wá tó gbangba báyìí lórí igi mo ní ẹgbà mi mo ní kí n ti mọ kí n ti ní kọ gbin bí igi mẹfà sí mẹwàá mo ní kí ló ṣe tí n fi lọ gbin igi mẹta nìkan o ọtẹ bá rí lórí igi mẹta ó ṣe gbangba báyìí ni àbí kò yé yín but mi ò yẹ kó fi fertilizer or anything sí ilẹ̀dú la lò fertilizer ọ̀kọ̀ọ̀kan tó ń gbé fún wa yìí náà tá à ń rà náà àtàwọn nǹkan fínko wa yìí èyí tó ní gamaline èyí tó ní gabadine èyí tó ní gamolina ẹ̀jẹ̀ kí n ṣàkóso gbogbo wọn papọ̀ ní gamagamagama so ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń jẹ ọlọ́run nìkan ló ń yọ wá èmi àti èèyàn kan ń sọ̀rọ̀ lánàá mo ní à ẹlẹ́ni tó bá lówó lọ́wọ́ mo lówó ló ń jáde ẹ nísìn ó lóun máa ń like frozen chicken go òun fi ṣeré every weekend kó ń kọ̀ra kó ń jẹ sáyé òun báyìí mo ló dẹ̀ wà òkè o mo ń ṣe wárí bó ṣe rí mi ẹdìyẹ tí mo máa ń jẹ ẹdìyẹ tí mo máa ń ṣe nílé ni bó lòun ti ráyè gbogbo rọtìrọtì tó ń kó kiri kiri mo ní ẹyin olówó ẹkú níbínú irú àtà ṣì ń bẹ ọlọ́run báyìí a máa lọ gbé adìyẹ wa a máa lọ rà ńgbà tó wà ń kékeré yẹn a dẹ̀ ń jẹ́ kọ́ bá wọn fún ní oògùn a ń jẹ́ kọ́ bá wọn fún lábẹ́rẹ́ ó wá ní ẹ̀ńgbà tó bá fún lóògùn tó fún lábẹ́rẹ́ kí ló wá fi ń tọ́jú mo ní àwọn adìyẹ mo ní gbogbo àwọn adìyẹ mi mo ní mo sọ́yò mo ní àgbo ní gbogbo àwọn adìyẹ mi máa ń mu ó ní kí ló máa bímọ mo ní àgbo làwọn adìyẹ mi máa ń mu irú èèyàn wo ni ìwọ ọmọbìnrin gan kinní kan mo ní yes mo ní àgbo ni mo fi máa ń ewé àwọn ewé bẹ̀ ni àwọn máa fi máa ń wo àwọn adìyẹ mi èyí ti bá rí tó bá kákò máa wò pé ṣépè nǹkan fẹ́ ṣe mo ti mewé mo ti fọ pé mo ti gbó papọ̀ mo ti fún lómi ẹ̀ mú pa ó ti tabiri ó ti bẹ̀rẹ̀ sí ní fò kiri ó ní kí ni mo sá so ẹjọ́ ẹ jẹ́ ká máa lọ ṣàyẹ̀wò torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń jẹ ìbàjẹ́ tó ń ṣe nínú ara wa ọlọ́run ọba nìkan ló lè ràn wá lọ́wọ́ ṣe ó yé yín bí mo fi máa ń bẹ̀ wá pé ẹ jẹ́ ká máa fọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara wa ká máa detoxify ara wa ká máa fọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara wa ẹni téèyàn bá fọ gbogbo inú ara ẹ̀ ẹ̀mú ò ní pé kò ń ṣomi ní wàhádà sí tí wàá fi fọ o but tíyàn bá fọ gbogbo inú ara ó láwọn kan tíyàn lè lò tó wà nínú ilé èèyàn kò ń ṣe pé bóyá ó fẹ́ lọ rà ń tà tó yẹ pé gbogbo inú ara á mọ́ tínítíní á dẹ̀ wà ókè àpò ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé àwọn tó bá ní àìsàn jẹjẹ holy ghost fire àwọn tó bá ní àìsàn ọgbẹ́ inú tó bá kó gbogbo àwọn tó wà láyé yìí papọ̀ bímbọ mo ń sọ fún ẹ pé tó bá tó 1 million tí tó bá kà wọ́n dáadáa 998 máa ní ọgbẹ́ inú tí mò ń sọ yìí kò yé yín ṣùgbọ́n ẹ jẹ́ kí tó bá ní lọ rí akọ́ṣẹmọṣẹ́
wọn fún ẹ ní ogun bọ bọ ṣe fún ẹ ní ogun yẹn pẹlẹ kọ ma ní ẹ doctor fún mi logun mo logun yẹn ẹ kò pẹ kini yẹn tún bẹrẹ sí ní ṣe mi ju wa gbọ mi ta ba ṣe nkan bo ṣe yẹ ka ṣe ìgbà yẹn nìkan ló lè rí bo ṣe yẹ kó rí ṣe ń gbọ mi now iwọ tí wọn kọ ogun fún tó délé tó ń logun kò yí ẹ tó logun fọjọ mélòó kan torí pé kini yẹn ti fi ẹlẹ tó sáré ká oko ogun tó ko sílẹ tó tún ya o ngba ti kini yẹn tún bẹrẹ o tún sáré lọ síbẹ o tún sáré lọ gbé ogun yẹn o tún sáré bẹrẹ sí ni mú o dẹ̀ ń sọ pé o dẹ̀ ń sọ fún mi pé o fẹ́ wà okay àìrọ àbí ìwọ tó yẹ pé o ń lògùn bó ṣe ń lògùn yẹn àwọn nǹkan tí ò yẹ kó o jẹ o ń jẹ gbàgbé ẹ o gẹ gbàgbé ẹ kini yẹn ò lè lọ kò ń ṣe pé ìdí rẹ tí mo fi máa ń sọ fún àwọn èèyàn pé ṣé o rí ọgbẹ inú kò ní máa ń sọ pé kò ní ògùn ogun ẹ ọwọ ìwọ gangan tó ń ṣe ló wà ṣùgbọ́n kó tó wá di ọwọ ìwọ gangan pé ọwọ ìwọ gangan tó ń ṣe ló wà o ní láti yọ ju lọ bá akọ́ṣẹ́mọṣẹ́ kọ́ mọ̀ pé yes ọgbẹ́ inú yẹn gangan òun ló ń ṣe é torí àwọn sórí ọgbẹ́ inú tá à ń sọ yìí ọ̀sán tá à ń sọ yìí àpẹẹrẹ téèyàn máa rí lára tó máa fi mọ̀ pé òun ni ṣe rí gbogbo àpẹẹrẹ yẹn náà irú àpẹẹrẹ táwọn kan náà máa rí lára tí wọ́n bá ní nǹkan míì tí òun ṣe ọgbẹ́ inú yẹn tó máa rò pé àpẹẹrẹ tó máa rò pé ọgbẹ́ inú ló ń ṣe wọ́n bí ẹni tó bá ní èyí tó ń pè ní urinary tract infection UTI kò yé yín ó máa ṣe é bẹ́ni pé gbogbo ṣe ó máa inú máa kán ẹ̀yìn máa kán ẹ̀yìn máa ro gbogbo máa ṣe é tó bá fẹ́ tọ̀ ìtọ́ máa gbóná ni kò ní gẹ̀ẹ́tì rẹ̀ same thing tó bá ní ẹni tó bá ní ọ̀sà tó bá ní ọgbẹ́ inú náà inú máa kán àyà máa ta gbogbo máa ṣe é kò yé yín kò ní gẹ̀ẹ́tì rẹ̀ àbí kò yé yín ṣùgbọ́n tó bá lògùn bí dókítà ṣe kọ́ fún ẹ tó o dẹ̀ ń lò tó o dẹ̀ ń jẹ nǹkan tó yẹ kó o jẹ ìwọ tó o lọ́gbẹ́ inú tó jẹ́ pé bó ṣe ń gà zoom ráìsì tán báyìí pẹ̀lú ata tó wà lórí ẹ̀ pẹ̀lú ẹran ńláńlá tó wà lórí ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe ń gbé ẹlẹ́rìn ìdòdò ńlá kan ó tiẹ̀ wá níra kékeré àǹtí sílífà ó mà ga fún yín o o ti ẹ ní omi wà lẹ́gbẹ̀ẹ́ o náwọ́ gan omi ọ̀rọ̀ bọ̀ kíbọ̀ gbàù yẹn ló náwọ́ bọ̀ ló náwọ́ tó mú nǹkan tá a dẹ̀ ń sọ tó náwọ́ tó mú yìí ó tutù háìháìháì ni bó ṣe fọwọ́ gan báyìí kí á báyìí ó gbé sẹ́nu wọ́n rẹ́ni pé kọ́ bẹ̀ẹ́ pé kò gbé lẹ̀ lókùn ni iṣẹ́ ló bá di pòlàpò pòlàpò o dẹ̀ ló lọ́ta o dẹ̀ ló máa lọ you are gonna go my brother and sister òun tanra ẹ ni òun tanra ẹ alimito yip thank you from apata ẹ ṣe òun tanra ẹ ni àwọn àìsàn kankan wà tó máa ń ṣèyàn tó jẹ́ pé tó bá dé ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wọ́n á ní má jẹ nǹkan báyìí sá fún nǹkan báyìí but àwọn nǹkan tó ní kó sá fún yẹn wọ́n ti fún ẹ ní ògùn òun lògùn yẹn ṣùgbọ́n àwọn kinní yẹn láti sá fún longer throating olójú kòkòrò kò yí zì mo mọ̀ but tó bá try ẹ torí àlàáfíà tiẹ̀ ni kò ń ṣe pé dókítà ò mọṣẹ́ ògùn tó kọ́ ń ṣiṣẹ́ ṣùgbọ́n ìwọ gangan ló tẹ̀lé ìlànà tí wọ́n ní kó tẹ̀lé ẹni tó bá ní ọgbẹ́ inú ẹlẹ́rìn dòdò kì í kan ẹnu ẹ̀ ẹ má jà bẹ́ẹ̀ sí ní dárúkọ torí ẹ ti ń wò mí nísìn ẹ ti ń wo ẹnu mi làyìn ẹ ti ranjú mọ́ ètè mi kẹ bá lè mọ bí orúkọ yìí tí mo fẹ́ dá ẹ lè máa kó bálẹ̀ wọn ẹran lẹ pa ṣáàmọ̀ pé ẹlẹ́rìn dòdò yẹ kó máa kan ẹnu ẹni tó bá lọ́gbẹ́ inú ẹni tó bá lọ́gbẹ́ inú kò gbọ́dọ̀ kò yẹ kó máa jẹ rodo mo ti dá wàhálà lẹ̀ mo pọ́n máa bẹ̀rẹ̀ sí ní fọwọ́ gúnra wọn rádaràdà wo ló ti ẹ̀ ń sọ yẹn ẹni tó bá lọ́gbẹ́ inú gbọ́dọ̀ máa jẹ rodo ẹ̀mí tí ò já ta ẹ̀mí yẹpẹrẹ ni ọgbẹ́ni sún síwájú jàre kágbọ́ràn fún ẹ ẹni tó bá lọ́gbẹ́ inú ò ní máa jẹ rodo bá wà ni wàá máa fi dáná ǹjẹ́ mọ̀ pé ẹni tó bá lọ́gbẹ́ inú ò kí ń jẹ tòmátì kú oríire pé o bá mi pàdé láàárọ̀ yìí tó bá ní ọgbẹ́ inú kò yí ẹ ẹni tó bá lọ́gbẹ́ inú ò kí ń jẹ tòmátì ẹni tó bá lọ́gbẹ́ inú kò kí ń jẹ nǹkan tó kò kí ń jẹ nǹkan díndín lójúmọ́ tó bá ti fẹ́ níta lórí stóòvù lórí gáàsì tó bá dẹ̀ máa jẹ́ ẹni tó bá lọ́gbẹ́ inú ò kí ń jẹ oúnjẹ tó pọ̀ lápọ̀ jù torí tó bá jẹ́ tán wọ́n bá lọ sórí ibẹ̀ tó bá sẹ́tù ó máa wọ́ọ̀rì yẹn ni kí wá ní ọgbẹ́ inú yìí ó ní kòkòrò tó máa ń fa ọgbẹ́ inú but kò ń ṣe gbogbo ẹni tó ní ọgbẹ́ inú ló ní kòkòrò yẹn nínú kòkòrò yẹn àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ń pè ní H. pylori
H pylori lo npe so wa ri H pylori tan so yi to ba lo to ba fe mo bo ni wa lo sodo awon ta awon kosemose awon ton se ayewo fun yan wa sanwo won a be se to ba ma be se eje lo ma gba lo lara e won ma gbeje eje lo ma fi wu

láti fi àjẹ́ ikọ̀ ti èyí bá international lánàá àmì ayò méjì sódò ló bá dé lónìí ìdíje yẹn ń tẹ̀sọ́wọ́ iwájú ìyẹn ìdíje league àgbà ọjẹ́ ilé wa abia warriors wọn àti ikọ̀ ti ìkòròdú city ni barao fc wọn àti ikọ̀ ti rangers b bákan náà bende insurance àti ikọ̀ ti count caliver ni ìjà lagos láàrin ikọ̀ ti inter lagos àti ikọ̀ ti sporting lagos ló ti máa wáyé ìjà united ńkọ láàrin ikọ̀ kwara united àti ikọ̀ ti katsina united wọn àjọ máa united papọ̀ pẹ̀lú ìjà ni o ṣe pẹ̀lú ìrọ̀rùn o niger tornado wọn ò máa gbàlejò ikọ̀ ti plateau united bí nǹkan ṣe jẹ́ nìyẹn ìfigagbága ti ikọ̀ ti shooting star ló yẹ kó wáyé láàrin òun àti ikọ̀ ti kano pillars gẹ́gẹ́ bọ́ ṣe kọ̀wé ẹ̀ wọ́n ti sún yẹn sọwọ́ iwájú torí pé ikọ̀ ti shooting stars ó ń bẹ nínú òdíje ti intercontinental lọ́wọ́lọ́wọ́ bí n ṣe ń bá yín sọ̀rọ̀ yìí orílẹ̀-èdè tunisia ó ní ikọ̀ ti shooting stars wà wọ́n lọ ká ikọ̀ ti cs vaxen wọ́n lọ ká wọn mọ́lé ni o ìgbésẹ̀ àkọ́kọ́ ẹ̀rán ti sátidé tó kọjá lọ ikọ̀ ti shooting stars láǹfààní láti borí ní ìgbésẹ̀ àkọ́kọ́ pẹ̀lú àmì ayò kan sódò nìyẹn bá dé bí nǹkan ṣe jẹ́ nìyẹn o lórí ìfigagbága yẹn ìfigagbága tó máa fọn lójú ni o bí pé lẹ́yìn tí ìfigagbága ìgbésẹ̀ àkọ́kọ́ parí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ sporting director ikọ̀ ti shooting stars bá ń sọ nípa olùkọ́ni salisu yusuf gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó di mímọ̀ yìí pé they play tí ẹ̀yin èèyàn ń fọkàn sí yẹn yìí pé go magic yẹn ó yóò pọ̀ jù báyẹn lọ ó ní wọn ò fi ní bá ìjákulẹ̀ pàdé pé lórí àmì ayò kan sódò yẹn kò láyọ̀ lé kò ṣeé gbọ́kànlé olùkọ́ni salisu yusuf yẹn bá ń sọ nípa sporting director yẹn fún technical director nìyẹn

sọkalẹ̀ látorí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkórí tọdún yìí ó gbé ní ẹtúlẹ̀yà máa bọ̀ ìṣòro tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ pop park filling station tó wà lórí bridge wo road ládojúkọ jájọ nkú ẹgbẹ́ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ ni ìṣòro ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000 Prophet Zuma, at the bell, at 0902 520 2723

UFM 96.7 òkè gajù òkè. Ilé funfun Bala Fẹ́lẹ́lẹ̀ ńlẹ̀ Ìbàdàn. Bẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ lọ wo wa live and direct. Ìyẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àwọn tiwa-tiwa ń bẹ̀ bíbá. Ẹ ṣe ń gan ni o. Tẹ́ wà ń bẹ̀ yẹn torí tiwa. Ká ṣe *347*1004*1#*2# jàre. *2# ni ìyẹn lórí ìkànnì ti lágelú lọ́wọ́lọ́wọ́ báyìí. Àbójú òpó tayélukára. Ìyẹn www.kashe.ngkashe.ng. *347*1004*2#. Nǹkan ṣe jẹ́ nìyẹn. Alimi Tohib lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ẹ̀ ṣe Fadiji Abdulrahman Ademola Tommy Babakot ẹ ṣeun gan ni o Hafiz Opeyemi ẹ ṣeun gan ni tẹ wà ń bẹ̀ yẹn torí tiwa Akinkunmi Opeyemi Idowu Ezeola Larry Forward Adesope Idris ẹ ṣeun gan ni tẹ wà ń bẹ̀ yẹn torí tiwa Olaniyi Olamide Olatunji Samuel Olamilekan Steven Abiodun Oyelade the King of Gentle Boys Ọlọ́run ó ṣe ikú ní ìsinmi fún gbogbo àwọn òkú wa Fáṣọlá Aliu Opeyemi Audrey Titi Lope Ṣùgbọ́n mi dáadáa kà sí Ìmọ̀lá Bisi Adétòyí Àmọ́ wọ́n ń lé aláwùjẹ ni Opeyemi Alẹ́ṣinlọ́yẹ̀ ẹ̀ṣẹ̀ gan ni òtèmítọ́pẹ́ àdúrà gbè mí Natoti Ibrahim ìyẹn láti orílẹ̀-èdè Ghana Sheriff ń kọ́

0: Hello? Hello? Ẹ káà sọ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ láti ìkànnì Lágelú ni.
1: Orúkọ mi ni Alhaji Wasiu Suzuki láti Mania.
0: Alhaji Wasiu láti Mania Suzuki àbí kí lẹ pé? Alhaji Suzuki láti Mania. Káà ṣe ẹ̀ Alhaji Suzuki ṣé ẹ ti jẹ́rí?
1: Ìjẹ́rí o ní ìjẹ́rí rárá.
0: Mélòó lẹ ti play? Mélòó lẹ ti play lónìí? Ọ̀dà ọ̀dà ẹ ti jẹ 25,000 naira. Ẹ jẹ 25,000 naira. Ẹ jẹ 25,000 lọ́sàn tó ni. Customer care máa pè yín bówó yẹn ó ṣe wọlé owó jẹ kẹ mọ. Ọ̀dà ẹ ṣeun. Ọ̀ ṣeun. Alhaji Suzuki ẹlẹ́dàá yín ló ṣeun. Láàrin iwájú ọmọ Sóni Bárẹ́ ní Brampton ní Canada ẹ ṣeun. Ìyẹn Adéyẹmí ọmọ ọmọ. Ọ̀gbẹ́ni Rauf owó tútù ìjọba àtàlú ẹ ṣeun gan ni. Bàbá mi ẹni Ọlọ́run mọ̀ ní Chicago ní Illinois lórílẹ̀-èdè America. Bẹ́ẹ̀ ni dọwọ́ bojú padà wálé gbogbo yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Lorúkọ olóòtú ètò yìí ọ̀túnba Babátúndé Ọmọláwo Alex Ferguson àbí Bọ́lá Sadi ló jẹ́ kẹ́ ẹ gbádùn mi yẹn lápọ̀ ọ̀dọ̀ ti yín bẹ̀ yẹn. Síkírú àyìndí ojú ìtèrè lorúkọ ti tèmi ọmọ ọmọ Àkítíkorí nígboro ọdẹ òun Àkítíkorí wà. Àwa ọmọ lọ báyìí bá a bá ti ń dìde Ọlákẹ́mi Mighty ìyá ò máa gbé yín débẹ̀ yẹn lórí ètò ta pè ní Sunday Oyoyo títí ọ̀la tá a tún máa pàdé. Kiri àtayọ̀ pẹ̀lú Bùkún láfi pàdé ó dá.

0: òkè mẹ́rùnlọ́ lọ́la jù lágẹ̀lú 96.7 FM. ọ̀gá ló jẹ́ fún gbogbo àwọn rédíò tó kù.
1: Sunday Oyoyo. Ni gbogbo ọjọ́ Sunday, aago méjìlá àbọ̀ sí aago méjì àbọ̀sán.

0: Àtidé bá ṣe ń dé lọ́sàn ti tòní ọpẹ́ ní fún ọlọ́run ọba ọlọ́run tó fún wa ní àǹfààní àti orí ọ̀fẹ́ ipe kàtúnwà ní ibi lọ́sàn òní àdúpẹ́ nítorí pé ọpẹ́ òun náà la máa dá ta bá ní pé ká wo ojú ago báyìí a rí wípé ìṣẹ́jú mẹ́sàn-án ó tún kọjá lára ago kan mo kí ọmọ ìyá mi ní ọdẹ òmu ẹ̀kọ́ iṣẹ́ àmàrí tuntun mú alágbára ọlọ́run mo kí ẹnìkejì mi náà bí Bọ́lá Sadiq wọ́n rí mú bi tèmi mo ṣe pé wọ́n lẹ́nìkejì mi àwọn náà náà ti ń gbé sókè gbé sódò látàárọ̀ tó ń jẹ́ ká lè máa gbọ́ ẹ̀kọ́ iṣẹ́ àwọn tèmi náà tí wọ́n wà ní social media department tó jẹ́ ká lè máa rí wa wo tí àfidi amóhùnmáwòrán àkí àwọn náà àwọn èèyàn mi náà tí wọ́n tilẹ̀kùn ohun tó jẹ́ ráyè wọlé ẹ̀ ṣeun ṣeun mo kí gbogbo àwọn ọ̀gá àwọn lọ́gàálọ́gàá pátápátá àwọn náà ni mo kí láyé ẹnì kankan kúrò ju gbogbo ẹ lọ ọlọ́run ọba iṣẹ́ o lọ́sẹ̀ tó lọ èmi Fọlákẹ́mi Maiti mo ní màárí lọ́sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n èmi kàn sọ tèmi ni lebelebe ẹlẹ́ni lebelebe ṣùgbọ́n ọlọ́run wa ní ẹ kò jẹ́ lebelebe nìkan o máa dẹ̀ fò tẹ̀tẹ́ ó wá jẹ́ kí n tún wà láyé kí n wà láyé kí n tún bẹ́yìn náà lálàáfíà lọ́sàn tò ní ọpẹ́ òun ní fọlọ́run ọba Sunday Oyoyo òun lè tó ní pápápá àádọ́jọ tó nígbà tá a fi ọlọ́run tá a fi ṣe alákòóso ètò nítorí tí wọ́n ti ṣe aago méje ti mọ̀ kójú dandan ká kúrò mí ṣùgbọ́n mo láti kí àwọn tó ń pè ní lọ́jọ́ bí wọn ẹ mọ̀ wípé èmi ò fi bẹ́ẹ̀ dé ṣeré o mo ní láti kí àwọn tó jẹ́ pé òní lọ́jọ́ bí wọn ṣùgbọ́n lánàá mi láǹfààní àtòrí ọ̀fẹ́ láti wórí afẹ́fẹ́ láti kí ẹni tó kó microphone keyboard monitor kí ló tún kó wá light tó fi wá tọrọ mi ac studio tó fi wá tọrọ mi yẹn ní gẹ̀ǹgà ọ̀làyè ọ̀là òyàtọ̀ aná lọ́jọ́ bí ẹ ṣùgbọ́n mi ò wórí afẹ́fẹ́ of course kíra bá ṣe kíra wọn ṣùgbọ́n mo tún láti tún kí ẹ mo láti yẹn èyí dáadáa yẹn wàá máa lọ wàá máa bọ̀ nǹkan tó dà kò ní tán lákàtà ẹ lágbára ọ̀nà gbogbo nǹkan tí ẹ tó mi àtẹlé tí omi ọlọ́run mi fi ẹ̀dùn ẹ́ nígbà kankan owó onítán lọ́wọ́ àláfẹ́ onítán lọ́wọ́ ẹ àwọn èèyàn dáadáa pàápàá ọlọ́run ní jẹ́ kó wọn ẹ̀ láṣẹ ilé tí wàá sọ happy belated birthday to you gbẹ̀ngà ọ̀làyíwọlá ó yàtọ̀ ẹ ṣì yẹn lénu. Ìkejì ẹ̀ mo ní láti kí ọ̀rẹ́ mi pàtàkì Abiola Adams Alao happy birthday to you èèyàn dáadáa yẹn mo wá gbà ládùúrà pé wá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o kì wá ṣe pé ọjọ́ àkọ́gùn nìkan àgùn nínú àlàáfíà nínú owó nínú ọ̀rọ̀ nínú ọmọ nínú ìgbéga inshallah mo gbà ládùúrà fún ẹ torí èèyàn dáadáa ni ẹ yàtọ̀ sí pé ọdọọdún mi lè má jẹran lé yàtọ̀ jẹ́ iṣẹ́ ẹran kékeré yàtọ̀ sí yẹn èèyàn dáadáa ni ẹ Adams and I say happy birthday to you I celebrate you now and always thank you so much okay now fáwọn èèyàn tó jẹ́ pé ní lọ́jọ́ bí wọn kí wọn tó ṣe wedding lánàá wọn pọ́n náà sátidé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe wedding lánàá àbáyé dúpẹ́ ìfẹ́ yẹn àdálẹ́ àwọn kan bímọ àwọn kan kọ́lé àwọn kan ra mọ́tò àwọn kan gba freedom oríṣiríṣi nǹkan àwọn kan tẹ̀ gba admission lọ sí university ṣé wọn pa àwọn ọmọléèwé tí wọn lé nsìn ọ̀rọ̀ wọn la máa mú gbọ́ àwọn yẹn mo bá yín dúpẹ́ gbogbo tó wá dáa tó dáa ẹlòmíì ó ṣí ṣọ́ọ̀bù tuntun ẹlòmíì bẹ̀rẹ̀ new business you know ẹlòmíì wọn bá ó gba result ní hospital positive oyún ni o kì í ṣe nǹkan mi o you know so gbogbo àwọn nǹkan yìí àfojú kéékèèké wò wọn àfi dúpẹ́ pé àmọ́ lóore o ọlọ́run tó dẹ̀ ń sí ọbẹ̀ kò kúrò ní ìdí àrò a máa gbọ́ tiwa lágbára ilé tiwa àmì tó bá ti tóbi ìṣẹ́jú bíi méjì mẹ́ta nísìn a máa lọ sójú ọjà ṣùgbọ́n why we are going to ojú ọjà ẹ̀jẹ̀ ń tàrí mú wá fún yìí ohun tí a fẹ́ sọ lọ́sàn-án tó ní ẹ ti mọ̀ pé tó Sunday Oyoyo bí gbogbo ilé ṣe máa bó ṣe máa tò ju bó ṣe tó lọ tí ilé òde ní dàrú ṣẹ́dẹ̀mọ̀ nínú ilé àní àwọn ọkọ aláwọn ìyàwó aláwọn ọmọ aláǹkú aláǹtí aní grandpa aní grandma oríṣiríṣi àwọn èèyàn òun ló wà nínú ìdílé kọ̀ọ̀kan tó fi ń jẹ́ kí ìdílé kó jẹ́ ìdílé ìdílé wa ìdílé aláyọ̀ náà ló dé máa ma jẹ́ lágbára ilé jù wá bí mo ṣe ń sọ lọ ìtẹ́ bá ojú ago mo ti sọ fún yín 1:14 ni ìṣẹ́jú mẹ́rìnlá ti kọjá lára ago kan meanwhile ó yẹ ká ti set báyìí school bag yẹ kó ti set lunch bag yẹ kó ti set socks yẹ kó ti set wọn tó bá ti lọ ṣọ tètè lọ lọ gbogbo alámọ̀ pé nepa ni wọn
1: gbe chako lion yomo secondary school e ma da mommy as daddy lamb e gbe chako lion e mo be se fe you know arrange here and to awon last minute ah le mara won ni last minute standard niyan e tete se gbogbo nte fe se e make sure ola yen bye ko se nto gboro late law school ola yen bye to ba ti the next sunday ti ma bere pe ago mele lo mode school yen la ma bere ara nkan ta ma bere next week ago mele la omo yin day school lo sey e mele la omo yin late law school lo sey mo fe ma ri pass mark a ri re ri 55 omo gboro late law so that ati jump prepare gbogbo wa patapata on that ti jump prepare so le ni bye e je gbogbo ka panupo ago meje si mejo a wa riru eri mejo patapata gbogbo mo gboro ti lo bed kan lo sun idi ni pe ti gbogbo mo ba lo bed kan lo sun won a peji ton ba de ti peji won ma late e te ba wa lo tete ji a wa grumpy yo mo kanra a kan ma ro pe ru ki le le ba se school ti wole ni a tete sun o de ni a tete ji daddy mommy oni sunday ojo simi you know so e ja tete ma prepare by let's be telling them you're going to bed early you're going to bed early you're going o ma tete sun lo ni o tete sun lo ni o holiday ti tan holiday is over amen so daddy mommy daddy e le da mommy da e le da mommy junior e da mommy ope da e le da mommy shin darada e mo pe tawon obirin ba ti soro tawon okunrin ba fenu le o ma ni kini o ma ni you understand so ejo e check a force wopo lati pa omo won ti lo sun loni hello omo mi toro ni je sunday ni so le se mo ji imi ti ji ti pe imi o ti jeun kankan imi iseje nje won san gbogbo nje tun kaluku ba ma ja go mefa ri reri meje mejo ki gbogbo omo ti lo sun iyen beyen ora won ma institution la fe mu gbo lo sun toni nitori awon na wole iwe a de kin saba concentrate le won isugba lati lo joja ta ba pada de atema won na wole school na won na de tun ma wole school lagilule tin gbo wa pada

0: ẹni tó bí mọ òun ló yẹ kó tọ ọmọ yorùbá náà náà tún wá bọ tán sọ wípé ojú mẹrin ló ń bímọ ìgbà ojú òun ló ń wò ṣùgbọn ó pọ sọdọ ẹnìkan ju ẹnìkan lọ ìtorí ẹ òun ni màá ṣe máa rán wa létí wípé ẹ jọ o dádì mọ́mọ́ ẹ jẹ́ kí a dìgbà láti lọ máa wo àwọn ọmọ wa tó wà ní tertiary institution bóyá polytechnic bóyá college school of technology bóyá tertiary ṣá lẹ́yìn secondary school yàgbẹ́ secondary school ilé náà ń gbà lọ àwọn tó wà ní hostel àti mọ̀ pé dandan lá á láti lọ wò wọ́n lọ́jọ́ open day kí n máa tàn yín o tí máa ní kí n sọ ọ̀rọ̀ lọ́bẹ̀ẹ́ náà ọjọ́ open day mi ní visiting day mi òbí mi ò kí n yọjú mo láǹfààní láti lọ wo ìkọ́nà àwọn ọmọ mi ní ilé ìwé kan tí mi ní dá orúkọ irú àwọn ilé ìwé yìí ẹ̀ẹ̀kan ní táàmù òun ni wọ́n máa ń jẹ́ kí open day yìí kó wà ṣe mọ̀ kọ́kọ́ tẹ́ pé lóòótọ́ ẹ̀ẹ̀kan ní táàmù ló lè jẹ́ ṣùgbọ́n o lè lọ check easily but àwọn ilé they won't even allow you to come and check your children or your wards easily ẹ̀ẹ̀kan péré wá ni ẹ̀ẹ̀kan yẹn rèé a wá dàbí ọdún wọ́n á ṣe pàrẹ́dì wọ́n á ṣe jóòbílẹ̀ wọ́n á ṣe gbá wọ́n á ṣàwo àwọn òbí náà wọ́n á wá gbé oúnjẹ lọ wọ́n á gbé kúlà oúnjẹ lọ wọ́n á gbé díríkì lọ gbé snacks lọ ṣe gbá wọ́n á kì í ṣe pé mo ti kí ẹ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ rárá o wọ́n á dìdì you know spend almost half of the day or a whole day to buy from different states papa about she di role a wa she kini o le lo sun so hotel abi sun so don family just so they honor that you know visiting day ko ya ile ni pe awon mo ko wa wa te pe won wa duro si corner to lo ti mo pe ba so kini kan soke nigba igba ni bi pe elebe lo ma dile won ti mo pa awon obi awon oni wa wo awon ìyá àwọn oníwáwọ̀ bàbá àwọn oníwáwọ̀ wọ́n sì wà láyé wọn láyé wọn láyé wọn wọn sì ni wá kíní ìwọ ní bó ṣe máa affect ọmọ psychologically ọmọ máa feel neglected àdàbí ẹni pé wọn pàtì you know tá a bá fall sínú category irú àwọn òbí bẹ́ẹ̀ ìyẹn fún àwọn secondary school mo mẹ́nu bọ̀ lọ́dọ̀ àwọn tertiary institution tá a bá fall sínú category bẹ́ẹ̀ ẹ jẹ́ ká yí gba ìwà wa padà o ẹ jẹ́ ká rí dájú pé à ń honor that visiting day kàdẹ lọ wò wọn kàdẹ bá wọn ṣeré kàdẹ má fi yẹn bá wọn jà yẹ mọ ẹlòmíì ó ti ní because they've given you a little bit of bad report about your children you are going to attack them and fight them so àwọn gan bẹ́ẹ̀ wá gan oh they are not looking forward to it you know ẹ gbọ́dọ̀ wà intentional a gbọ́dọ̀ wà intentional nípa visiting day yìí inú ẹ̀ ló ti máa láwọn ọ̀rẹ́ tó ń bá ṣeré eléyìí tó mọ̀wé èyí tí ò mọ̀wé èyí tó níwà èyí tí ò níwà èyí tó dọ̀tí èyí tí ò dọ̀tí èyí tó kù díẹ̀ káàtó you will know because these children when you go to visit them àwọn ọ̀rẹ́ wọn máa wá kí ẹ ah this is gonna cause mommy ah this is gonna cause àwọn orúkọ kan wà lọ́tọ̀ epo tún mọ orúkọ wọn pé àbí bọ́lá sodiq lórúkọ ilé ànáwó ìgbànáwó àwò ẹ jẹ́ ká rí dájú pé alójúṣe wa ni is as important as paying their school fees wípé a lọ ń wò wọ́n lọ́jọ́ tí wọ́n bá dá fún wa àbójọ́ tán bá pé wa ìyẹn ẹ̀kọ́ ṣé wá láwọn ọmọ tertiary institution wọ́n á ní ṣe bó ti wà ní university ìrọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ìdí ni pé láyé ìgbà kan làwọn 17 18 19 20 tó ṣẹ̀ṣẹ̀ wọ university ọmọ 16 18 ọmọ university nìsín àbí ìfà tí ba ṣe pé gbèdéke tán gbélé pé ààyè bọ̀ yọ ọdún báyìí ni wọ́n kọ́ tó wọ yunifásitì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ I don't even know how it is now younger children are getting into the university àwọn ọmọ tán ti tójú bọ̀ kán wá tójú bọ̀ gan ọmọ ń dàgbà lọ́wọ́ òbí ẹ̀ ah kaduna school ẹ̀ wà ilani school ẹ̀ wà akuran school ẹ̀ wà edon school ẹ̀ wà ẹ máa wáyè lọ wò ni o oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tertiary institution ẹ máa wáyè lọ́wọ́ àwọn ọmọ yìí ẹ máa dígbà lọ́wọ́ wọn ẹ jẹ́ kó feel that love that connection that father daughter father mother mother child oyeyin obi sọmọ ṣá generally kọ́ dẹ̀ mọ̀ pé you can come and check them anytime wá ti mo wá school bàbá mi wọ́n ní bó ṣe máa wá check one school wà á kàn gbọ́ pam pam wọ́n ti dé gbirigbirigbirigbiri bóyá ìwọ tó yẹ kó yẹ pé owó aṣọ tí ò yẹ kó wọ ní olége àárín ilé náà ni but you know that there are some certain things ẹ pé táwọn òbí ẹ bá rí ẹ wọn akọtẹ ọkọ fún akọ fẹ ní bọdí ìtì náà ó máa jẹ́ ká ọmọ kó ara ró ó máa jẹ́ kí ọmọ kó ìjọwọ́ ara ró bọ́ ó máa jẹ́ kọ́ ọmọ lè caution ara ẹ̀ but ẹ bá sọ pé uni náà lọ university ni wọ́n ti dàgbà wọ́n ti tójú bọ́ ẹ̀wá àbádọ́ wọn ẹ̀ fi wọ́n lẹ̀ ẹ̀mọ tó ń jẹ ẹ̀mọ bóyá wọ́n ń bọ́ ọmọkùnrin kan gbé àbá ń bọ́ ọmọbìnrin kan gbé ẹ̀mọ bóyá tẹ̀ tí ń nọ́ sí ọmọ bóyá lóbi tẹ̀ tí bímọ sí skul gan tó ti ń live couples life tó ti ń live ẹ̀ má bínú ẹ̀yin youth o àbáwa youth ẹ̀ má bínú o but mo kàn ń sọ ní òkè ṣe pé mò ń tú wa fún o ṣùgbọ́n ìgbé ayé kan wà táwọn ọmọ máa ń gbé ní ilé ìwé tí ò bá ìlànà àti òfin àwọn òbí wọn mú torí pé wọn mọ̀ pé ta ló máa mú mi ìgbé ayé tọmọ mi ń gbé nílé ìwé yàtọ̀ sí ilé tó ń gbé ní skul à ń padà bọ̀ ẹ jẹ́ alójú ọjà orí àwọn ọmọ ilé ìwé gíga là ń sọ̀rọ̀ lé lórí àti àwọn ọmọ tó máa wọlé skul lọ́la.
1: Olajide FM 96.7.
2: Golden Chance Lotto.
3: Golden Vogue Independence Promotion. Gbogbo ẹ̀yẹ olólùfẹ́ Golden Chance Lotto. Ẹ kú oríire. Golden Chance Lotto ti ṣetán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú ko ọ̀pọ̀ èèyàn. Bí Nàìjíríà ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira darapọ̀ máwọn olóríire tí ó jàǹfààní owó túlútúlú ti ẹni kò kàtá. Golden Chance Lotto Morning Game. Golden Vogue ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọdún òmìnira independent gift. O lè ta láìmọye ìgbà. Mo ti ta tó bẹ́ẹ̀ ló ṣe jẹ tó. Ó yá gbéra sọ má dọ́lu ara ẹ. Lọ tààràtà sí èyíkéyìí Golden Chance Lotto stand kiosk tàbí ṣọ́ọ̀bù wa gbogbo. O lè ta lórí online wa. Our website www.goldenchancelotto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o. Ta morning game ta mọ̀ sí Golden Vogue. Scan QR code lórí ticket ẹ tàbí sticker poster. Nọ́mbà ẹ drop kò drop o. Ẹ̀bùn òmìnira independent money gift dey grant for you. Òfin àti ìlànà wa o. Ayọ̀ yìí yóò wà fẹ́ni ọdún 18 sókè. Ó yà látàsìkò yìí di September 27. You fit play ₦200,000, ₦100,000, ₦50,000. Make you enter zone category. Golden Chance Lotto lóní. Àìrí náà ò ní bá wa lọ́dún òmìnira.
4: Bá a dàda, èmi lọmọdé ìsìnkú ọ̀gbọ́n. Fóònù pa ni.
5: Wo ọ̀rẹ́ mi, kò sí ilé ẹ̀kọ́ tí n tí mo lọ. Odo ni gbà wálé.
4: Tó gbọ́n pa Grace Field ni.
5: Níbo ló wà?
4: Jẹ̀ǹjà ọ̀tán. Grace Field Private School àti Grace Field College ní ilé ìwé tí gbogbo òbí tó fẹ́ jù ọ̀la rere fáwọn ọmọ wọn.

0: tó adúgbò lọ́wọ́ ọlọ́run ọba ẹ jẹ́ àtún gbé ilé iná. Hello sir.
1: Ẹ káàsán.
0: Yes sir.
1: Gbàdúrà àfihàn mi látọ̀jú aláàfin.
0: Ẹǹlẹ́ sà.
1: Program tẹ mú wa lọ́sàn-án yìí nìkan tó ṣe ibi yìí ni. Ṣé èèyàn bá ti ní ọmọ ní school especially obìnrin. Kí èèyàn gbìyànjú láti lọ mọ check mọ time to time. Torí pé kí ni àwọn ọmọ ní ọ̀tọ̀ ní tí yóò ràn ọ̀pọ̀lọpọ̀ wọn lọ ṣe ọ̀tọ̀ ní kí wọ́n lọ ṣe. Nǹkan kan ṣẹlẹ̀ ọmọ kan bẹ láì pé ó ti lọ sí school ọ̀lẹ́yìn náà ló ti lọ sí school. Láti bẹ́ẹ̀ lọ wà ní ọjọ́ kejì tó dé òun ló bímọ nínú wa bímọ sí. School tó lọ lọ́wọ́ state yìí náà ni ló kọ school yẹn sí sára. Ọmọ tó bí kò lọ́kọ́ o wọ́n tó ń jà sí ni wọ́n ń jà sí ni nǹkan yẹn involve tàwa ó involve ti àbúrò tèmi tó jóbìnrin tó jọmọ ẹ tó náà wà ní school yẹn òun ló sọ pé ní ọmọ yẹn òun sọ pé nǹkan lòun ni o ṣe bá wọn rí òun náà ṣe ọ ṣe bọ́ rí òun náà bọ́ láti jọ ṣe pọ̀. Kọ́lọ̀ ọ̀rọ̀ aláàánú kò ṣàánú tí ìgbà bá sọ́dún ká lọ sí ni.
0: Ẹ̀kọ́ ìpè ẹ̀yìn ìfẹ́ faramọ́ pé ká lọ máa wò wọ́n lóòrèkóòrè. Pọtikọ́tì àwọn faramọ́ pé ká lọ máa wò wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló tiẹ̀ ti di mọ́mì. Ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ mọ́mì náà ti di girama tán ọmọ status ara wọn. Tọ̀rọ̀ ọmọ ti bímọ sí skul àtọkùnrin àtobìnrin. But then gbà tá àbá lọ wò wọ́n. Hello.
2: Ẹ
0: káàsán. Ẹ ṣeun.
2: Látọ̀ yọ ni. Mo mọ pé mi ò fẹ́ sọ nǹkan ni.
0: Ok.
2: Ohun tí màmá tọ́pì tẹ́lẹ̀ kan ẹ sọ ọ̀hún tọ́ ni.
0: Yálà rẹ̀ dọ̀.
2: Èmi bẹ́ẹ̀ ni èmi gbọ́ sí. Ìgbà tó ń bí ọmọ yẹn sọ ọ́ ó fẹ́ lọ bọ́ ọmọ yẹn sọ ni. Mo thank God pé school authority gbọ́ sí. So wọ́n bẹ̀rẹ̀ sí ọmọ yẹn.
0: Ẹ ṣe amọ̀lẹ́wé ẹ ṣe. Amọ̀lẹ́wé gíga ti wọlé o àwọn kan wọlé lọ́sẹ̀ tó lọ àwọn kan ṣẹ̀ṣẹ̀ ń wọlé àwọn fẹ́ ṣàti wọlé àwọn kan ṣẹ̀ṣẹ̀ ń wọlé àwọn kan tẹ̀ máa wọlé láìpẹ́ láì jìnà àrọ̀ wọn là ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀lú ẹ̀kásán. Ẹ̀kásán. Yes sir.
2: Mo máa dára fún mi.
0: Àtẹ̀yìn náà ẹ ṣe àmì sá.
2: Àmì
0: Jésù.
2: Èmi ti gbogbo ara ṣe pọ̀ jù mọ́.

0: tak boleh jimbah. Sama kata wajah di mana mesin nama boleh boleh dikursi cinta dunia boleh senasi Allah boleh mama lena senasi Allah kursi buat aku ni ni kau pun kursi sebab boleh wanita sebab ini ni sebab ini ni sebab ini lah kursi patah tu tak patah kau mau wajah ya
1: kalau mata wakil ya
0: kursi
1: eshe eshe atengi na eshe daddy. Ta ba lo wo mo se o ste nikan la nlo sha nlo department won omo yo se file je lo mo ko omo kan ti e ri awon asise won gege bi asise won ri bi cruise e mo pe bo se npe ni e bi ga te yan ba kan gbadun ara e ni awon asise ti won se oto ni pe keyan ti e loyun keyan se gboyun abi keyan loyun oto ni keyan ma ti e lo class rara oto ni keyan ma ba awon ore orisirisi rin ha se mo pe ko se gbo se mo ka opolopo awon obi to ma n ba wa ni je ni ke omo mi n telokun ni abi omo mi n telobirin obirin to n telobirin gan okunrin to n telokunrin gan opo janti rere iyen oto o po orisirisi àwọn tó mu drugs nǹkan tó mu oògùn olóró tó mu oríṣiríṣi nǹkan ṣùgbọ́n ọmọ mi náà ti mọ bó ṣe ra máa ń dọ́gbọ́n sí tó bá wà ní sukùl tó bá wà nílé tó bá tiẹ̀ máa ń gámọ̀ pé òtì ẹ̀gbà tó bá sí nílé ni ọmọ tó tó dé ṣe kìjà tó bọ́ sáàrin ẹ̀ àbí àmọ́ máa rójú ọmọ náà tó máa fi glasses cover ẹ̀ ẹni ó yọ ẹ bá lọ kí ọmọ tó ń dé face cap jọ ẹni ó yọ ẹ wo ara ẹ̀ á lè fa àwọn ọmọ ilẹ̀ wọ́n ṣe fi ilẹ̀ hello.
0: Tí ló ń ṣe èyí tó ní kí n ṣe ọgbọ́n. Ṣé rí fi ọmọ bá wà tó bá gbá ìgbà yìí tó máa ń ṣe pàtàkì. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ wà ní ìta ní ìsìn tí ò sí ìgbà yìí fún wa. Òun ló mú òsì ọmọ ti pọ̀ ní gbòòrò. Tá a bá sì wo ọ̀pọ̀lọpọ̀ òbí gangan, òwú tí ìyá gbọ̀n kò yọ mọ́ wọn. Ọ̀pọ̀lọpọ̀ òbí mi wà gan nísìnyí ní ọjọ́ pé ìlànà tó ń gbẹ̀gbẹ́ gbé láti ìlú oyún ọmọ rẹ̀ gan ń gbé ní ọ̀wọ́. Ìfìdí àkókò tí èdè tó gbé ní gòrò láàyè láti fi àkókò rẹ̀ láti lọ yọ ọmọ wò nínú ìlú. Bó ṣe bọ́lọ́gbìnrin ni kò bọ́lọ́kùnrin ni. Ẹ̀bá wọn máa mú ọkùnrin náà yà ọjọ́ pé inú kú mi nínú ìlú. Ìwọ kú mi nínú yàrá bíi tí wọ́n ń gbé. Ìyá òsì mi ń rí láàbì títà láti gbẹ̀mọ̀. Ọmọ tẹ́ ẹ̀ máa gbà tó sùn. Bọ́lá ọ̀sẹ̀ máa gbà tí ọ̀fẹ́ bí. Ó ṣe pàtàkì. Alábọ̀ àìpé iṣẹ́ yìí kò ní di ṣẹ̀mọ́ lọ́wọ́. Ọwọ́ nílẹ̀ yìí náà fi gbẹ̀ tọ́ ní
1: èyí.
0: Ó ṣe dáta.
1: Ṣé tẹ pé wá? Ìkànnì Lágẹ́lú 96.7 FM lẹ ti ń gbọ́ wa Fọlákẹ́mi Mighty lorúkọ tèmi. Báwo ni ọjọ́ ìsinmi ṣe ń lọ? Báwo lẹ ṣe ń gbáradì fún ìwọlé eléyìí tó máa bẹ̀rẹ̀ ní ọ̀la? Ògbàládùra ìpín àbọ̀ Ọlọ́run adájú lórí wa àtàwọn ọmọ àtọkọ àtaya àti gbogbo ẹbí wa lápapọ̀. À ń sọ̀rọ̀ nípa bíbẹ àwọn ọmọ wò ní ilé ìwé pàápàá àwọn ọmọ tertiary institution. Hello.
2: Ẹ̀ka àṣan kùsì ni o.
1: Ẹ̀ka sọ sà.
2: Làkà yín ò ní dàrú.
1: Àmì.
2: Mo gbé ilé kan ní Saki. Àtobìnrin àtọkùnrin àwọn sítúdẹ̀ǹtì. Wọ́n sì ń gbé bíi tọkọtaya. Fún odidi ọdún mẹ́rin tí wọ́n lò. Gbogbo owó nìkan tí wọ́n gbà báyìí. Aláṣà máa ń rí mi. Wọ́n jọ ń gbé bíi tọkọtaya. Àtobìnrin àtọkùnrin. Mo múra wọn nìkọ̀ọ̀kan tí wọ́n jọ ń gbé bíi tọkọtaya. Tí èsì pé tí ẹ bá jáde kò ní fẹ́ o.
1: Benny.
2: Mo ni obi mi si pe mo wa school and mo wa school. Oh, what you?
1: Oh, terrible.
2: Ah, se ku bo ni ko ku ka mo bere mo wo mo won le o. Hello ni ha ni nana danu.
1: Ami, ami. Hmm, eshi.
2: Ah.
1: Se mo pe eti dadi menu bayi. Popo. Lo wa won obi mi ni. Any kilo de ti mo so be.

agbọ́n nǹkan tẹ sọ ká lójú ìlà yẹn tún wá jágere jù bẹ́yẹn lọ mi bá ní kẹbìrì gẹ́gẹ́ bí ẹni tó ti ṣiṣẹ́ tó ti fẹ̀yìntì ní environment ilé ìwé gíga kí ni ò bá jẹ́ ìmọ̀ràn yín a tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run ṣùgbọ́n báwọn ọmọ yìí ṣe ń wọlé ẹ má jà dá wọn dá mo sanwó ilé ìwé nìkan sí bẹ́ o ẹ jẹ́ ká lọ máa wò wọ́n jẹ́ ká lọ máa bójútó wọn ìjà ohun tó ń jẹ ọ̀rẹ́ tí wọ́n kó kọ́ọ̀sì tán ṣe gan ṣe kọ́ọ̀sì tán láwọn máa ṣe gangan náà ṣe gbogbo orúkọ báyìí ti wọ̀ gbọ́dọ̀ di abiyamọ iṣẹ́ abiyamọ ò kì í tán tán bá tún bímọ àtúbá wọn tọ́jú ọmọ wọn àtúbá wọn wò wọn àtúbá it's just very normal ẹ máa jẹ́ ká relent ẹ má jẹ́ kó sú wa kò ní sú wa kò ní rẹ̀ àwa aládẹ máa jẹ́ sí ọwọ́ wa kò dẹ̀ ní kóró lẹ́nu wa lágbára ilé ìjọba tó fọlákẹ́ mi máa lórúkọ mi inú fi dúpẹ́ darapọ̀ mọ́ wa lọ́sàn-án tòní lórí ètò sunday oyè ní ìkànnì lágelu 96.7 FM wà tún rí yín láìpẹ́ tọ́jú ara yín ẹ jẹun tó dáa lásìkò kẹ́ ti dáríji àwọn tó ṣẹ̀yìn ó dìgbà kan náà.

0: bẹ́ẹ̀ni owó àpèkánu kọ́ a dúpẹ́ fún ọlọ́run ọba ọba àjíkí ayé àsàkè ọ̀run ọba tí ó ti wà kí ayé tó wà ọba tó fún wa ní àǹfààní àlàáfíà àti ara pípé kí a lè máa ríra wa ní orí ètò yìí gbogbo bí agogo méjì ọ̀sán bá ti lò ní gbogbo ọjọ́ ìsinmi fún wákàtí kan agogo méjì ọ̀sán sí mẹ́ta lórí ìkànnì yìí lágelu 96.7 fm òkè gajòkè ká tún jọ gbádùn ara wa lórí ọ̀rọ̀ owó lórí ọ̀rọ̀ okoòwò lórí ọ̀rọ̀ ẹnu iṣẹ́ èmi a máa sọ wípé oríṣiríṣi ètò ló wà entertainment programs wà ṣùgbọ́n cooperative and business clinic ọ̀rọ̀ lórí business ni ọ̀rọ̀ lórí iṣẹ́ ni ọ̀rọ̀ lórí owó bí a ṣe ń mú owó lò bí a ṣe ń ran owó níṣẹ́ ẹ káàbọ̀ sí orí ètò ẹ ṣeun tí ẹ ti darapọ̀ mọ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè nàìjíríà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ káàárọ̀ òjíire àti àwa ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí a ti wà káàkiri gbogbo ibi tí olúwa ti tẹ̀dó fún wa ṣé amẹ́ríkà ni south àbí north àbí central ṣé europe ni ṣé asia ni pacific àbí ibo ni ọlọ́run ti fi àyè gbà wá ẹ káàbọ̀ sí orí ètò cooperatives and business clinic this is your cooperative doctor certified by the international labour organization to bring you business development and to organize whatever interventions your business may need from time to time èmi nìkan kọ́ ni mo wà ní orí ètò gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ ọlọ́wọ́ ọ̀tún mi ó ti tẹ̀ ẹ ti gbọ́ wa ní kitekete ìyálájẹ cooperative nìyẹn abimbola ọmọ sodiq èmi a máa pè ní abimbim adẹ̀rẹ́ ni musẹ́ sí mi wọ́n tún ti rẹ́rìn sí gan mo ṣe ń sọ̀rọ̀ yìí báyọ̀ náà wà ní ìjókòó báyọ̀ ọ̀ladì méjì
1: ìjọba ní
0: ìjókòó ṣe gan bákan náà ní ilé ti agbára social media ẹ ti ń rí wa ní kitikiti ẹ̀yìn tẹ̀ ti wà pẹ̀lú wa ní orí ayélujára ti facebook ẹ ti ń rí wa ńbẹ ẹ ti ń darapọ̀ mọ́ wa ọ̀nà kan tí àwọn ọmọ káàárọ̀ òjíire ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fi ń tẹ̀lé wa ní ibi gbogbo tí wọ́n bá wà ní òkè òkun channel yẹn lélẹ̀ àfi ẹ̀yin tẹ́ bá tún ń gbọ́ wa ní radio garden tí ẹ wà pẹ̀lú wa lẹ́nìí a tún gbádùn ara wa a tún bu omi ọgbọ́n mu omi ìmọ̀ a tún dára wa lẹ́kọ̀ọ́ ṣé kí n sọ pé ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ tí ò bọ́ fẹ́ dé nítorí kíni tá a bá fi nǹkan ọ̀fẹ́ fún èèyàn àwọn kan ti wọ́n ti fi ara gbá kó tó
1: fi àwọn èèyàn ti ìpín kan sí
0: wọ́n nà á ní ẹ̀ a gbọ́dọ̀ jẹ́ kí ní tá a bá fi yé ara wa àní mọ̀ pé kò sọ́fẹ̀ẹ́ ní freetown wọ́n á sọ pé wá gba kinní lọ́fẹ̀ẹ́ ṣàgbà máa mú lọ àwọn kan ti wà responsible ìyẹn la fi ń kí iléeṣẹ́ yìí àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ti lágelu dot six fm 96.7 fm pé wọ́n ṣe gan wọn kò ṣe takuntakun àwa náà tó jẹ́ pé ìwọ̀nba tí ó wà lápò wa ń ná àrèpò sí mọ́tò a jẹun a ṣe gbá aṣàwo kí a lè wá ṣe gbogbo necessary intervention tí ọlọ́run fún wa láti ṣe fún àǹfààní aráàlú fún ìdàgbàsókè ìlú wa ìwọ̀nba iná à ń gbé bó ṣe tọ́ àti bó ṣe yẹ ní èní ní agbára lọ́wọ́ olúwa a tún tẹ̀síwájú níbi tí a bá ta fi àdàgbà rọ̀ sí ní ìjẹ́jọ́ ní orí ètò yìí ibi tí a fi àdàgbà rọ̀ sí lórí topic tá à ń gbé yẹ̀wò ọ̀nà wo ni àwọn ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ tí wọ́n fi ń ṣe owó àwọn ọmọ ẹgbẹ́ wọ́n tó ń ṣe báṣubàṣu tó ń mismanage ẹ̀ irú àwọn ọ̀nà wo àwọn ọ̀nà yìí ni à ń gbé yẹ̀wò láti bí ìjẹ́ẹ̀dógún I think àti ṣe episode méjì àbí mẹ́ta ní orí ìyẹn àti yẹ pé a fẹ́ kọ́lé tí ó dẹ̀ dàbí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ pé a fẹ́ kọ́lé yẹn gbígbà tí èèyàn kẹ́gbẹ́kẹ́gbẹ́ nǹkan tí ò sí ní object of our cooperative tí ò sí nínú nǹkan tí a fi dá ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ sílẹ̀ ìdí tí a fi gbé kalẹ̀ tí a kàn déédé náwó sí tí ò dẹ̀ yé wa wípé ìyàtọ̀ wà nínú owó ọmọ ẹgbẹ́ àti owó ẹgbẹ́ àìmọye ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ ni ó jẹ́ àwọn olùdarí wọn tí wọ́n ti lọ rí owó ọmọ ẹgbẹ́ mọ́lẹ̀ tó wá dàbí ẹni pé gbogbo ẹ̀ wá bọ́ sí nǹkan tí ó ń fa ariwo lọ́wọ́ nítorí kíni kò sí àgbékalẹ̀ tó dájú àmọ́ ìyàtọ̀ láàrin owó ẹgbẹ́ àti owó àwọn ọmọ ẹgbẹ́ a dẹ̀ tún gbé ìyẹ̀wò ní ìjẹ́jọ́ àwọn bí àwọn adarí ẹgbẹ́ ṣe ń ṣe kíni ká ti pè ná tí wọ́n ti ń lo ipò wọn láì dá tí wọ́n lo ipò wọn láì dá tí owó ti ọwọ́ bọ owó tí kò ní hàn sí àwọn ọmọ ẹgbẹ́ lénìí a tún tẹ̀síwájú a tún náwó sí abala míì lórí ọ̀rọ̀ bí owó ṣe ń lọ kúmọkùmọ ẹ̀yin ara ọlọ́sàn báyọ̀ mo mọ̀ pé lẹ́nu iṣẹ́ o ti jáde káàkiri káàkiri àwa máa ń torí bọ inú ìwé ní gbogbo ìgbà àdúgbò wo ni ọlọ́sàn wà nìbàdàn.
1: Obìnrin
0: ọlọ́sàn àbí àdúgbò bo nìyẹn apá abo.
1: After ọ̀nà ara ni o.
0: Facebook ọmọ tayo saliwa thank you very much abidemi adisa samuel amowo tomiwa bolaji raifu tawa kalitu abiodun thank you very much I greet you all king hakim omot jagaban thank you very well very well eshungan you see ta ranti o ti tojo meta ta gbo lati odo mr ayegbami
1: yes
0: awon ma npe wole lati area ọ̀nà ife road wọ́n ti máa ń pè wọlé ó ti gbà mẹ́ta
1: national lady láti iwájú bìrì iwájú nàìjíríà bìrì
0: àti mi rò pé a gbọ́ láti ọ̀dọ̀ mr ọ̀dẹ́rìndé
1: crane
0: ó tó gbà mẹ́ta náà bàbá ṣe ń rántí a máa kàn sí wa ṣé àlàáfíà ni o ẹ ṣe gbogbo àtẹ̀jíṣẹ́ yín àti
1: rí
0: raifu tawa kalitu abiodun kiwa kasan mama ibeji láti osogbo nìyẹn ẹ ṣe ti wà pẹ̀lú wa tomiwa bolaji ona kiwa kasan good afternoon sir good afternoon to you also sir happy sunday to you michael blessing ona kiwa pe aku eto a ń gbádùn yín o ẹ ṣe ẹ jẹ́ kí relationship wa kó kọjá gbádùn yín hello pretty okay abidemi adisa nìyẹn ẹ ṣeun gan ẹ ṣeun gan ọmọtayọ saliwa òun náà ń gbà pẹ̀lú wa samuel amowo happy sunday sir òun náà wà pẹ̀lú wa abiodun ogunbọdẹdẹ okiwa thank you very much madam ẹ ṣeun gan ká tó gbé yẹ̀wò ẹ jẹ́ kí n introduce wọn ni bọ̀dá ojú rẹ rèé ó tọ́jọ́ mẹ́ta gbogbo eyin te ti n bere pe SFT da now SFT da mo so fun yin pe SFT e ri now eh ko si nkan kan to nsele ti gbogbo e le da ni SFT ti o ti wa lori joko ni se. Thank you very much my man from United Kingdom Oluwa fi kayo Akinwumi Olusola Onkiwa. Happy Sunday, Equito, more wisdom. Thank you too, Fikayo. Thank you very much. Oswagbio, Biti, Owa, Tio, Tio, Teluwa. Thank you very much. Anwa, Noti, Anwa, Owa, Megbe, Allah, for what's work, bo. Tafin, She, Kumo, Kumo, Ibe, Lalo, Leni, Gege, Bati, Wale, Megbe, Sunday, Miloko. So, Maki, Ato, Tess, Waju, Ejeki, ki a lo si oju oja. Okay, ka si ma ba lo. E je ka lo si Olosan. Ka gbo lati ohun to sele nibe.
1: E se gbo ya Olosan.
2: Hello, cooperative doctor. Lati no cooperative kan na ni. E jo number 1. Kini se akowe ijoba si gbogbo gba ni akowe ijoba e ko mo wa si ipade ni. Tojo kedo Fortnite la ma se pade. Number 1 ni, number 2. Kini oju se re gegegegegege. Se o ye ko ma gbogbo asiri cooperative. Then ta ba fe se AGM. Se on lo ye ko ka gbogbo awon account wa gbogbo ati balance ati gbogbo en. Se on lo ye ko ka ko ma se agbatero gbogbo e gebe akowe ni. And igba melo lo ye ko ma yoju sinu ipade ye akowe ijoba. Today re ni yin ti ojojumo. Gbogbo pada every blessed meeting you man wa so o de ni ti o man gba pa meeting so eni yi Olosan ga mo tin pe eni yi man claim pe by law pe wa no by law pe only wa only foju si we only se kini kan even ga always ni all the bad be omo saju opolopo omo saju ajin ti kan o le di ko gugu awon saju di ko gugu won ni papa mara bi pe to ni ti wa gan ona o fi be kawe bo kan je nikan to ka ogbo ori e ni oyin ti ama ma ko ogbo ori re so ko ma ke bi by law kini kan by law kini kan ba an gba ta wa ti ai ni me get personally mo ni di mo tin ba ni access di bi law yen ni tabi kini kan bi o fe ka ti le koti ti le ma koti and you know that would have been better but we don't I personally don't have any access to any of the bylaw and I was told that there is one principle of a cooperative clinical guiding a cooperative society imagine now come meet my tiat ma so like I can call you I can just be calling you directly by using your that the number you gave out
0: on lati gbo yen oro la npe lati Olosan lati odo kan odo enikan to je omo egbe alafowosowopo iyen fi han pe oro kan awon cooperative officers ti won so pe won se inspection awon ni alamojuto egbe ati be lo nkan ti okan ninu won to ndanwo ni cooperative kan ni Olosan oni ati fi si ori afefe ordinarily ko ye ko wa si ori afefe sugbon won ni bi oju ba nse nkan tori ba kan eyin agba le npa SFG a ba fi oju ni ta ba yo pe wo nkan to nde wo
3: ile o tona
0: pe ko ri be sugbon ki kokko mu ipari message yen deliberately mu fi be yen si ejo ni ori eto yi eje ki a fi communication si pe ke send voice note pe I can just be calling you ejo don't just be calling nitori kini I am not yet your consultant ko ti si adehun laarin wa wi pe cooperative doctor o je consultant fun wa o a ma ma pin yin losan loru ti iru adehun beyen ba ti wa to je npe ati soro to kuna e le pe oro pe enu ise ni ajo wa ni sugbe le ta nse lowo yi ise ofe ni ka pe ta nawo le lori eje ki a fi si voice note e send the voice note e send the WhatsApp message to ba wa warrant wi pe ka take further a take further aha sugbon e ma ti pe pe gbogbo gba won ma pe yin I can just be calling you please e ma ti je ka ba de level yen awon ilu ti a fe dabi ti ti won ni our developed countries nkan ta nso yi to ba so pe mo fe engage e 5 minutes 10 minutes oni ye to so it is called consultancy fee to be paid so gba igba ti awa o ti ba ti ti wa debe e ma je ka abuse privilege yen e je ka fi voice note ranse ohun ti ana si ori afefe yi ati exchange message npa e ti cooperative doctor ti dasi ti ati fi advice sita ade si wa lenu e ti a ma tesiwaju oro re te ba wa dasi kini riri yin pelu awon cooperative officers ti won be egbe yin wo se benefit na fun egbe yin abi awon gan dasi won dasi bi owo se nlo kumo kumo gege bi message ti a fi sori afefe yi o da be ni pe officer yen o ti gba akoso egbe yen o ti gba ka won gan to de meeting won ba nbe ni yo o de ni ye ti o gba lowo won ko to kuro nbe owo to ngba yi nje egbe yen nje won je lere abi e sa sanwo ni sft e je kin koko e ba mi sumo kin yen egbore kin koko gbo because mo mo pe o nkan ta nso yi ko je tuntun fun yin e ba mi koko gbe yewo
4: se pupo mo ki gbogbo awa ara le akobojo ojo seri ti dada na lagba yin eni te a so ta gboro nipa re yin to wa se amojuto ile egbe alafowosowopo ti wa di pe o wa lemo lemo o saju awon mo egbe gan de bi pade
0: gbogbo meeting lo wa attend
4: o ipejopo gbodo wa nbe se mo ko si baba se ku awon eyan jo ngba mi ko ma si kan da kan laarin won ngba mi ko tona ki eni to wa alabojuto lati ile ise ijoba ko ma wa ni gbogbo pade patapata ko je pe ngan da ko wejo ta ni otona nigba te ni yen soro leko o ni account egbe gan eni na lo to ma
0: o ni give record o ni present
4: ninu ninu ofin egbe ofin to gbe egbe alafowo so popo kale awon oloye egbe ta n pe ni school executive committee member won ni o gbodo jabo oto isuna egbe ki se eni to wa lati le ise ijoba e to wa lati le ise ijoba n lati je alabojuto ni se n se daada se e koja aye yin awon oloye egbe awon lo ma ti ko kari eto isuna awon na la jabo fun awon omo egbe ninu ipade ta n pe ni annual general meeting ni AGM so ko tona ko je pe eni to wa lati ile ise ijoba la wa jabo egbe o na la tu joko se pade
0: o ti gba ijoba
4: nkan nu principle cooperative ta ba ti ati so nu lori eto yi lopo gba e self govern fun awa la n se ijoba wa ara wa awon to wa lati ile ise ijoba n gbadọ wa se abojuto ni lati ri pe a n se bo se ka se sugbon ki se pe awon gangan la wa di pe wọn a fún wa ní àbọ̀ ètò ìsúná na sọ pé àwọn ṣe ìpàdé fún ìyẹn òtọ̀nà ó ń jẹ́ káàtó.
0: Ẹ ṣeun atọ́kùn SFT thank you very much fún ìlẹ̀ṣẹ̀bá adáṣe níbi tí ọ̀rọ̀ cooperative di ọ̀pọ̀lọpọ̀ cooperative tí wọ́n ní láárí mo deliberately lu ọ̀rọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ tí ò ní láárí mọ́ ibi tí wọ́n bára wọn àwọn tí wọ́n bá wọn dá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń dá sí ọ̀rọ̀ cooperative àwa bẹ̀yìn wò ọ̀pọ̀lọpọ̀ wọn ló máa ń sọ fún ló máa fi ń yí àwọn ẹgbẹ́ àwọn adarí ẹgbẹ́ wípé society nìyí to je pe won ni challenge won pe owo le ma njoko ni te fi nse oko owo opolopo won ni o ma so pe e ti podun marun e gbodo se party daada opolopo won ni o ma so pe e gbodo ra so ati bebe opolopo won ni o ma so pe owo te fun wa a se ru nkan bayi lo ye ke fun wa ni opolopo won lo je npe bi igba ti won sigun lo ba won ni igba to ba nse GM won le to mewa ti won o de biri envelope nde won je ere ti won ti ri gba lara e abi owo egbe ni won ti owo bo lati fi fun se ka pe won ni olubewo abi ha lati fi fun awon olubewo yi a ni pe ti supervisor ba wa ki egbe kon ma fun won ni ese kaabo sugbon it is at the discretion of the society iye te fun won ta ba ri officer to so pe se iye te ye ke fun mi lele iye wa ja le ni o le lo wa ja kini awon iriri yin ninu egbe yin atunse ni eto yi wa fun ki awa na ka mo eto ade gbodo iru ke cooperative yi ti won so pe won mo by law ti eni to fi won se to so pe won mo by law eni to je bi president abi chairman it simply means SFT ti ba nkoja ti ba n go out of alignment lori ofin ati lana to gbe wa duro please you have to step in it simply means be imagine si ru cooperative yi won ni imo lori nkan ti won da wole ki de se awon nikan aimoye cooperative lo wa to je pe awon ti won da sile tabi awon ti won se akoso won won ni imoran kankan they don't know their rights, they don't know the principles, they don't know the bylaws, they don't know what governs them. Aimoye awon to wa lati olu ile iya egbe tan ti gba joba lowo won tan ti yi kadara pada tan ti sori e kodo nitori ko si imo ti a ba de ko ta ba wa imo ni di ohun ta gbe gowo ko seni ta fe blame ti gbogbo e ba duri kodo ko seni ta fe so pe kilode nitori na enikeni to ba wa ni di okowo gege bi cooperative se je okowo a gbodo ko imo kun imo iyen ni pe e ti e ti koko mo debi kan ke to da wole sugbon igba te da wole na e gbodo tun ko si abi kini mo so
4: be ni o se koko fun wa boya ati je eni to nsakoso egbe alafowosowopo ta o de ni imo to e ki sese sugbon ojuse wa ni ka wa wa imo to imo iyen nipa idanileko ore kore idi ni ta fin lati ma lo si idanileko egbe alafowosowopo a le pe cooperative doctor na kabiri ebi ta ba ti ma ri idanileko yi a lati mo ba se ma ko lati se akoso egbe alafowosowopo ti o ni laba won pe a ko nse bo se wu alai ni imo o se se ko komigi o se se ko ma je pe n ta fe ri die la ma babu nbe idi ni to se koko ka wa imo ku imo o se koko gan ni ninu egbe alafowosowopo
0: ese bi ese ba wa to you know e je ka sare lo si oke lon ti a ba pada de a ri gbogbo awa ti a ti wa pelu wa ni ori ti Facebook after ba ti pada de a de e ka ti Facebook
5: Lagiliwa FM 96.7. Dr. Strap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ fíìtù fìtàrùkù tí ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck bus trailer ipò yóò kí mọ́tò ọ̀hún wà Dr. Strap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083301333 09083301333 09083301333 and do one on Twitter, Instagram and Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle de moto tita di ron.
6: Crash FM jẹ́ akẹ́kẹ̀ẹ́ níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbágidìgbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
7: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà.
8: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
9: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kú kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
6: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ. Kúkú mọ́ nínú. Nìyẹn máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08071124000 08071124000. Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
11: Ìyá lẹ́kàn bí òní ṣáájú wá lónìí.
12: Bọ̀dá Ṣọlá tí mo ti sílẹ̀kùn láàárọ̀ yìí èyí tí ìtàn kankan kí wọ́n làwọn mọ́ jẹ láàárọ̀ làbáyé.
11: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ra rẹ ní o owó tó ní ìtumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí ṣó gbọ́pọ̀lówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìgbádùn òpó pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ. Ìta búrẹ́dì rí ò ní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread gbogbo ayé ló ń wa láti rà ibikíbi tó wù kó gbé sí kó o ti mọ̀ tà láàrin àdúgbò bíbò wọn bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyépọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́ nìkan àdúgbò kan ni o tó o bá ṣe táyà ti gbàṣẹ nọ́mbà yìí ni ó pè 09025427551 lẹ́ẹ̀kan sí 09025427551.
13: Èmi wájú lè sọ
14: àmọ́ mi lè sọ.
15: Country people, the Ember Moto them don't finally land on. Time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember Moto with the Ember winning galore. First of all, make a letter and

0: ṣe máa sọ kalẹ̀ látorí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkúrí ìtọ́dún yìí ó gbè ní ẹtú ẹyà máa bọ̀ iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́bù pápá filling station tó wà lórí bridge world ládojú kọjá jọǹkú ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ ni iṣẹ́ òru ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000 Robert Suma, ati be be lo, epe 0902-520-2724. Yes, mreti, rete kajo kwade ne be.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láàrọ̀wọ́ tó kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2.5 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí ló ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ńgì NC. HND A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akron Avenue Ikeja Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ at WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Switch to the power of numbers. Cooperatives and Business Clinic.
3: Cooperative and Business Clinic.
2: Cooperative Doctor.
4: Cooperative Doctor.
3: Cooperative and Business Clinic Show.
2: Cooperative and Business Clinic Show.
5: Ẹ káàbọ̀ padà láti òkè náà tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa Cooperative and Business Clinic. Ní ètò tó wà lórí afẹ́fẹ́ ní dédé agogo méjì ọ̀sán sí mẹ́ta ọ̀sán ní gbogbo ọjọ́ ìsinmi every Sunday 2 to 3 p.m. Cooperatives and Business Clinic mẹ́ta ti ń gbé ìyẹ̀wò àwọn ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ọ̀rọ̀ àwọn cooperatives àwọn àtúnṣe tá a nílò láti ṣe kí ni àwọn ọ̀nà tá a fi lè mú ìdàgbàsókè bá àwọn cooperatives ti wa náà a rí àwọn cooperatives ní developed countries bẹ́ẹ̀ ti máa ń gbọ́ ní orí ètò yìí pé wọ́n fi cooperative tún economy ṣe ni level yìí làwa náà dẹ̀ fẹ́ dé ìdí èyí la fi gbà gẹ́gẹ́ bí iṣẹ́ láti wá rí pé àwọn kùdìẹ̀kudiẹ àwọn ìdíwọ́ àwọn àìtó ìmọ̀ èyí tó ń pa wá lára nídìí cooperative tí ò jẹ́ kí a lè dàgbà bó ṣe tọ́ àti bó ṣe yẹ ká bẹ̀rẹ̀ sí ní correct ẹ̀ kìí ṣe láti wá tàbùkù ẹnikẹ́ni ṣùgbọ́n láti rí wípé nǹkan tí ò tọ́ nǹkan tí ò yẹ nǹkan tí ò dáa a ká kúrò nílẹ̀ pátápátá a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi ìmọ̀ ṣe cooperatives ní orílẹ̀ tí a wà yìí ẹ jẹ́ kí a gbọ́ àtẹ̀jíṣẹ́ yẹn ká gbọ́ lẹ́ẹ̀kan sí bí a ṣe fìránṣẹ́ sí wa kí a wá gbọ́ láti ọ̀dọ̀ àwa ara lé.
6: Hello cooperative doctor láti inú cooperative kan náà ni. Ejò nọmba one kí ni iṣẹ́ akọ̀wé ìjọba sí gbogbo ìgbà ni akọ̀wé ìjọba ẹ̀kọ́ mọ́ wá sí ìpàdé ni. Torijọ́ kẹ̀ẹ́dógún fortnite la máa ń ṣe pàdé. Number one ni. Number two, kí ni ojúṣe rẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́? Ṣé ó yẹ kó mọ gbogbo àṣírí cooperative? Then tá a bá fẹ́ ṣe AGM, ṣé òun ló yẹ kó ka gbogbo àwọn account wa gbogbo àti balance sheet àti gbogbo ẹ̀ ṣé òun ló yẹ kó kà kó máa ṣe agbátẹrù gbogbo ẹ̀ gẹ́gẹ́ akọ̀wé ni? And ìgbà mélòó ló yẹ kó máa yọjú sínú ìpàdé yẹn akọ̀wé ìjọba? Torí rẹ̀ ni yìí tiẹ̀ ojoojúmọ́ gbogbo padà every blessed meeting ló máa ń wá. So ó dẹ̀ níye tí o máa ń gbà pa meeting. So ẹni yìí ọlọ́sàn gan mo ti ń pè mí ẹni yìí máa ń claimu pé bylaw wípé ó wà nù òrìn bylaw pé ò lè wá ò lè fojú síwèé ò lè ṣe kinní kan even gan always ni always bá ti bẹ ọmọ ṣáájú ọ̀pọ̀lọpọ̀ ọmọ ṣáájú adékìtì gan ó dẹ̀ di kó gbogbo àwọn ṣáájú ó di kó gbogbo wọn ní ni papa mara bi pe to ni ju aga na o fi be kawe bo kan je nikan to ka ogbo ori e ni o ni se ma ma ka ogbo ori re so ko ma ke pe bai lo kini kan bai lo kini kan ba an gba ta wa ti ai ni me get personally mo need mo tin ba ni access di bi lo yen ni tabi kini kan bi o fe ka ti le koti ti le ma koti and you know that would have been better but we don't I personally don't have any access to any of the bylaw and I was told that there is one principle of a cooperative clinical guiding a cooperative society in my life now come to my tea at my so like I can call you
5: ese o na ni atun ti gbo again cooperative bylaw wa o gbogbo awa egbe ta ri bylaw ri abi ta ti gbo npa bylaw sugbon ti omo egbe wa o ni copy lowo e ba cooperative doctor soro ni arin ose e send message we need bylaws ma bi pe se oyinbo le fe se yoruba le fe bi bylaw se wa niyan o bylaw wa lede oyinbo o wa ni ede ti yoruba iti o ba wu mi ni e le bere fun e ra ni ki se ofe o e ba e send the message si cooperative doctor a ki n se cooperative pe bo ba kan se oko si wa owo olowo owo oniru owo alata owo telomin ti to yan pe ko ni le jeun daada ti o lo fi pamo si cooperative abi sft bayo bawo ni wo se cooperative se out of abundance o de da sa ke uni wona
4: mi yan pe ta se to mo se deduction from source ni so wo gun ni fojure
5: ni o ni o salary no salary ni o ti jade ebi ti eyin ti eyin te to je pe regular salary 30 days make a pay eyin ti okan yin se bale so wo eni to je pe yo lagun lagun ti o mo igba ti profit o jade to tun wa so pe je ki n fi nkan pamo true cooperative ti awon kan wa joko ti to se bo se ni won agbodo jawo nu e ni agbara lowo olorun nipase eto yi ti olorun si fun wa ni alaafia oni omo to ba ni iya awon oni sun sft oun gan ko ye ko fi oju kan orun titi ti a fi se gbogbo awon atunse ti a bere se ni ri awon ilosiwaju cooperative business cooperatives and business clinic ko ki se entertainment program so I ma lero pe lori eto ya ma pa tewo fun ra wa ma do weke a ma a wa so oju abe me ko ni e seun gan tomi wa bolaji dj ketekre okay for the first time I'm seeing that name thank you for joining us adonia de sogbe ni o tojo meta kilo de adonia de o tojo meta thank you for joining us today oladele sunday muiwa olaniyi olamide adetoye ganiyu oladele naimont rasak olusola adejumo thank you ajala abdullah thank you very much tijani nurudin alowunle thank you very much eseti eti darapo mo wa thank you very much gbogbo awon messages ti eti send na ni and getting be ti o ti wa pelu wa abiodun ogunbodede won ki wa olufikayo thank you olusola adejumo lati iruwa niyan thank you very much adetoye ganiyu job well done thank you very much naimont ekabo sori eto sa olorun a ma wa pelu yin rasak naimont lati iruwa na niyan e se good afternoon sir eyin ara iseyin agbo yin o kilo de eyin ara saki agbo yin o lati igbo ora ati igbo yin thank you very much lati osogbo okay madam chipo wole lati osogbo eyin ara pomo ikire ti ajo ma nseto yi ati igbo eyin ara ogun state eko ati igbo yin lati bi ojo mi lo kan ese abdurashid olawale okan ti balẹ nisin abdurashid sft welcome what did you bring for us o ti gba pe mo jise nsin
7: ese pupo gbogbo eyin ti en bere wa ese pupo Oladele Sunday, me, a lovely program. More wisdom to you from Baremu Oloba Ibadan. Thank you very much. Lovely program. More wisdom to you. Eshe, Naimot Rasak, a kabo sorito. Olorun a ma wa pelu yin. Ami o lati ruwa niyan. Akinyemi Dauda, well done. We are learning a lot about cooperative activities due to your enlightenment. Program on enlightened program on radio. More blessings. Thank you very much. More wisdom to you, SFG. Lati odo tomi wa niyan gbogbo eyin lolufe SFG e se e ba mi ki kabo o tujo meta ki gbogbo ele da na ni SFG ni lo lati koko attend si awon kankan na ki gbogbo e ko le da e kabo pada. SFG, there are several issues ninu voice note yen. Several issues ti ba ti abada igbesile ti a fi eko kiko ta fi pun iru egbe be ipo wo ni won wa ipo wo ni won bara won
8: ese pupo o se koko ka mo pe egbe alafowosowopo yi ti a pe ni egbe lati seku na ki se egbe okunkun ki se egbe ti elomi obodo mo nkan to n lo na eni to soro yen lekan ni se o ye kan mo gbogbo nkan to n lo na egbe wa ni akiki ni gbogbo nkan na la n dowo bo ni egbe gbogbo nkan la wodo tori awon to wa lati ile ise ijoba on ni agbara lati gbogbo mi wa wo lati ye gbogbo mi wa wo nti o ba tona nbe mo lagbara lati so fun wa pe a n se le dada ati so fun wa lekan pe lekankan na a ma ni awon kandanu risi kì í ṣàlẹ́ kì í ṣe pé ká má rárá ṣùgbọ́n nígbà tá a bá ti rí i pé nìkan náà kọjá ibi tó yẹ ó dé àwa náà sọ fún pé
7: ẹ ti kọjá ààyè rẹ o.
8: Nípasẹ̀ ìmọ̀ ṣe rí èyàn ò lè lọ síwájú adájọ́ kó ní àìmọ̀ kọmọkàn ló ní kí n tẹ òfin lójú nítorí ìdí èyí ẹ tàrí jì mí kò rí bẹ́ẹ̀ o.
7: Ignorance of the law is not an excuse.
8: Ìyẹn túmọ̀ sí pé ojúṣe wa ni gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ bákan náà kí sadari ẹgbẹ́ nìkan o àwa ọmọ ẹgbẹ́ náà a ní láti ní ìmọ̀ nípa bí a ti ń ṣe àkóso ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ kí ni èyí túmọ̀ sí ni pé a ní láti wá ìmọ̀ yẹn a máa ń ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ ibi tó pọ̀ a ní láti wá ìmọ̀ mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa cooperative doctor a ní láti pè ọ̀nà tá a fi máa ní ìmọ̀ nípa bí a ti ń darí ẹgbẹ́ àti ojúṣe wa gẹ́gẹ́ bọ́gbọ́gbẹ́ cooperative ìyẹn náà ṣe kókó a sọ̀rọ̀ nípa òfin ẹgbẹ́ ìyẹn bylaw ọ̀pọ̀lọpọ̀ wa ngbà tá a bá ní òfin ọmọ ẹgbẹ́ àwa gan ìyẹn tó sọ pé ẹnikẹ́ni kàn lè wá sọ fún wa pé bófin ẹgbẹ́ ṣe làákalẹ̀ ní àjẹ́ láti ṣe bẹ́ẹ̀ náà nígbà tá a wá gan mọ́ ìdí ni gbogbo wa ló yẹ ká ní ìwé pélébépélébé yẹn èyí tó sọ fún wa nípa òfin ẹgbẹ́ ohun tó yẹ ká ṣe ìdánilẹ́kọ̀ọ́ ó kún kékeré o a ní láti mójútó lóòrèkóòrè ká máa lọ fún ìdánilẹ́kọ̀ọ́ èyí la ràn wá lọ́wọ́ láti lè mójútó ẹgbẹ́ wa gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́ àti gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ bákan náà ẹ ṣe púpọ̀.
7: Ẹ ṣe gan-an. Thank you very much. DJ Ketekere Ketekere. Hi, I am DJ Ketekere of Sankore Inventing. Please, you do all fantastic great job. Please keep it up. The good work, good work. Thank you very much. Onasoya Oluyomi, thank you for joining us. Ekasan Lotu oruko mi ni Onasoya lati Ibadan. Ejo e ma binu sa. Mo ni se dandan ni ki egbe alajeseku ma pe ode elegbejegbe sa. SFT.
8: Ka ma fa oro, ka ma fi opapolopolo pe jo ki se dandan.
7: Society òde rmc
8: kódà àkóbá àbẹ̀gàn ó pọ̀ díẹ̀ àkọ́dọ̀ fún gbogbo ẹnu sọ́tọ̀ ni
7: ẹjọ́ ẹjẹ́ ká tún sọ lẹ́ẹ̀kan sí ní orí ètò yìí cooperative ò kì í ṣe social club. Cooperative is a serious form of business. Okòwò tí ipá èèyàn kan ò lè ká pẹ̀lú àwọn demerits lóríṣiríṣi ta ba lo cooperative form yo easy iye mo fi je okan gbogi adojuko wa ni ori eto yi every year ni a ma ngbe cooperative monitor report wa si ori eto yi cooperative monitor report o fi yan gbogbo everybody lori lede agbaye awon cooperative to nse daada julo iye owo ti won pa iye ere ti won je laarin odun kan osu mejila ko le je iwuri fun awon to ku the best performing cooperatives in the world is Agricole based in France. They are having turnover of over $100 billion every year. Over $100 billion every 12 months. The 300 cooperatives to manage the new monitor report, they are always churning in billions of dollars. To ba je npe won fi nse social club iru report yin o ni jade o oko owo ti won doju ko a ma nso ni ori eto yi ko le je iwuri fun wa pe a ibi bayi ni won tin make owo yi njo se se fa wa na lorilede Nigeria sugbon opolopo wa lorilede Nigeria ere pa ti po ju gbogbo nkan la fe fi sere pa gbogbo nkan la fe fi se entertainment gbogbo nkan la fe fi se RMI se elomi yo gba owo to ni cooperative savings o ti le ni 500,000 dividend e lodun o le ma ju 5,000 naira okan e a de bale ngba te eyan ba fi 500,000 se oko owo ni arin odun to je 5,000 ni won fi le lowo SFT
4: o ku die ka to
7: se te ko so te o
4: ti short ni ka so
7: ti a de riro ti a kan de ma rerin to so fa to ba so pe iresi wa ka je iresi SFT be yin na se ma hun won iresi je ni abi
4: oju ise ni oro alafowo so wo po won ka ko lo jeun ka ma lo le kokoju so
7: abi ka pin kele ara wa lowo so fe ni a
4: that
7: is not what cooperative is meant for, please.
4: Eni to ko idaji million kan sile laarin odun kan to je pe egberun marun pere lori
7: lori mu jade
4: o ku die ka to
7: se ba won yen ti e ri aimoye lo je n pe
4: awon ti o ti e ni ri
7: po ti won ti e ni ri ti o se ba ni ko si dividend o
4: si dividend lodun yo awon na ni ah o ti ati gbona ni
7: o ton ba sa ti ri souvenir yen
4: e ba ti gba ke ta ti gba so ati se gbe
7: ati se gbe
4: egbe alafowosowopo si fini
7: aimoye ike ati kini e souvenir e owo omo egbe ri capital na de ri asset na lo ti owo bo to lo fowo yen ra
4: o tona rara
7: ki se profit
4: o tona rara
7: just because the intelligence is nowhere e dakun this thing must change and we will enforce it that it changed it must change it must change we must do cooperative agbodo se cooperative bo se to ati bo se ye agbodo se bo se to ati bi o se ye ogidan olusola abiodo smart I have taken it as an attitude to listen to

ẹni gọgọ lọjọ kẹtàlá nínú oṣù kẹsàn ọdún 2026 iná sì ti mọ̀ ń gbogbo ọjọ́ ìsinmi tí kété tá aago mẹ́ta bá ti lò la mọ́ ń pàdé yẹn lórí ètò yìí ètò orin ìgbà ni bẹ́ta ti máa ń mú àwọn orin ìgbàgbọ́ ọjọ́ tó ti pẹ́ gẹ́gẹ́ mo ṣe máa ń sọ gbogbo ìgbà àwọn orin tó pète òtọ́pẹ́ ọ̀rọ̀ tọ́pẹ́ tó ìwàásù tọ́tọ́pẹ́ tó sọ́kọ àwọn orin tó tún ṣètò àdúà ó ṣe é ṣe kọ́pọ̀lọpọ̀ tí mo yí sọ́tún yí sósì pé kí ló dé látàárọ̀ ní nǹkan bí wa gún kété tá aago mẹ́ta lò ẹ ti mọ̀ wípé kì í pẹ́ tó báyìí tẹ́lẹ̀ délé adéyanjú ń pẹ́ tó báyìí

0: ní West Midlands Open University. Àmú kí ẹ̀kọ́ wà láàrọ̀ wọ́tò, kó sì rọrùn lówó tí ò fani lápò yá. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 náírà. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, àti Educational Management. Bílò ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbí LND, NCE, HND, A-level, tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A, Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn, àwa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
1: Ọlọ́wọ́ gbogbo ọ̀rọ̀ is turning things around.
2: Ọmọdé ìsìnfún ọ̀gbọ́n.
3: Fóònù pa ni.
4: Wo ọ̀rẹ́ mi kò sí ilé ẹ̀kọ́ tí n ti mú lọ. Odo ní gbà wálé.
2: Tó gbọ́n pa Grace Field ni.
4: Níbo ló wà?
2: Jẹ̀ ǹjẹ́ ọ̀tán. Grace Field Private School àti Grace Field College ní ilé ìwé tí gbogbo

ayé labọ́ gan. Àwọn náà kí wọ̀nyẹn látọjú òpó ti Facebook ẹ̀ ti ìkànnì ti Lágẹ̀lú 96.7.

0: gẹ́gẹ́ bá ti mọ̀ pé nínú ètò àdúrà
1: wa ṣàánú mi o
0: lẹ́yìn ìgbà tá a ti dúpẹ́ tá a ti jọ̀wọ́ gbogbo ara fọlọ́run ó yẹ ká tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí pé a mọ̀ pé a fẹ́ bèèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ ni ẹ̀dàmọ̀ ẹ̀kú dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ pé a lè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kí orí ọ̀fẹ́ kó máa pọ̀ sí ilé tó túmọ̀ sí pé lẹ́yìn ìgbà tá a bá ti dúpẹ́ tá a ti dúpẹ́ fún a tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ a tó bá jọ gbogbo ara lè wọ́jú ẹ̀
2: mo ti fi gbogbo rẹ̀ sílẹ̀ fún ọ̀nà
0: nítorí pé a mọ̀ pé a fẹ́

0: Roland Bukola Olomola.
1: O si dawani.
0: Ti gugu wa mo si babara.
1: Je ka tedu fun ese wa.
0: Gbogbo gba tun ba tin lo se awon ti mo mo pe won sise takun takun sugbo je pe won o si laye mo. Ti se won de se fun. Ọrọ àwọn àbáyọ ọba kan ló máa ń wá sí mi lórí pé bó ní ìrèfé bá kọ̀ bí ò bá fínbá mọ́. Eléyìí tó ti fi sílẹ̀ kò lè parun títí láéláé. Kí ni nǹkan tí mò ń gbìyànjú àti sọ tí mò ń gbìyànjú àti sọ náà ni pé gbogbo bí àbí gbogbo ògbà tá a bá ń lo orin bàbá ara àbí àwọn orin bàbá ara gbogbo àwọn messages tó wà náà ṣì mọ̀ mọ́ relevant. Ó sì ń ṣe wàásù ìjẹ̀rì ọkàn. Ó sì ń ṣe ìpè padà sójú ọ̀nà. Ara nǹkan tí à ń pè lórí ìgbani nìyẹn. Ó kè ó yá látapá abẹ́ ẹ̀jẹ̀ ń dà á báyìí. Ẹja lọ sọ́dọ̀ mama Bọ́lá rẹ̀.

lọ́tọ̀ dọ̀ àwọn ẹ̀kọ́ yorùbá kwaya ẹjẹ́ kí n tún dà sápá bí ẹjẹ́gbàbí kan tún dà fi ṣe ṣe bá jù lẹ́ni sunday orin ìgbani ilẹ̀ tó ṣe tẹ̀ ṣe ń gbọ́ yẹn ní ìkànnì ti lágẹ̀ lónìí.

0: ìkànnì lágẹ̀lú lẹ̀ ń gbọ́ lágẹ̀lú 96.7 FM.
1: olórí ogun ìwọ ló ní bá.
0: ìyẹn nínú ilé funfun báláwo.
2: ìwọ ló ní bá wọ́n ṣe bá.
1: a ti rí sóde nínú ọlá ìbàrẹ́.
0: orin ìgbà ni gángan lè tó.

nítorí pé àkókò yẹn tí ò bá ní ṣọ̀rẹ́ ẹjẹ́ tó kúrò látọ̀dọ̀ bàbá evangelist nílùú olúbùkọ́lá ojúrin ẹ̀kẹ́sùn sọ̀pọ̀ àti bí ìmí ìtumọ̀ ìtàn yìí mú bọ̀.

0: Ìbàdàn, kí ni so?
1: So so ani.
0: Kí lẹ fi jókòó?
1: Mo sì ń fi ẹ̀ ni.
0: Lágenú 96.9.

0: Ọlọ́run ogo ni fúkọ rẹ.
1: Gbogbo ọmọ ìbàdàn.
0: Adani mọ gbàgbé adani mọ kò bí kankan.
1: Ìbàdàyé. Ọgbọ́ ni mọ́ra.
0: Sunday kejì rèé nínú oṣù tí ṣẹlẹ̀ kẹsàn-án. Tí ń bá ti ń gbọ́ September, October, November. Àyàmí ó sì làkàrà. Kì í wá ṣètò orí nǹkan mi.
1: Àjàgbé òye wà kí wá.
0: Ìsìn lẹ́mọ̀ gbọ́ ọdún lọ sópin o bàbá rere. Fi sọ́rẹ̀ sọ wá o tọmọtaya. Ohun tí ó pa wá lẹ́kùn o lọ́dún tuntun. Wọ́n jẹ́ kó ṣẹlẹ̀ sí wá o bàbá rere. Bàbá ẹlẹ́rú nìyẹn wá ṣẹ́gun fún wa. Àní kárọ́nà gbégbà lọ́dún tó wọlé tí wá nínú.
2: Ẹ ká àsán o.
0: Gbogbo ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn lé Olúyọ̀lé mo kí gbogbo ibi tẹ́ ẹ bá wà lórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. Kìí níjọ tàwú sí. Mo kí níjọ tàwú sẹ̀. Mo sì kí yín pé ẹ kú ọjọ́ méjì ẹ̀sìnkú ọjọ́ mẹ́ta. Ẹ kú àtìgbàdégbà. Ẹ kú ọgbọ́rọ̀ bí ọwọ́ aṣọ. Ẹ ká àsánlé.

Opo mule ole ngo. Ele da ko ma se. O ma robe.

0: àwọn ará àgbàǹdà wọn ti lọ. Ẹn tí ó bà pìtà àwọ yìí.
1: Máa ní pẹpẹ ṣe rẹ̀ àkáwọ́.
0: Ṣé ó ní ṣojú òun lé jáde òun náà sí gbọ́lú òun náà sí jó. Yóò ti dé ẹni àádọ́ta ọdún àti bíi mẹ́rin márùn.
1: Bẹ́ẹ̀ni kó dàrú ti rí. Kò sí àtàrùn rẹ̀ òjàre.
0: Orí ẹ̀ pé. Ah, o ti pẹ́ ń ta o.
2: Àbí orí nǹkan ni.
1: Nínú wa lọ Látúndé Yusuf mi tó kún jọ sí.
0: Ẹ bá ń gbọ́ mọ òkè.
2: Lanti.
0: O kò yí àti ibi ẹ ti ń pè.
3: Olúpọ̀ àlelú.
0: Ọlọ́run ní ń bẹ o.
3: Igo ni ṣe mi yin.
0: Àmì ewo ni n fi sí.
3: Mo jí ye bàbá ló jẹjà.
0: Ẹ alẹ́ wo ni n fi sí ẹjọ́ ń lọ.
3: Orúkọ tèmi ni kò fóṣì látolúndé.
0: Mo ti mọ̀.
3: Ẹ máa fi ẹsẹ̀ kẹ̀kẹ́ sí Ìbàdàn láwọ̀.
0: Kò sí wàhálà. Ẹgbẹ́ ìbéèrè ọmọ ìlọrin ni.

0: nìkan ní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n olóòrùn máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀yẹ dáná sí wàhálà kòkó yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn ilé yìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cashpot àwọn olúborí mẹ́rìndínláàdọ́rin 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashpot níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò rí bẹ́ẹ̀ ìwọ gan-an ló kàn láti di millionaire wa september 30 ni special independence cashpot nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347 *1004 *1# lórí ilágelu fm *347 *1004 *2# o sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ website pẹ̀lú www.kaase.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ stadium ibod ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ́ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
1: Javis P.R. Eye Care Foundation ló ń lọ́gun tán wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tábẹ̀bẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kánṣá gbára ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò rojú lọ́ba ara ìdí pàtàkì rèé tí àjọ Javis P.R. Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis P.R. Eye Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání N1000 péré lówó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó ní ìpèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánú gbà láì sí ìnira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní nọmba 94 opposite unity bank Charity Consult Building ìyànà àgbàlábọ̀ store nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
2: 07010152255
1: ojúlọba ara òní dín dúró mọ́ wa lágbárí.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akron Avenue Ikeja. Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
4: Lágiliwọ FM 96.7.

mínísítà fún ètò ààbò orílẹ̀-èdè wa nàìjíríà ẹni tó ti fìgbà kọrí jẹ ajagun fẹ̀yìntì christopher musa òun náà ni ó ti jẹ́jẹ́ àtìlẹyìn fún ààrẹ bọ́lá tinubu àti ẹni tí ń ṣe gómìnà fún ìpínlẹ̀ ti kaduna ẹni tí ń ṣe gómìnà ọbásanni nínú ètò ìdìbò 2027 ilé tó ń bọ̀ lọ́nà musa ọ̀gágun musa náà ni ó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ nínú ìpàdé pàtàkì ilé tí wọ́n pe àmọ̀ fún àwọn alátìlẹyìn àti fún ìpolongo ìbò fún ti ààrẹ bọ́lá tinubu ṣáájú ètò ìdìbò ọdún 2027 níbẹ̀ náà ló jẹ́ pé ìgbìmọ̀ ọ̀hún ilé tí wọ́n pè ní gcg musa wafo ìbẹ̀ náà ló jẹ́ pé ajagun fẹ̀yìntì ọ̀hún musa òun náà ló ti ṣàlàyé wípé òun ṣetán láti ṣe àtìlẹyìn fún ààrẹ bọ́lá tinubu àti fún gómìnà ti ìpínlẹ̀ ti kaduna ó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ ó ní pẹ̀lú àwọn àlàkalẹ̀ ilé tí ààrẹ bọ́lá tinubu tí ó ti ṣe àti àwọn ọgbọ́n àtinúdá ilé tí ó tún gbé dání òun náà ni òun fi jẹ́jẹ́ àtìlẹyìn òun fún ààrẹ bọ́lá tinubu

ẹgbẹ́ alágbèlébù pàtí orílẹ̀-èdè wa ti Nàìjíríà náà ni wọ́n ti pè báyìí fún àwọn búlọ́gà àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà láti bẹ̀rẹ̀ sí lo ọgbọ́n àtinúdá ilé tí ó lè níṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ pàjáwìrì sí ẹnikẹ́ni orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹgbẹ́ ọ̀hún náà lọ ṣàlàyé wípé àwọn ìdóòlà àkọ́kọ́ ilé tí wọ́n lè fún ẹnikẹ́ni ilé tó bá ní ìjàm̀bá tàbí tí ó bá fara kááṣá iná tàbí tí ó bá fara pa òun náà ni àwọn ṣetán láti kọ àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìpè ọ̀hún náà ló wáyé níbi ibùdó ilé tó jẹ́ ti ìfiniwọ̀ fún àwọn tí ó jẹ́ pé ogun lè dé tó ń bẹ̀ ní kẹfì ní ìpínlẹ̀ ti Nasarawa. Níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta níbi àpéjọpọ̀ kan ilé tó níṣe pẹ̀lú ti ayẹyẹ ti ìdóòlà ẹ̀mí fún ti ọdún 2026 lágbàáyé. Níbẹ̀ náà ni ẹgbẹ́ alágbèlébù pa ọ̀hún ti ṣàlàyé wípé oníkálukú àti iléeṣẹ́ àti ọ̀pọ̀ tún wà ọ̀nà ọ̀lọ́ ẹkọ ní ọgbọ́n àtinúdá ilé tí wọ́n lè kọ́ fún ẹnikẹ́ni ilé tí ó bá kó ìjàm̀bá nínú ilé àbí nínú ibiṣẹ́. Àjọ elétò òmìnira ilé ìtọ́rí sí ètò ìdìbò lórílẹ̀-èdè wa Nàìjíríà àti INEC náà ni wọ́n ti kéde báyìí orúkọ àwọn tó jẹ́ wọn ilé-ìgbìmọ̀ aṣòfin ilé tí yóò mọ díje dupò nínú ètò ìdìbò ilé tó ń bọ̀ lọ́dún 2027 ní ìpínlẹ̀ Ondo. Ẹni tó jẹ́ adarí fún ti àjọ INEC ní ti ẹ̀ka ìpolongo àti ìdánilẹ́kọ̀ọ́ ẹni ti ṣe ogunṣẹ́yẹ Ọlàyinka náà ni ó sọ̀rọ̀ ohun di mímọ̀ tó sì gbẹnu ẹni tó jẹ́ kọmíṣánà fún àjọ ti INEC ní ti ìpínlẹ̀ ti Ondo ẹni ti ṣe ọ̀mọ̀wé Mutiu Agboke níbi tí ó ti sọ̀rọ̀ ohun di mímọ̀ nílùú Àkúrẹ́ lónìí gangan. Níbẹ̀ náà ló ṣàlàyé wípé wọ́n tún ti fi orúkọ àwọn tó jẹ́ olùdíje fún ipò ààrẹ ilé tó tóbi méjìdínlógún síta lórí ìkànnì ilé tó jẹ́ ti ayélujára ti àjọ INEC. Níbẹ̀ náà ló wá ṣàlàyé wípé àwọn àlàkalẹ̀ bí ètò ìdìbò ọ̀hún bí ó ṣe máa wáyé òun náà ni wọ́n mọ̀ fi léde àti àwọn tó yẹ kan ṣe àti àwọn nǹkan tó yẹ kan ṣe nínú ètò ìdìbò ilé tí ó ń bọ̀ lọ́nà. Ìròyìn ìta àgbáyé lóde ṣe tí ìgbọ̀yìn láti ìkànnì ti Lágẹ̀lú 96.7 òkè ga jòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè. Ikọ̀ ọmọ ogun ti orílẹ̀-èdè ti Russia náà ni wọ́n tún ṣe ṣọṣẹ́ ní orílẹ̀-èdè ti Ukraine ilé tó pààlà pẹ̀lú orílẹ̀-èdè ti Poland níbi tí wọ́n ti kọlu ọkọ̀ akẹ́rù kan ilé tó jẹ́ ti orílẹ̀-èdè ọ̀hún. Níbẹ̀ náà ló jẹ́ pé ẹnu àlà ọ̀hún náà ló jẹ́ pé àdólóró ọ̀hún ti dùn tó jẹ́ pé àwọn èèyàn náà ni wọ́n tún fara káṣá ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Bákan náà lẹni tó jẹ́ mínísítà fún ètò ààbò lórílẹ̀-èdè ti Russia òun ló ṣàlàyé wípé àwọn ṣetán báyìí láti tún yíwọ iná ilé tí àwọn fi ń ba orílẹ̀-èdè ti Ukraine jà. Bákan náà lọ jẹ́ pé ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè ti Russia Vladimir Putin òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé ogun ilé tó ń lọ lọ́wọ́ láàrin orílẹ̀-èdè ọ̀hún àti orílẹ̀-èdè ti Ukraine òun náà ló ṣì ń tẹ̀ sọ́wọ́ iwájú. Lákòótán ìròyìn ti eré ìdárayá.

0: àjọ tó ń rí sí ipò kárí eré bọ́ọ̀lù lórílẹ̀‐èdè Argentina òun náà ni wọ́n ti wọ ìfẹsẹ̀múnsẹ̀ ilé ètò ẹ̀kọ́ wa pẹ̀lú orílẹ̀‐èdè ti Morocco dànù látàrí bí wọ́n ṣe gbé owó kalẹ̀ ilé ètò tó bí mílíọ̀nù kan owó dọ́là láti fi pe àmọ́ ìfẹsẹ̀múnsẹ̀ ọ̀hún níbẹ̀ náà ló jẹ́ pé ẹnìkan tó jẹ́ oníròyìn lórílẹ̀‐èdè ti Argentina ẹni tí í ṣe Veronica Brunati òun náà ló ṣiṣọ́ lójú ọ̀rọ̀ ọ̀hún ni pé ìfẹsẹ̀múnsẹ̀ ọ̀hún náà ni wọ́n pe àmọ́ láti wáyé ní oṣù kẹwàá ọdún yìí tó jẹ́ pé àjọ tó ń rí sí eré bọ́ọ̀lù lórílẹ̀‐èdè ti Argentina òun náà ni wọ́n kọ̀ jálẹ̀ láti ní ìfẹsẹ̀múnsẹ̀ ọ̀hún ìfẹsẹ̀múnsẹ̀ ọ̀hún náà ni wọ́n pe àmọ́ láti wáyé ní Rabat ti lórílẹ̀‐èdè ti Morocco ṣùgbọ́n tó jẹ́ pé orílẹ̀‐èdè ti Argentina náà ni wọn kò nífẹ̀ẹ́ sí ìfẹsẹ̀múnsẹ̀ ọ̀hún ní báyìí ló jẹ́ pé orílẹ̀‐èdè Argentina ti wá ń wa ikọ̀ agbábọ́ọ̀lù mìíràn eléyìí tí wọ́n ní ìfẹsẹ̀múnsẹ̀ pẹ̀lú lọ́jọ́ iwájú. Wáyé ní òpin ìròyìn fún ti ìrọ̀lẹ́ ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó ilé ìtúṣuyọ̀ lẹ́ẹ̀kan sí i. Mínísítà fún ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ajagun-fẹ̀yìntì Musa Ona ló ti jẹ́jẹ́ àtìlẹ́yìn rẹ̀ fún Ààrẹ Bọ́lá Tinubu àti Gómìnà Sanni fún ètò ìdìbò ilé ìtò ń bọ̀ lọ́nà. Àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà INEC náà ni wọ́n ti fi orúkọ àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tó tóbi 162 lédè ilé tí wọ́n mọ dídé díje dupò fún ilé-ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ondo. Ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè Russia náà ni wọ́n tún ṣọṣẹ́ ní àlà orílẹ̀-èdè ti Poland níbi tí àdó olóró tó tún ti dúgbà mú. Àjọ tó ń ṣe ipò kárí eré bọ́ọ̀lù lórílẹ̀-èdè Argentina òun náà ni wọ́n ti kọ̀ jálẹ̀ nípa owó ilé tuntun mílíọ̀nù kan owó dọ́là látàrí níbi àmọ́ ìfẹsẹ̀múnsẹ̀ láàrin orílẹ̀-èdè Morocco àti orílẹ̀-èdè Argentina. Wọ́n ní òpin ìròyìn fún ti ìrọ̀lẹ́ ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn ẹlẹ́ẹ̀kan sí wa lórí ìtàkùn àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagiluefm.com abike darapọ̀ mọ́ lórí ìkànnì bẹ́ndọ́rẹ̀ ti x wa pẹ̀lú tọ̀nà lagiluefm 967 bákan náà lórí ti facebook wa pẹ̀lú tọ̀nà lagiluefm 96.7 túnde ọ̀làwò lóòótọ́ ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ babatunde moro kejì martini salau ló ti ròyìn akùsẹ̀mi òní o ẹ ṣe tẹ́ ń gbọ́ wa.
1: Lagiluefm 96.7

0: nínú ayé onígbojúgbò ìwò ni tèmi tó pẹ́kẹ́ jésù ṣe máa sọ kalẹ̀ látorí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkórí ìtọ́nú yìí ó gbè ní ẹtú ẹyẹ máa bọ̀ iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ pampa filling station tó wà lórí bridge world ládojúkọ jájọ nkú ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan àgùn mẹ́jọ alẹ́ ni iṣẹ́ òru ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000 èèyàn tó bá kọjá Suma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ 0902520 2724 Jésù Kristi rẹ̀ jẹ́ ká jọ pàdé níbẹ̀.
1: Ìlera lọ́rọ̀. Kàrà ó jí pépé nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan lè dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọ̀la ìmọ̀ onísan mẹ́sàn-án bó o bá kẹ́ fẹ́ àìlera bíi àìróorunsùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùbá alára ẹ̀dá ló mú alára pé ọ̀la ìmọ̀ onísan mẹ́sàn-án ṣàrà ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó máa gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, arọmọléegun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọ̀la ìmọ̀ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọ̀la ìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: Country people, the Ember Motor them don't finally land on. Time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, eh? With the Ember winning galore. First of all, make a letter and

0: kú dédé àsìkò ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi káàkiri àgbáyé. Orúkọ mi ni Apostle Paul Olúwadámiláde Kọ́láwọlé láti inú ìjọ Greater Works Revival Evangelical Church. Lọ́sẹ̀ yìí, àkórí ọ̀rọ̀ mi ni The Spirit of Lucifer, ẹ̀mí Lucifer, kó tó di pé àtẹ̀síwájú, ẹ jẹ́ ká gbọ́ ìkéde yìí.
1: Ǹjẹ́ ìwọ ṣetán láti gbé ìgbésẹ̀ kúrò nínú ìbálòpọ̀ àìtọ́? Darapọ̀ mọ́ ìpàdé Sexual Purity Club, eléyìí tí ìjọ Paul Kọ́láwọlé Global Ministry ṣàgbékalẹ̀. Ìpàdé eléyìí yóò fún ọ ní àǹfààní láti jọ sọ̀rọ̀ pọ̀, foríkorí pẹ̀lú àwọn ọ̀tọ̀kùnú èèyàn, kò sì tún ra rẹ lágbára, tí yóò máa wáyé ní gbogbo Sátidé kẹta nínú oṣù, bẹ̀rẹ̀ látago mẹ́wàá òwúrọ̀ nínú ìjọ Greater Work Revival Evangelical Church 3 Alakija Street, lẹ́yìn Nigerian Tribune, Ìmàle Fàlàáfíà Òkè Àdó Ìbàdàn. Fún ìbéèrè tàbí àlàyé, tàbí kó WhatsApp sórí 08064282050 tàbí 09078253011. Ṣàbẹ̀wò lórí ojú òpó ayélujára wa www.pkgm.org. Rántí pé gbogbo wa pátá là ń gbìyànjú láti fọra wa mọ́ kúrò nínú ìbálòpọ̀ àìtọ́, láti jẹ́ kí àwọn èèyàn náà kúrò nínú ìbálòpọ̀ àìtọ́. We are making ourselves sexually pure to make others to be sexually pure.
0: Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbára ìjẹ Jésù, ayérayé Ọlọ́run ìyanu. Mo tún ti dé láti bá àwọn èèyàn rẹ sọ̀rọ̀ lónìí. Mo gbàdúrà pé gbogbo etí tí ò gbọ́ ọ̀rọ̀ yìí, jẹ́ kí wọ́n di alábùkún fún gbogbo ọkùnrin, gbogbo obìnrin, gbogbo ọmọdé, gbogbo àgbàlagbà tí ò gbọ́ ọ̀rọ̀ yìí. Mo gbàdúrà pé ọ̀rọ̀ tí wọn yóò gbọ́ kó má takùn ní ọjọ́ ìdájọ́. Mo gbàdúrà pé nípasẹ̀ ọ̀rọ̀ rẹ, Olúwa, já èdè kí o sì tún èdè, lẹ́yìn rẹ yìí kí gbogbo ògo àti ọpẹ́ jẹ́ tiyín. Jésù Kristì Olúwa wa, àmín. Àkórí ọ̀rọ̀ mi tòní ni The Spirit of Lucifer, ẹ̀mí Lucifer. Ẹ jẹ́ ká sáré wo ìwé Isaiah 14:12-15. Báwo ni ìwọ ti ṣe ṣubú láti ọ̀run wá, ìwọ Lucifer, ìràwọ̀ òwúrọ̀? Báwo ni a ti ṣe kí ọ lulẹ̀, ìwọ tí o ti ṣẹ́ àwọn orílẹ̀-èdè ní apá? Nítorí ìwọ ti wí ní ọkàn rẹ pé èmi ò gòkè lọ sí ọ̀run, èmi ò gbé ìtẹ́ mi ga kọjá ìràwọ̀ Ọlọ́run, èmi ò sì jókòó lórí òkè ìjọ ènìyàn ní ìhà àríwá, èmi ò gòkè kọjá gíga àwọsánmọ̀, èmi ò dàbí ọ̀gá ògo jùlọ, ṣùgbọ́n ó mú ọ sọ̀kalẹ̀ sí ipò òkú, sí ìhà ihò. Ẹ ti gbọ́ nǹkan tí Bíbélì sọ bẹ́ẹ̀, Lúsífẹ́rì ìràwọ̀ òwúrọ̀. Bíbélì sọ, ó ní pé ìgbà tó Ọlọ́run dá, ó dá tẹwàtẹwà, ó dá tògótògó. Nínú àwọn áńgẹ́lì Ọlọ́run, òun ló jẹ́ wípé Ọlọ́run dá tògótògó jù, òun ló lórí àwọn áńgẹ́lì Ọlọ́run. Ó wá jẹ́ nǹkan tó burú jáì pé ó jẹ́ ẹni tí ó ń gbéraga. Torí pé bọ́lọ́run ṣe dá, ó wá tó séjì kan. Instead kó máa fi ògo fún Ọlọ́run, ó wá wò wípé òun lòún dá tó yìí. Ó wá rò pé òun lòún ṣẹ̀dá ara òun débi pé ó gbé ọkàn ẹ̀ sókè sí ẹlẹ́dàá ẹ̀. Ó gbé ọkàn sókè sí aṣẹ̀dá ẹni tó dá. Òun náà ó fẹ́ dàbí Ọlọ́run. Ó ń kọ̀mpíà rẹ̀ pẹ̀lú Ọlọ́run. Ó wò pé ṣẹ̀bí òun náà lè. Ó bẹ̀rẹ̀ sí high position Ọlọ́run. Ibi tí Ọlọ́run wà gangan, òun gangan. Ó fẹ́ rí Ọlọ́run, ó fẹ́ rí lulẹ̀ kó òun gba position Ọlọ́run. Ọlọ́run rẹ̀ ní iṣẹ́ ògo ẹ̀ pẹ̀lú ẹnikẹ́ni. Torí ẹwà tó ti wà lára ẹ̀yẹn, ó ti rúbọ lójú. So ó jẹ́ agbéraga ọlọ́tẹ áńgẹ́lì tó ga ju gbogbo àwọn áńgẹ́lì yòókù lọ. Ní èdè Hebrew, Lucifer túmọ̀ sí Elel, tí túmọ̀ rẹ̀ jẹ́ ẹni tí ó ń dán, ẹni tí ó lóye, tàbí ìràwọ̀ òwúrọ̀. Ó jáde nínú gbòǹgbò ọ̀rọ̀ ìṣe Halal, tí ó túmọ̀ sí kí nǹkan máa dán, tàbí kí èèyàn máa gbéraga, tàbí kí èèyàn máa ṣe àṣehàn. Nǹkan tí Lucifer mí nìyẹn. Lucifer, orúkọ yẹn gangan pé kí nǹkan máa dán, tàbí kí èèyàn máa ṣe àṣehàn, kí èèyàn máa ṣe nǹkan tó pé àwọn èèyàn máa rí. Orúkọ yẹn gangan, pride lórúkọ yẹn gan ló mean, ìgbéraga lórúkọ yẹn. Torí pé ìràwọ̀ òwúrọ̀ ni Ọlọ́run dá mógo, bí mo ṣe sọ. Nǹkan tó dẹ̀ kù fún òun ni pé ibi tí Ọlọ́run wà, orí òkè tó wà, òun fẹ́ gba ìpè mọ́ Ọlọ́run lọ́wọ́. Àbẹ́ẹ̀rí, ó ní nítorí ìwọ wí, ó ní pé nítorí ìwọ ti wí ní ọkàn rẹ. Ọ̀rọ̀ Ọlọ́run ta kalẹ̀ kan ni o, Isaiah chapter 14:13. Ó ní nítorí ìwọ ti wí ní ọkàn rẹ pé èmi ò gòkè lọ sí ọ̀run, èmi ò gbé ìtẹ́ mi ga kọjá ìràwọ̀ Ọlọ́run. Ẹ̀wù nǹkan tó sọ, ó lò máa gbé ìtẹ́ tó ń ga tó òun, ó lò máa gbé ga ju ìtẹ́ Ọlọ́run lọ. Èmi ò sì jókòó lórí òkè ìjọ ènìyàn ní ìhà àríwá. Ṣẹ́túgbọ́, ó lò ibi tó ń fẹ́ jókòó sí, ó máa tún ga ju ìtẹ́ Ọlọ́run lọ. Ó tún sọ síwájú sí, èmi ò gòkè kọjá gíga àwọsánmọ̀. Ó ní pé ibi táwọn ọsánmọ̀ wà, òun tún máa kọjá bẹ̀. Èmi ò dàbí ọ̀gá ògo jùlọ. Ṣẹ́bọ́ báyẹn, ó lòun máa dàbí ọ̀gá ògo jùlọ, ó lòun máa dàbí Ọlọ́run. Ẹ wá mọ̀ nǹkan tó ṣe, ìgbà tó ti wá ń ṣe báyìí, mo rò pé ẹ máa gbọ́ ọkàn nínú ọkàn ẹ̀ ló ti ń sọ gbogbo ọ̀rọ̀ yìí o. Mo fẹ́ kó o kọ́ ẹ̀kọ́ kan wípé gbogbo nǹkan tí wọ́n fẹ́ dà nínú ọkàn èèyàn ti ń dà. Ìgbéraga tá à ń sọ yìí inú ọkàn ló ti wá. Tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀mí Lucifer, à ń sọ̀rọ̀ nípa ẹ̀mí ìgbéraga ni. Ọ̀pọ̀lọpọ̀ lóde òní ló jẹ́ pé ẹ̀mí Lucifer wà nínú wọn, ẹ̀mí ìgbéraga wà nínú wọn. Wọn ò tí ì tó gẹ̀lẹ̀tẹ̀, wọ́n máa mífìn. Ìwọ̀nba coin wọ́n máa change díẹ̀ lọ́wọ́ wọn. Wọn ò ní jẹ́ káwọn èèyàn kọ́ retí bọ́rọ̀ mọ́. Wọ́n máa ṣó ara wọn pé àwọn ti tó tán. Tọ́lọ́run bá ṣọlá kékeré fún wọn, gbogbo social media ló máa pòsẹ̀ sí, káwọn èèyàn lè máa rí. Lára àwọn ìwà Lucifer ni pé kó o máa ṣó ara rẹ pé yes, o jẹ́ nǹkan kan. Kó o máa ṣó, ẹ̀mí yẹn bẹ́ẹ̀, tẹ bá wo social media lénìí, ó kún gbogbo bẹ̀. awon eyan ti won ti to gelete won ma mi fin elomi wa to je pe ko ki so nkan kekere lo ti ni ati so are lori social media kon sa le ri pe kaye le mo pe ohun ti to nkokan emi lucifer lo nsise yen emi igberaga ohun lo nsise emi igberaga ohun lo nse nu eni yen so agbodo sora wa gidigan pe ka jina si igberaga tori igberaga a ma gbe ni sole olorun o fe ka se kini o olorun o fe ki agberaga niyan ti olorun fi se kini to fi le sinu aye nkan to se niyan to olorun fi re lepa en to ba tin gberaga o yin dandan ko di eni le ma gberaga o to ba tin gberaga to n gboro mi ada ko re re sile tori pe to ba do re sile olorun mo bo se ma gbe soke to ba ni nkan ma ma fi sako sawon eyan ko ni pe awon awon agba o fe won ma gba o wa n so awon eyan emi lucifer ni o gbodo gba laye mu aye o ko ira gberaga o si ko ira agberaga o gbodo sora fun igberaga e wa ma wo nkan igberaga yen inu oko e lo ti dagba te ba wo ninu oro yen o ni nitori iwo ti wi ni okan re pe inu okan ni lucifer ti so oro yen kini nkan to nso ninu okan e o gbodo sora fun nkan to nso ninu okan e kini awon nkan to nso ninu okan e awon nkan to nso ninu okan e lo ma di ise o tori pe mo ma so pe ero o ni baba ise nkan to ero lo ma di ise o gbodo sora fun nkan to nro ni okan e tori nkan to ba ti nro ninu okan e ni wa bere si ni se o gbodo ma sora fun nkan to n jade ninu okan e te ba re n to pa yan leni ninu okan e lo ti jade nkan buruku ohun ke yan ma se laye ninu okan lo ti jade lucifer o nso ninu okan e pe o fe dabi olorun gago lucifer o no n pe ni satani loni ki se satani igba ti o se si olorun lo di satani o ti no si gbogbo ambition yen pe o fe take a position of god bo fe ba ipo olorun e mo nkan ko se meni ko se meji o wa recruit one third of our heavenly angels awon de olorun o recruit won pe nkan ta ma se ni pe won plot ku a fe gba po mo olorun lowo lo to won plot ku yen but ku yen felo ta lo le ba olorun ja ko si to olorun lo se da gbogbo won igba ti won se gbogbo nkan ton se yen olorun le won sinu aye won le fi ri pe awon emi aimo to wa nu aye awon fallen angels ni awon no nda yeru awon no je ka ye ko se kini ko reju raye won lo fi fa ti gbogbo wahala la sigbo lori sirisi se nsele tori ko won olorun le won lati orun wa sinu aye tori gbogbo iwa igberaga won yi na ni igberaga ti lucifer wu o ni so igba ti won de le aye won be se ni se aye sibo siba sibo won se nkan to wu won sugbon olorun o nje olorun tori pe o na lo ma je olorun titi aye ta ba tun wo iwe ezekiel mo fe mu nkan kan jade ninu iwe ezekiel chapter 28 iwe ezekiel chapter 28 verse 17 oni okan re gbe soke nitori ewa re o ti ba gbon re je nitori didan re emi o bi o lule emi o gbe o kale niwaju awon oba ki won ba le wo se bayin ewa ti o wa lara lucifer o je ki okan e gbe soke boye on gbo mi loni tori nkan ti oni lara tori bo se beautiful to gege bi obirin tori bo se handsome to gege bi okunrin o wa well o wa ninu soke tori pe olowo iye wa o wa je ko ma le furu koko inu olorun odun sinu nkan bayin boya o wa tori omo to bi o wa fi yan awon ti won bi mo loju pride ni igberaga ni olowo lowo awon ti olowo lowo won front owo yen on front e kon le ma ri keru ma ba won kaya won ma ja o la mo ri o ba position o ba ja iru nkan ba yoda o gbodo ma show o gbodo ma show ke ka won o gbodo ma se nkan to pe a se han olorun ko ri re igberaga ni o ni okan re gbe soke nitori ewa re o ti ba ogbon re je nitori didan re nkan ki nkan to ba won ko ni leni olorun lo fun e ma wo pe iwo lo se olorun lo fun e lemi to fi ni nkan yen so ko rere sile gidigan emi o bi o lule emi o gbe o kale niwaju awon oba ki won ba le wo olorun so pe o so fun lucifer o ni o ma bi lule enikeni to ba tin se gberaga olorun lo ma bi won lule o ni god resists the proud and he give more grace to the humble o ni olorun ma ba awon agberaga ma ba won ja o ni sugbon ma fun awon onirele o lo ma fun won ni ori ofe si tori pe olorun ta nsin olorun onirele ni pelu gbogbo nkan to da ko gberaga si wa pelu gbogbo nkan to da ko gberaga kila wa eyan wa gberaga si igberaga ma gbe mi sole e te ka jina si igberaga igberaga o lewu jina si igberaga ma gberaga tori pe en to ba tin gberaga o ti toro keni yen ko deni le loruko jesu mo gbadu afun pe o ni di eni le loruko jesu e te ka sare wo awon oro to so only I will ascend to heaven ko de mo pe olorun ma ja nbo o ni ipo ti olorun wa o lo ma gba ife olorun ko ni yen fun o o lo se re be olorun de wa wo pe si to ti so pe ipo ti mo ni ipo mi mo fe gba mo mo nkan ti ma se fun e olorun o put e wea he actually nkan bi to wa do bi to ye ko wa olorun fi si nitori wa ti wi ni okan re pe emi o goke lo si orun o lo ma goke lo sorun ni ibi to olorun wa I will ascend to heaven te ba wo e ri pe ninu oro lucifer emi ni marun lo wa be eyes to ba ti den to ba so pe emi ni en to ba ti se emi ni oluwa ma o ma tegbeyin ni I will ascend to heaven o ni nitori iwo ti wi ni okan re pe emi o goke lo si orun iye akoko emi e so ma gbe keje emi o gbe ite mi ga koja irawo olorun I will exalt my throne above the star of god emi o si joko lori oke ijo eniyan ni ha ariwa iyeje eketa ekerin nko to tun so oni emi o goke koja giga awosomo eti elekerin ni elekarun to ti lutuye tun so oni emi o dabi oga ogo julo inu okun e lo tin so iwa igberaga ni te ba ti ri en to je pe gbogbo gba emi ni emi lo ma so ai eniyan oni igberaga ni mo gbadura pe gbogbo emi igberaga ninu oko enikeni to ba ni igberaga to n gbo mi loni iwo emi igberaga loruko jesu olorun bo wi jade loruko jesu emi irele kolorun ko fun be ni kori o ti ri be jesu kristi oluwa wa amen iwo to ba fe gba jesu kristi gege bi oluwa to gba la re mo fe ko ma wi tele ni jesu oluwa wa mo ti gbo oro re gba mi bi mo se ri yoruko mi kuro ninu eku ki o si ko oruko mi sinu iwe ye jesu oluwa wa mo gba oro ni gege bi oluwa to gba la mi ni ijoba re kamiye ni ijoba re ma je ki won fi mi se awari amen gbogbo eyan alaisan mo fe ke gbe ewo yin le radio yin ni oruko jesu iwo emi aisan mo pa lase ninu idalaba jade kuro ninu ara arakunrin jade kuro ninu ara arabinrin loruko jesu lati run ori e ti de kona ise o ye gba iwosan ada ideye ada onide ato osile ma ro lafia dide kuro ori akete aisan be ni kori o ti ri be gbogbo eyin te ba mi bere eto yi loruko jesu e tesiwaju imo ta oni ise lori yin e o ni ku ikukiku eyi e ji ise lorun be ni kori o ti ri be jesu kristi oluwa wa amen
1: mo gbagbọ pe akoko igbala re ri o si ti ri itusile kuro ninu ide fun ide eyi o le darapo lose to nbo lori eto akoko igbala lori ikanni yi ni gbogbo ọjọ isinmi Sunday lati aago meje alẹ titi di aago meje kọja iṣẹju mẹẹdogun 7 o'clock to 7:15 p.m. ni gbogbo ọjọ isinmi Sunday every Sunday ẹtun le darapọ mọ ìsìn ọlọsọọsẹ wa Sunday akọkọ ninu oṣù Supernatural Sunday Service SSS bẹrẹ lati aago mẹta ọsán titi di aago márùn rọlẹ ni gbogbo ọjọ isẹgun Tuesday ẹ le darapọ mọ wa fun ẹkọ bíbélì nílé ìjọsìn wa Greater Works Revival Evangelical Church number 3 Alakija Street near Fountain Borehole behind Nigerian Tribune House Emale Falafia Ibadan nibi ti wa ti ma baba ba wa pade ti baba o si ma gbadura fun lori isoro ti o fi olokan bale gbogbo ojo ade Monday ni ipade adura fun gbogbo onise owo ati fun gbogbo eniyan be lati ago mejo abo si ago mewa aro 8:30 to 10 a.m. Omi Adio Ifedawapo Cooperative Building opposite SCDA Omi Apata Ibadan ni o ti waye o to ba wa di gbogbo ojo isinmi Sunday be lati ago mesa àárọ̀ ẹ lè darapọ̀ mọ́ wa fún ìjọsìn sí olúwa fún ẹ̀bẹ̀ àdúrà tàbí ìgbaninímọ̀ràn o lè pè sórí nọ́mbà yìí 080-64-28-12-50 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 080-64-28-12-50 tàbí kẹ́ WhatsApp sórí 090-78-25-13-11 090-78-25-13-11 lẹ́ẹ̀kan sí 090-78-25-13-11 website www.pkgm.org lórí Facebook Paul Kọ́láwọlé Global Ministry YouTube Paul Kọ́láwọlé Global Ministries lórí Spotify àkókò ìgbàlà rẹ ti tó kúrò nínú ìdè ọlọ́run àbòkù.

0: Adéjoke ni le olóyè ọ̀dẹ̀ ń gbé. 96.7 Sani. Sani fipo ẹsẹ̀ tí ì ti wá o. Ẹsẹ̀ tẹ́ ń bọ̀ wá.
1: Káre mọdé yìí, àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: ìyá alẹ́ kan bí ni ṣájú wá lónìí.
1: Bọ̀dáṣọlá tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí n tí ìtàn kankan kí wá làwọn mo jẹ láàárọ̀ làbáyé.
0: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ra rẹ ní owó tó nítumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí tó o gbọ́pọ̀ lówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòwòpọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2,000 naira tí wọ́n ń tà ní 1,000 naira fáwọn alárajẹ. Ìta búrẹ́dì rí òní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread gbogbo ayé ló ń wá láti rà ibikíbi tó wù kó gbé sí kó ti mọ́ta láàrin àdúgbò. Bíbò wọn bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ńtẹ̀ lélẹ́yìn àjọṣọyẹ́pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tán àti gbàṣẹ nọ́mbà yìí ni o pé 0902542751 lẹ́ẹ̀kan sí 0902542751.
2: Orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmítọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù ló máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

0: se ma so kale la tori oge leyin ojo meji le logo ji transformation iye pada na kori itonu ye o o gbe ni etu ya ma bo iso uru to ma waye lojo seven september 13 lodun yi iyana to wa lebo papa filling station to wa lori bridge world na loju ko jajo nku egba egbere won ni egbere ijo olorun kankan agun mejo ale ni so won ti bere egberun meji 2000 yen to ba ko de lowo to yen ma gba oyin ati ororun ti mo ni mo pa na tori oge lo fe awon olorun emi to nbo ni are tari ba tori se gavin prophet zuma ati bebe lo egbe 0902 520 2724 yes me ti re je ka jo pade ni be
1: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà ẹ wà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ. Kúkú mọ́ nínú. Mìíràn máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08072 4000
6: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck bus trailer ìpín yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and wọn lórí Twitter

0: ọkọ̀ ya ibeji tí o ní tẹ́ láíláí.
1: Sọ fún un pé nǹkan yẹn sọ fún un pé kó sí ẹ̀wà àti kúrú sàárà rẹ̀ ti yá sí o.
0: Alaba sọ gbọ́ tó kù dúgbà wí.
2: Owó kúrò gbẹ́ni fẹ́ gbẹ́mí mi ẹgbẹ́ ní máa ṣe wá tó kúrú.
1: Sàárà rẹ̀ ti yá sí ọkọ̀ lọ sí o.
2: Bàbá ògùdúgbà
0: ẹ máa bẹ̀rẹ̀ ẹ wò. Tógùdúgbà ò bá rí ké ewé ẹlẹ́mìí ni o.
1: Sàárà rẹ ti yá sí ọ lọ sí o.
2: Ògùdúgbà bá mi dákun lórí ọlọ́run.
1: Òkè é ṣe kọ́pọ̀ rẹpẹtẹ o.
3: Kóńgò mélòó ni kò sí.
2: Bẹ́ẹ̀ ni kí n ṣe.
3: Kóńgò mélòó ni kò sí.
1: Bá lè ṣe bí Kóńgò bí mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dọ́gbà.
2: Ògùdúgbà ẹgbẹ́ máa lo àlàbà.
0: Ó dàbí èké. Oro ti o di ko gbe ami edogun ni se
1: awon eyan ti o je po
0: so ti ni
1: emi ni ko ma dana po na
0: be ni hello
1: amen
0: hello
4: olupa to kudugba
0: hello
4: e
0: ka le o
4: eleko ni alaji mo kore
0: mo ga ji ile eleko
4: eleko
0: je
1: egbe lo ti je ko gbe
3: ope o o le ri ko se ko
1: e lo la ri are ko ke ma ga je oru
0: o
4: e me je ko e ti me me bi je ko
0: e o lo la ri are ko ra
4: e po ba e ko nbe o ba ti de di are yo re ko
0: e ba won ya e ba
1: ya ya mo pa ko le eleko mo ni
4: pa npo oko oko nbe o
0: abi ti jo ni e ro won e ro ji e ro won lagbara mọ́gàjì
4: ẹ kò lè parun bẹ́ẹ̀ lẹ́rẹ̀ náà.
0: A mọ̀ rí ìṣúwò lórí ẹ̀kọ́ mọ̀.
4: Àwa ìṣúwò náà ìṣúwò
1: jẹ́gbẹ̀rẹ̀ má jẹ́ mọ́gàjì fèsì
4: lórí ìtàgbé ọlẹ̀ lọ́wọ́ fẹ́
0: lórí mọ́gàjì
1: ọya ẹ fèsì lórí ìta gbé kalẹ̀ lálẹ́
4: yìí.
1: Ìta gbé kalẹ̀ lálẹ́ yìí.
4: Ọ̀dẹ̀ mi sẹ̀sẹ̀ gbọ́ ẹni sẹ̀sẹ̀ dé mọ ẹsẹ̀ wọlé mọ ẹsẹ̀.
0: Nígbà gbéyàwó ni pé kí ló dé pé ẹ̀ẹ́kẹ́ ìbúlókù tẹ́ ń fi ṣe campaign ní tí wọ́n ṣe fún lùgàn wọn ò sọ
1: mọ́. Àgbọ̀n kankan mọ́.
4: Wọn ò torí yín lọ ọbẹ̀ tí a ń sọ fẹ́pà ń torí yín lọ ọbẹ̀ nítorí ara wọn ni.
1: Torí ìwà mọ̀ ni wọ́n mọ̀ dé tí wà láwọn lọ sí pé táwọn bá ti débẹ̀ ìgbádùn dé kódà láàrin oṣù mẹ́fà táwọn bá.
0: Ògúdúgbà
4: olóṣèlú kan náà sì.
0: Ká pẹ́ torí tí a ní ọ́ fi lọ.
4: Àwa ni ká mọ tá a bá ń ṣe.
0: Kábíyèsí elédùnmọ̀ rẹ̀.
4: Ká mọ bí tá a bá yà sí. Kọ́lọ̀ máa jà sí
0: yàn. Àṣẹ́wò. Mọ́gàjì Ismaila Lawal Ajayi Amadu arúgbó yín
1: ojú ojú ojú. Bàbá mi dáadáa.
0: Àbáwá ṣé wọn. O ní wa ó dàrọ sà. O ní 1 2 3 70 86 73 nígbà tó wọ bí nìyẹn. Ẹ dákun. Ta ló wà ń bẹ̀? Hello.
5: Ẹ ká lẹ́ o. Ẹ kú ètò.
1: Ètò ni o.
5: Ọlọ́run jẹ́ bàjẹ́ o.
1: Àmì àṣẹ ìlú Màrí.
5: Táwọ̀ adá wà nílùú.
0: Ká mọ̀ ń tà ń ṣe.
5: Orúkọ mi ni Kamaru Bini Alamu láti ní garage ṣe bí Kasumu.
0: Bóyá.
5: Àwa tó yẹ àwa tí a fẹ́ máa pẹ̀lú wọn. Ká mọ tá a ṣe ni ká má torí ọ̀pá mẹ́rin aṣọ. Ká má torí
1: ẹ̀rẹ̀wọ̀n
5: kókó ráìsì ká má máa
1: tẹ̀. Kí ló bí ká máa bára ẹni ló kọjá?
5: Ẹyin tó bí náà ni wí pé kọ́lọ́run ṣàánú wa ni. Pé ẹni tó fẹ́ dupò àtẹ̀ntí á fẹ́ dápé mọ̀ lọ́wọ́ ká má jọ bara wọn tó kọjá ni.
1: Sọ wa yẹ bẹ́ẹ̀.
0: Sọ yẹ kó rí bẹ́ẹ̀. Ṣé òṣèlú nù.
5: Ìgbọ́ òṣèlú ni.
0: Ìgbọ́ òṣèlú ni.
5: Ṣé wà yẹn wọ́n mú jọ pàdé.
0: But àwọn tá a ti wá ẹ̀lọ́ sà. Àwọn tá a ti wá pè lọ́mọ àlè tá a ti pè lọ́lẹ́wọ̀n tá a ti pè lólè bó wá ni.
5: Àwọn ọ̀dọ̀ ti rọ̀ mọ́ra ẹ tó bá wọlé wọ́n fì mọ́ra àwọn àádọ́ta.
1: Ẹ ṣeun.
0: Ẹkùn làákà yìí o.
1: Bàbá mi ajá agán fẹ̀yìntì. Agbolo ajé ní Alábárà. Mo kí yín púpọ̀ jù. Ara mi ọmọ tó jọ mẹ́ta. Bàbá dáadáa ojú òní tì í kó láṣẹ ti
0: ọlọ́run. Ta ló wà bẹ̀? Hello.
6: Alo.
0: Ẹ̀rọ ẹ̀ka lẹ́ o.
1: Bàbá mi adé ẹ mọ́. Ẹ mọ̀ ká lẹ́.
6: Ọ̀gbúra. akuto
1: eto mani
6: a si pe o
1: ami ase o
6: on ko simi la ji ola di ji a di yo
1: e se
6: a ba le roja mo le si
1: e se
6: a le du mu ma pe
3: e se o
6: o mi ke ni se yi
1: eh nbo la wa da yi
6: o mi ke ni fi ku ni da nu si ru ni
1: eh
6: o e yin ogbon gba je mu je mu o fi mi wo ko baba lati je ju oba kan ya ni en kan so pa o omo kan ti po mo kan jo be kankan lo ibi oba ni
1: eh
6: abi ti ba
1: eh bo wa se ko ngba na
6: won le gbo ni kabari so pa o omo kan kan jo me kankan lo o so pa o ibi oba ti
3: mo le ngba na tele yin o si so pa
6: ara mo mo
3: Hello. O nbe ni ise be na ni o si mo ri ni o se ba si wa ma se lo re
1: se a ka sa pe
3: ibi ibaje ni ti yo
1: sa pe e ja pe ara nti won pe ni amo ye o selu na no ti fi mo
3: amu ye ko ni yun o
1: amo dun
3: amu ye ko ni yun
1: e kan kan
3: para re da so amu ye ko ni yun en tio le won ka pa la ID card amo number so e won re hello
1: e kale o
7: e kale ku eto
1: e se mo
7: e ma tesi waju la
1: ami ase
7: ya ile expect ni na tojo
1: oya
7: amu ye o se lu ko ni ka ma pura wa on to se ju se gba ni isin yi won so nkan tan ba fe se ni
1: abi
7: everybody ki se ka ma se baje ara wa ka ma lo garabu mara wa
1: bi to lupo o se pelu mi nisin
7: ki se bi ara
1: to le mi ko mogun
7: garabu nta ni ta
1: o le mi lu mogun
7: ti se teyan leyan lori
1: eh to ti pa to nkan funra re
7: ti ba se pa do do on to tin ba nbe bo ati se rebo ati ti o se nkan to mo rile to ba sa ba di ni isini ta fe mo gbo gbogbo won oba le ni
1: o le won ri number aso e won olupore number 37
3: lohun ti e je
7: a fe gbo gbogbo yen mu
3: gbogbo yen o si nu ti
1: o lepu o lepu
3: Ilé
1: àná rẹ̀ ní
3: ọ̀sán. Obì èdú olè rẹ̀ ìyàwó kejèrè. Ta ló wà nbẹ̀ lọ?
1: Ẹ̀lú ẹ̀kalẹ̀.
3: 091-23-70-86-75 nígbà tó wọ bínú.
1: Iléeṣẹ́ rédíò ti lágelu
3: Olawa. Kí ni olóṣèlú ló ń bẹ̀? Ẹ̀lú
8: ẹ̀kalẹ̀ o.
1: Ẹ̀kalẹ̀.
8: Ẹ̀gbà rẹ̀ Kazeem ni sọ láti mú sí mi.
3: Ó yá o.
8: Ojú ni fi ẹni dáàbò ọmọ ẹ máa rí ṣe o ṣe ẹ rí ohun ní bàbá àwọn ọjọ́ níbi ìsìnkàn fẹ́ wọ̀ orí ohun ní dáadáa tó fẹ́ ṣe fún lò
1: wọn
8: náà dẹ̀ ń sọ pé bísínẹ́sì làwọn fi
1: bísínẹ́sì ni
3: okòwò ní
8: ìyẹn fi ń ṣe ọmọ ń fẹ̀rọ káláìsì nínú ọ̀wá ṣe kàṣírò dọ́wà ń dé ẹnu ní pé ó lé ẹ̀yìn aráàlú gba amádé ẹnu ní ọ̀yọ́kẹ́ ẹbúlá
1: o ni pe
8: o la wo aráàlú ní bá madi ẹnìyà
1: kọyọka
8: oníkọyọka bọlá
1: madi
8: ọbí ti kàmpé fáwọn ẹni yẹn pé àwọn táwọn ọjọ wáyé bẹẹ bá bára àwọn ọjọ tán àwọn tó bí wọn yẹ àwọn ọjọ ń tọ ọbọ wọn jẹun ẹni tí ẹ wá fẹẹ sì wí lórí ní ọba sáré kan sáré ti tán tí ẹ para yín tán àwọn tí ẹ wá tó sáré sáré torí ẹ rí àwọn àjọ ń dùnkún náà jọ ń jẹun ẹ bẹ́ẹ̀ kí bá madi ẹni ẹ mẹ́jì bọlá àwa ni ká mọ ta bá ń kò sí kankan tó fẹ́ rẹ́ lù ní gbogbo wọn pátá pé ẹni tí fámìlì rí ọ̀dá tí fámìlì rí ọ̀tọ̀ tó lọ mú ilé bí iye tó lọ fi kàmpé ẹ̀rọ ìjọ ọkọ̀ tó fámìlì rẹ̀ ṣe náà gbogbo wọn nìkan wọn ṣe lù ẹ̀dá àwọn fámìlì ẹ̀rọ kọ́ ìyẹn nà ní ọkọ̀ náà wọ́n sọ àlọ́ sí wa ni àwọn akájọ́ ká mọ tá a bá ń ṣe o
1: èyí
8: tó fẹ́ wa ní gbogbo wọn o
1: ẹgbẹ́ ẹ̀
9: olólùfẹ́ wa ni wọn
3: o ṣe bó ṣe rí òun
9: àtúndé àrí iṣẹ́ tìjọba ń ṣe
3: àrí òun
9: àgbọ̀dọ̀ sọ pé àrí iṣẹ́ tìjọba ń ṣe sẹ́mọ̀ pé
3: kò sí lásẹ̀ tán kan ò sí
9: àbòsí bá sì ṣe lè gbé odidi àpò rẹ sílẹ̀ táwa ní rí kàndà kankan
3: kò sọ pé o ta ni wà
9: bẹ́ẹ̀ gómìnà wa nígbà kan rí.
3: Hello.
10: Hello, ẹ̀kálẹ́ o.
3: Ẹ̀kálẹ́ o.
10: Ẹ kú iṣẹ́ o.
3: Ẹ̀sẹ̀ sà.
10: Ẹ máa tẹ̀síwájú.
3: Àmì Ọlọ́run, tẹ̀yin náà.
10: Àmì àṣẹwà. Ṣé ẹ rí ọ̀rọ̀ òṣèlú ní àkókò yìí ó ti di méjì kọ̀ọ̀kan rọ̀. Àwa èèyàn ló yẹ ká mọ ohun tá à ń ṣe. Kí a pe ara wa ká bára wa sọ̀rọ̀. Torí pé àwọn tí a pè lóléṣèlú tá ń tẹ̀lé àpò ara wọn ni wọ́n pawó sí o wọ́n ti sọ́ di ilé iṣẹ́ tí wọ́n pa tí wọ́n fi ń ṣiṣẹ́ wọ́n ti sọ́ di business center ìtumọ̀ nǹkan tí mo mí nìyẹn so fún bí èyí àwa láàmì ti torí pé a fẹ́ dìbò fẹ́yàn kan ká lọ fira wa ká lọ ṣe àṣemáṣe síra wa ká
3: pa ẹbí oná ṣe aráàlú ń fira àǹfààyè wa bẹ̀ wọ́n ni àbáwọn ni àǹfààyè wọ́n bẹ̀ wá.
10: Nítorí nǹkan tí aráàlú máa jẹ náà láráàlú fi ń ṣiṣẹ́
3: fún. Aráàlú ò ṣe gbọ́n ẹ ṣeun ẹjẹ́ lọ rè é tajà.
9: Àlọ́ ojú ọjà àti ẹ bá ti jà lójú ọjà àwọn kan tán wà tí wọ́n tó fẹ́ sórí gómìnà wa nígbà kan olóògbé Isiaka Abiola Ajimade
3: ọ̀blẹ́sẹ̀lẹ́mọ̀
9: wọ́n ní èèyàn gbọ́dọ̀ kún òṣèlú.
3: Ó ní kí iṣẹ́ tó dáa.
9: Wọ́n ní èèyàn ò lè rọ́ wọ́n lẹ ń bá kúnú òṣèlú.
3: Àbá náà sọ.
9: Wọ́n ní ò lè rọrùn.
3: Olóògbé olóyàrí ìbí Adédùgbò.
9: Hello. Hello.
11: Hello.
9: Ẹ̀kálẹ́ o.
11: Ẹ̀kálẹ́ o.
9: Ẹ̀kálẹ́ sà.
11: Ẹ̀kú atótó ni látàárọ̀.
9: Atótó ni màmí.
11: Orúkọ tèmi ni ìdòwú ẹlẹ́rẹ̀ láti lù làlájú.
9: Àwọn tiwa lélẹ́yìí ó ní akẹ́ iléeṣẹ́ rédíò lágẹ̀ẹ́.
11: Bí gbogbo wa bá ní olóṣèlú òṣèlú kankan rọ́là ń pa o.
9: Irọ́ là ń pa.
11: Lọ́kùnrin ṣèyí Mákindé tó wà mẹ́kù kì í ṣe pé ní ṣòṣèlú bọ̀ tó tọ́ ẹ̀. Ọ̀nà tó wọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ pọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ pọ̀ ṣéètì Ọ̀yọ́ ṣéètì pọ̀ gọ́vùnà yẹn tọ́ ẹ̀ gan. Ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ni wọ́n rówó gbà lásìkò kí ló dé ta ni fa ẹ̀. Tí wọ́n bá ní gbogbo àwa olùdìbò ní ká gbé kinní wà wá là ń ná wọn lówó.
9: Kí ló dé tá à ń sọ ni pé ẹ mọ̀ gbọ́ kí ló dé tá à ẹ mọ̀ gbọ́ ẹni tí ó bá kódà ẹni tí ojú ń dùn kò lè sọ pé ìjọba ò ṣe nǹkan kan bíi ẹ mọ̀ gbọ́ bí ọ̀rọ̀ bàbá wa olóògbé Lamade Sina.
3: Bẹ́ẹ̀ni
9: ìgbà inú àlàwà náà ń tẹ̀ lóyún tá à ń sòṣèlú.
3: Kọ́lọ́wọ́n fọ̀rọ̀ kẹwọ́n.
9: Ẹnìkan wá bèèrè pé gómìnà tí ẹ bá wá bèèrè lọ́wọ́ wa pé kí la ṣe kí la fi máa dá a lóhùn ẹ mọ tí bàbá yìí dá wọn lóòjọ́ náà. Bàbá ní ara àwọn ọ̀tá wa rè tẹ́ ọ̀ gbé pé bàbá ti sọ ara àwọn ọ̀tá wa rè ṣé àkàn wà lọ́fíìsì lásán a sì ń padà lé àwa ṣe
3: nǹkan kan.
9: Ṣùgbọ́n kí ni ń fa ká máa sọ àléébù ara ẹni torí pa àfẹ́ dépò. Gbogbo aṣọ tí wọ́n ti jọ dá á lójú ọjà ẹja tó a bá tójú ọjà dé ẹ tó gbádùn àjùmọ̀.
3: Ẹ mú kalẹ̀ ẹ lẹ́mẹ̀ẹ́.
12: Lagili FM 96.7. Cherish PL iCare Foundation ló ń lọ́gun tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgó ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Cherish PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Cherish PL iCare Foundation. Àǹfààní ńlá gbáà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání N1,000 péré lówó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Cherish PL iCare Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láì sí nira owó kí ló tún dúró ṣe oríran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ní ọmọ lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní nọmba 94 opposite unity bank Cherish Consult Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
13: 070 101 522 55.
14: Oju lo bara o ni dindo mo wa lagbari.
15: Bùrù ni Sájíwá lónìí.
16: Bọ̀dá Ṣọlá, tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí, èyí tí ìtàn kankan, tí wọ́n làwọn mọ́ jẹ láàárọ̀ làbáyé.
15: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀. Àìṣègbàmọ́ra rẹ ní owó tó nítumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí. Ṣó gbọ́pọ̀lówó Better Life Bakery ni. Tí wọ́n fẹ́ ìbádòwò pọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yí kàlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread. Búrẹ́dì 2,000 naira tí wọ́n ń tà ní 1,000 naira fáwọn alárajẹ. Ìta búrẹ́dì rí ò ní ṣe o. Torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread. Gbogbo ayé ló ń wa láti rà. Ibikíbi tó wù kó gbé sí kó ti mọ́ ta láàrin àdúgbò. Bíbò ń wó bo. Bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀. Fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyépọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́nìkan àdúgbò kan ni o. Tó o bá ṣe tán àti gbàṣẹ, nọ́mbà yìí ni o pè 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551.
17: Emi wetin dey stop us so?
18: Àwọn mi ni stop us.
19: Country people, the Ember Moto dem don finally land o.
20: Hey, time for your hustle to finally pay.
21: Finally pay.
20: Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember Moto with the Ember winning galore. First of all, make a letter and.

tàbí ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal Webs Limited, SLR Kakiri Gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Plot 3, Light and Craft Building, Lasoro Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704 318 3929. 50 bitters.

0: ọlọrun kan tó fẹ dágbéra nínú ayé onípojúpọ ìwò ni tèmi tó gbẹjẹ jésù ṣe máa sàn kalẹ látòrí òkè lẹyìn ọjọ méjìlélógójì transformation ìyípadà là kórí ìbánú yìí o gbogbo ènìyàn tí ẹyà máa bọ ìṣó ooru tó máa wáyé lọjọ sẹni september 13 lọdún yìí ìyànà tó wà lẹbùn papa filling station tó wà lórí bridge wo road ládojúkọ jájọ nkú ẹgbẹgbẹ rẹ wọlé ẹgbẹrẹ ìjọ ọlọrun kankan agun mẹjọ alẹ ni ṣó owó ti bẹrẹ ẹgbẹrún méjì 2000 yẹn tó bá kọjẹ
1: Kalalẹ kakọle ti wa dirọrun gba fun gbogbo ẹni to fẹlẹ fọkanbalẹ lati mu ki ala wọn wa si imuṣẹ anfani ẹ ti wa ṣuyọ bayi ni Dream Gardens phase 1 to wa nijaye Moniya Ibadan to fi mọ Irede City Ido Ibadan ẹdinwo rẹpẹtẹ lori awọn ilẹ wa 250 square meter 1.8 million naira lẹ maa ra lati gbe tan lẹẹkan to ba dẹ jẹ 500 square meter 3.5 million naira niyẹn o iyẹn ni Dream Gardens phase 1 ijaye Moniya amọ ni Irede City 1.7 million naira ni plot kan bayi ẹsẹ ra odidi eka kan ni 6 million naira gbogbo document lo ti wa nle keri kera ni o abẹ egbo edinwo yi nlo lọwọlọwọ bayi ni ile ise Footy Homes e ma fa koko sofo e tete wa jamfani e visit us today at Footy Homes top floor base one plaza iyanu adioyo ring road ibadan or call 091-1706-0593 at dream gardens phase 1 Moniya Ibadan and Irede City Ido Ibadan your dream will come true
2: Lagilu FM 96.7 Ilu le bo temi

0: wọlé sí yẹn lójú àṣírí tí mo rí gbà ní lómẹ lọdọ àwọn ìlú ìyá ìyá mi ní lómẹ agbolé wọn wọn pè ní kójú ọmọlẹ ìyá ìyá mi dáhùn sọrọ ó ti lé ní 140 years fún ẹ ní kòwú bàdà abẹrẹ àṣírí ìtọjú ojú ni mo rí gbà lọdọ ìyá ìyá mi ẹ wọ wá tí ìpogójì ọdún o tí ìpọmọ ogún ọdún o tí ń lógo bóyá wọ ti rí àwọn kùndẹkùndẹ nínú ẹyinjú rẹ tẹ pé ó ti ń ṣe àkóbá fún ọ lẹgbẹ àtìrí nẹ kàwé ti dìrín ra àbí àtìrí nẹ wakọ lálẹ ó ti dìrín ra fún ọ bóyá bí kurukuru ni wọn rí àbí bí wọn máa rí bí ọyẹ
1: nígbà míì kòkòrò ayọkẹlẹ ba ìrìn rẹ jẹ a máa fa ìtọjú ojú tẹ pé ojú èyàn ò ní rìn dáadáa àbí kí nǹkan ó ti alé sí ni lójú tàbí kí ó dàbí pé wọn da eérú sí yẹn lójú
0: tàbí kí ojú tiẹ ó léwó wọn lè pè ní kátáláàtì lónìí wọn pè ní glaucoma lọla wọn pè ní tẹrígíọ lọla báyìí wọ tiẹ ti rí yẹn kan tọta kíní di ọ lójú bíi tẹnẹ báyìí àṣírí yẹn ti wà ní ọdọ èmi
1: bàbá olóyè
0: tó gba ayé a máa pè ní ìsẹniwáyà ara ó sì lè pín ẹrọ ìbánisọrọ mi
1: 08067958800 08067958800 bóyá kòkòrò náà ẹ̀jẹ̀ ní tiẹ̀ ń dà ọ́ láàmú bóyá bí ọba ti wẹ̀ tán lọ́ máa yan ara bíi pé ìyẹn fi atapara bẹ́ẹ̀ láró sì máa yan ẹ.
0: bóyá àwọn tiẹ̀ jẹ́ ẹni tó yẹ kó ti wọlé ọkọ ó ti lé lóró mẹ́wàá tó ti jù bẹ́ẹ̀ lọ tó yẹ pé yálà tí ọba tiẹ̀ fẹ́ rí nǹkan oṣù rẹ ara alẹ́ ọ̀tún ara alẹ́ oṣù wọn ó ti mọ̀ pé nǹkan ti fẹ́ dé sí alágbájá nìyẹn nǹkan ti ọ̀dọ́ tiẹ̀ bó ṣe ń léjọ́ tọ́ba rí ní 28 lóṣù yìí ó rí ní 22 ní oṣù tí ń bọ̀ gbogbo àwọn ọdún kan báyìí a máa sì dìnà téèyàn fi rí èrè ìgbéyàwó yálà bóyá pé wọ́n tiẹ̀ rí kinní kan nínú rẹ bó ṣe ń yí sọ́tún ní yí sósì gbogbo owó àwọn kan báyìí kò dáa tó yálà bóyá wọ́n tiẹ̀ jẹ́ lọ́mọ ọkùnrin lẹ́gbẹ́sẹ̀ kan sùn lọ láàrin ìṣẹ́jú kan sí kejì owó ti dàtọ̀ wẹ́ẹ́lẹ̀ ẹ nígbà tí ọba jẹ́ kó lólùfẹ́ rẹ̀ gbádùn rẹ báwo ni wọ́n náà ti fẹ́ gbádùn ara rẹ̀.
1: jẹ̀díjẹ̀dí ni tẹlòmíì.
0: ẹlòmíì dẹ̀ níyì omi lọ́gbọ́lọ́gbọ́ tó wà lára ọmọkùnrin tó yẹ kó sáǹfààní tó yẹ kó dọmọ lòmí ò lè dọmọ wọn máa ní kò ẹ̀kọ́ sẹ́yìn bẹ́ẹ̀. tẹlòmíì ò tiẹ̀ ti sàn tàbí kí wọ́n tiẹ̀ ṣàkíyèsí pé nǹkan ọmọkùnrin rẹ ó kéré jọjú orí ẹ̀ lọ ó dàbí kẹ́yìn rẹ 15 kẹ́yìn wa tún dín gẹ́gẹ́ bẹ́ẹ̀ lórí ìwọ ọmọ tó ti lé lógójì ọdún. yálà bóyá wọn tiẹ̀ máa ń ṣe ẹ̀yọ́ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ṣeré àbí kẹ́yìn ọmọ asẹ́kù sí ọ nínú ara tàbí kí wọn máa ṣẹ̀yọ́ ní ẹ̀ẹ̀mẹta ẹ̀ẹ̀mẹfà wọn máa tọ̀ igi ọ̀dẹ ọkùnrin kójúmọ́ tó mọ́.
1: ọgbẹ́ ẹnu ni tẹlomi àìró ohun sùn déédé ni tẹlomi.
0: gbogbo àwọn orúkọ báyìí a máa fa àìlera sí èèyàn lágọ̀ ara tẹ́lẹ̀ pé òfin ní sàlàáfíà bó ṣe yẹ kó ṣe ọlọ́run ò ní jọ́fà ayé ó bà wá o fa lè wọlé sẹ́lòmíì lára tẹ́lẹ̀ pé apá kan ẹsẹ̀ kìíní dasẹ́lẹ̀ lẹ́ra tí wọ́n á sọ̀rọ̀ ẹnìyẹn yóò dìnira ní ẹ̀là máa fi pariwo pé ẹgbẹ́ ẹ má jẹ́ ká bora pa ẹ sì má jẹ́ abora wọn mọ́lé. bí ẹ bá ti gba káàdì wa pẹ̀lú owó péréte á ṣe àyẹ̀wò fún yín láti mọ ibi tí nǹkan yẹn lúgọ sí lágọ̀ọ́ ara yín.
1: tó bá fẹ́ rí èmi bàbá olóyè ìsẹniwáyà ara gbogbo ayé a máa pè ní bàbá kájú ẹ̀ a wà níbi onílé aró lẹ́gbẹ̀ẹ́ nepa office lọ́jọ́ láti ọ̀nà UI ló ti ń bọ̀ wá ni kó tó dé ọjọ́ roundabout ńbẹ̀ lónílé aró wà a wà lẹ́gbẹ̀ẹ́ nepa office tó wà lónílé aró ńbẹ̀ ló ti máa rí mi.
2: o lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
1: 08067958800 08067958800.
0: àìsàn ó kéré tóbi kò ní fara ẹni sì gbé.
3: Lágelu FM Jagaba Gbogbo Radio Márùn-ún.
4: ẹ̀yin ara ilé wa mo kí yín níbikíbi tí ẹ bá wà lálẹ́ ìyá dúpẹ́ lọ́wọ́ elédùmarè ọba àjíkípẹ́ àwa la wá a sì dúpẹ́ pé ẹ̀yin la bá a ti tẹ́lẹ̀ bá ṣe ń dé ìyá chikito àti ìyá togo a ti dé lálẹ́ yìí a dẹ̀ dúpẹ́ pé àwa la wá ẹ̀yin la bá mo fẹ́ fọ́ kókó yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ ẹ̀ ń pè tẹ́ ni ogun ìyá togo ó ṣe gbidigbidi lára yín o pé ẹ dúpẹ́ lọ́wọ́ wọn olúwa ṣeun ìyá togo tó ti wà nínú kulu wa lálẹ́ ìyá togo ẹ jẹ́ kí àwọn èèyàn mọ ẹni tó wà nínú ìbílẹ̀
5: mo kí ibi tẹ́ ti ń gbọ́ mi dédé àsìkò yìí pé a nífẹ̀ẹ́ àìsàn ló gba àìsàn nífẹ̀ẹ́ ara wa ṣe bùgbé o
4: bẹ́ẹ̀ ti kí wọn
5: ẹ ṣe orúkọ mi ni màmá togo odún ni mímì kìí ṣe àìmọ̀ fún olóko ẹ máa ń gbọ́rọ̀ mi dáadáa lórí ètò sìkítò ní every wednesday àti tún délé ni.
4: ìyá togo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin lọ́pẹ̀ lórí ọ̀rọ̀ toko tó kéré oko tí ó sá wọlé oko tí ò ṣiṣẹ́ igbá kan àwo kan àdẹ̀dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àwọn tó mú oko wọn lọ́gán oko wọn ti padà sí wọn lọ́wọ́
5: lẹ́ni báyìí ni sẹ́ àkọ́kọ́ sọ̀rọ̀ nípa àrùn kan tí wọ́n ń pè ní sangu-sangu tàbí romatisi tàbí àwọ̀ká ọ̀pọ̀lọpọ̀ àrùn tá à ń sọ máa ń dààmú àwọn bàbá wa bàbá àwọn ọmọ wa àwọn àgbàlagbà ló máa ń ṣe láti bí 50 years lọ ló máa ń dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn.
4: ni arthritis
5: romatisi romatisi arthritis báwo ló ṣe máa ń ṣe yẹn ni mo fẹ́ ṣàlàyé fún yín fún ẹ̀ tẹ́ bá wà lé tẹ́ bá ń gbọ́ mi nísìn nǹkan tó bá pọ̀ ní àìsàn tá à ń pè ní romatisi wàá rí pé orúkọ ẹsẹ̀ méjèèjì a máa ro ẹ́ wàá máa complex pé orúkọ yẹn ń ro ẹ́ o ò lè rìn láti ibìkan sí ibìkan tó máa rìn láti òpó náà kan sí kan wàá máa jókòó torí pé egungun ẹsẹ̀ yẹn ń ro ẹ́ tẹ́lẹ̀mí tiẹ̀ máa bẹ̀ láti ẹ̀yìn báyìí
4: láti ìbàdí
5: tẹ́lẹ̀mí tí máa ń bẹ̀rẹ̀ ẹ

0: mi juna iwa nikan ni mo ni fe ninu aye aya mi aya oko mi woju ni wo ma se fi mi sile ma se fi mi sile tori eni mi wa alowo re ti e lo mi olufe mi turaka soni fe mi juna iwa nikan ni mo ni fe ninu aye e ma wo ni temi.
1: Ètò tọkọtaya olólùfẹ́ méjì takọtabo. Ètò tá a fi ìfẹ́ ìṣẹ̀tàn ṣe díẹ̀. Látọwọ́ Atọ́kùn Martini Salau, ọmọ ọba Kọmíṣánná Ìfẹ́. Ní ìkànnì Lágelú, òkè gajòkè ní 6.7 FM. Nífẹ́lẹ́lẹ̀ Nìbàdàn ní gbogbo ọjọ́ Àìkú Sunday lọ́sọ̀ọ̀sẹ̀ ni o. Látọwọ́ àbọ̀ alẹ́ sí aago kan òru gànjọ́. Abala kìíní lórí ètò onísèmi la pè ní. Ẹ jẹ́ ká ṣàjọyọ̀ olólùfẹ́ bí àwọn tọkọ-tìyàwó tó ń ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó àtàwọn olólùfẹ́ takọtabo tó ń ṣàjọ̀dún ìrántí ìgbéyàwó wọn bákan náà. Agbami ìfẹ́ ìpele pàtàkì tó ń ṣe ní dìdìdì bí ẹni dópin ìgbádùn ayé ni. Níbi tí a ti máa ṣe àgbéyẹ̀wò àjọṣepọ̀ ìfẹ́ àti bá a ṣe ń wọ́nà àbáyọ sáwọn ìpèníjà ìfẹ́ láàrin tọkọ-tìyàwó àti olólùfẹ́ takọtabo. Kódà ẹ lè pè wọlé sórí ètò wa tàbí kí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa bákan náà nípa ohun tí ẹ̀ ń là kọjá nínú àjọṣepọ̀ àti ìgbéyàwó yín. Onítèmi ọ̀wọ́n ètò pàtàkì rèé. Martini onítèmi.
2: Oya gbọ́ sọ.

0: kókó.
1: Fan kan e mọ́ra.
0: Ọmọ wa.
1: Lóòótọ́ ni ìjánigbà.
0: Ọmọ wa.
1: Àwọn àti ẹnu máa ń jà lóòótọ́.
0: Orí ni wọ́n kókó mọ́ rí. Máa wo kókó mọ́ kọ́ lọ́kọ̀.
1: Ìlú sọ̀tà bá jà kápá rí ẹ̀ náà lóòótọ́.

orúkọ àwọn ọkọ mi tá jọ máa ń wá lọ́sẹ̀ ọ̀sẹ̀. Formidable team. Olúwa Kuka. Abubakar Nalarina wa náà wà.

orúkọ àwọn tèmi tó wà lẹ́nu ìlú ọlọ́run tọmọ náà gbọ́ mi wọ́n dúró tán ó dúró kori ti ẹ̀yìn ọjọ́ bí a ṣe kàṣó mọ́ni adágbé egun ó ṣe mẹ́kọ ẹ̀ tẹ́ bá wà ní ìkànnì lágbe ìlú báyìí ta ń rọ́sọ̀ọ̀sọ̀ àpapàrọ̀ ká mọ́jàlè ní pàpàpà náà gàgé máa bọ́ àgé mú sàn tó ti wá padà jiná tí ì sí àtàrọ̀ náà tíwọ̀n kó náà mọ́ kíní ó ti ń pẹ́ jù lápàdọ̀ wá parí ètò lágò kan lẹ́tọ̀ yóò lè gbóná ni happy birthday to you kàṣó ọdún ọdún kan ni àwọn ojú ètèrè àwọn alábàáṣe gbogbo pátápátá ló wà ń ta lọ́nà dúró tán martini salao ọmọọba lórúkọ tèmi èmi náà ni kọmíṣánná fẹ yín evidence láti ghana evidence clothing ló máa ń gbé aṣọ fún wa ngbà náà ló máa ń gbé aṣọ ó máa ń gbé ẹbí bàtẹ́yàn bá fẹ́ gbé gilérí evidence clothing ọmọlọ́mọ ta sílùú orílẹ̀-èdè ghana lórí tiktok ló wá olóhùn ń gbọ́ wa ketekete báyìí kọmíṣánná fẹ̀yìn ti dé ẹ̀wọ̀n nílé ajé yìí ti dé lálẹ́ yìí orí ètò onítẹ̀mí ẹ máa lọ sórí ìkànnì ìbánidọ́rẹ̀ ti facebook wà lórí lágbélú fm 96.7 àbíkẹ́ ẹ lọ sórí tiktok èmi martini ọmọba ẹ lọ síbẹ̀ martini ọmọba ẹ lọ darapọ̀ mọ́ níbẹ̀ ilé yòówù tẹ bá lè gbà wọlé ẹ gbàbẹ̀ wọlé kẹ fi ibi tẹ ti ń wò wá kẹ fi síbẹ̀ lórí ètò tòní lálẹ́ yìí ó máa wà conversational máa kọ́ wà conversational ni pé màmá gbé ẹ̀yin náà máa gbà á ètò talẹ́ yìí àjọ express the feelings ara wa ni abala alákọ̀ọ́kọ́ lórí ètò ni abala let's celebrate ourselves lọ́wọ́ pábọ́lá yìí ibẹ̀ làwọn kọ́pù tí máa ń gba ẹ̀bùn lọ́sẹ̀ọ̀sẹ̀ báyìí ilé ti madam Fọlákẹ́ Fádúgbàgbé lórílẹ̀-èdè amẹ́ríkà tó máa ń jù sí wa èyí ẹ̀yìn tún gba ilé yìí fáwọn kọ́pù kọ́pù wo lálẹ́ yìí látún bẹnu sí lálẹ́ yìí àwọn ọkọ àti ìyàwó wo àbí boyfriend and girlfriend wo wádé boyfriend and girlfriend ṣé ẹ kàn dọ̀ wà gan táìmù yìí àgbò mìíràn ti kọjá o kò sleep over nìyẹn àwọn ti spider ló lè yé sleep over ọmọ láti jọ friday ni ó ti dé lórí ètò lálẹ́ yìí kí ló dé tí àwọn time ta wà yìí ó ní program kan tó ṣẹlẹ̀ ní bí abẹ 2 weeks ago níbi tí arábìnrin kan ti pè wọlé lórí ètò yìí màmá ẹ̀mọ́dẹ̀kùn ti dàgbà bí 50 something ni wọ́n wọ́n pè sórí ètò yìí tí arákùnrin kan wá call tó lóun jẹ́ 38 àárín nígbà tá a post yẹ mi kàn tiẹ̀ post yẹ pé nǹkan báyìí sórí tiktok yóò tiktok bá ní kíní kan mọ̀ ṣẹlẹ̀ ó blue ó go viral láti bẹ̀yẹn inbox mi ti wá kún inbox yẹn kún gan mo wá discover pé time yìí message mi pọ̀ gan orí instagram àwọn kan tún wá nọ́mbà mi jáde kí ló wá ń bèrè kí ló fẹ́ gangan wọ́n láwọn fẹ́ older women àwọn ọmọ kéèké gbà kán mo rò pé nọ́mbà ọmọ kéèké rẹ máa ń bèrè fún mi àwọn láwọn kéèké yẹn ń sìn wọn gẹ́ẹ̀tì ẹ̀ mọ́ wọn pé àwọn older women báyìí làwọn tún fẹ́ pẹ̀lú iṣẹ́ ìwádìí tèmi mo ti wá rí pé táìmù tá a wà yìí àwọn guys tó wà ń ta ń sìn àwọn ọkùnrin tó wà ń ta ń sìn they are in love with older women máa ń jù kẹ́ máa já mi o so lálẹ́ yìí mo fẹ́ sọ mo fẹ́ mẹ́nu bà á gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí tí mo ṣe kí ni ìdí tí àwọn ọkùnrin
time o ta wa yin to fi je pe older women won lo fun je bi apere en to ba je bi abi 25 ama lo fun bi abi 45 en to bi 15 julo en to ba je 30 en bo te ba ri bi abi 50 ko bad to ba ri 38 yo mo so ko n fe bi abi 55 or 60 won ma so fun lori eto yi pe love o mo age ṣùgbọ́n kí ló ń fà gangan bó ti jẹ́ pé táìmì báyìí older women lẹ wá ń béèrè fún kí n tó sọ àwọn kankan fún yín ó láwọn iṣẹ́ ìwádìí kan tí mo ṣe mà ṣe ojú òpó sílẹ̀ fún yín láti sọ mo kọ́ lálẹ́ yìí wà conversational kí ni nǹkan tẹ́ ẹ tún wá lọ bẹ̀ yẹn yàtọ̀ sí tẹ́lẹ̀ tó jẹ́ pé a mọ̀ pé ọkùnrin máa ń ju obìnrin lọ one time ta wa things ma ti change mi o exaggerate lori message request mi o exaggerate o ani inbox to le ni 200 kuka mi exaggerate mi 200

orílẹ̀ èdè Amẹ́ríkà báyìí. Faransé mi ń lo dọ́là. Happy birthday to you. Happy belated birthday. Long life and prosperity. Long life. More money and sound health. Lágbára Ọlọ́run ọba. Tó ṣe máa jẹ́ nìyẹn. Ní báyìí, ẹ jẹ́ kí n lọ mú ìpè láti ọwọ́ àwọn ará ilé kan bá wa dá sí lálẹ́ yìí. Bí ni kí n ti bẹ̀rẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn ní older women ni.

0: ṣe ń gbọ́ ẹ jẹ́ kí n lọ sórí Facebook mo rán àwọn comment ń bẹ̀ ẹ ṣe help kan fún mi ẹ jẹ́ kí n mọ bí tẹ́ ẹ ti ń wò wá jẹ́ kí n mọ. Hello. Hello, ẹ kalẹ̀ sà.
1: Olùṣọ́ látọ̀gbọ́ wà ṣọ́.
0: Olùṣọ́. Ẹra sà. Yes, sir.
1: I want to talk on general basis.
0: Okay, sir.
1: Ẹra àwọn girls yìí because we have diabetes. If it will buy this upon what not all of them, by the way.
0: Okay.
1: If they come on up on what this so called one is not real. So we'll classify if they were on that a prepaid meter if they won't look. Like me, two about the soul, could see fair.
0: Two about the soul, could see fair.
1: Old women or elderly women, I want to experience life. I want to believe that you don't expect it to be rosy all the time. So, I as a person, they are more reliable than compare with this young girl.
0: Damn it! Olusha, not to this song by you. Mo lẹ́yìn náà tún ti sọ.
1: Àwẹ̀lẹ̀ yóò lé èpò lójú bàbá mi.
0: Wọ́n wo nǹkan kan wọn gbọ́n nǹkan kan.
1: Ìdílé ìdílé ìdílé ẹyẹ fò ní àlàáfíà fò yẹ.
0: Ẹ ṣe ọgbẹ́ Olùṣọ́. Olùṣọ́ mo ti send message yẹn sí yín lẹ́ni ká send ní last week. Bá wa check orin fún yín ọ̀kẹ́ ń pè yín after ètò. A lọ sójú ọjà báyìí mo ráwọn kọ́ọ̀lù yín mo rí Mary Ogundele mo rí Adenike Ogunléyẹ. Ẹ lọ́ máa fi comment yín sórí Facebook yín Lágelú FM 96.7. Tí bá ti padà lẹ́jẹ̀ láti ojú ọjà máa mú káàṣì alákọ̀ọ́kọ́ ẹ lọ máa ta pẹ̀lú *347*1004*2#. Experience yẹn máa share older women àwọn ọkùnrin tún lọ fún báyìí ti ń gbá àwọn ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ mo ń bọ̀ wọn ò tí dé ó kalẹ̀.
2: Lágelú FM 96.7.
3: Ó bá lè gbàgẹ̀ ó wọlé pẹ̀lú stéèjì Jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal. Webs Limited, SLR káàkiri gbogbo bí tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Gbàsọ̀run, Ìbàdàn. While our head office is at Ọ̀jájá Mall, Abraham Adesanya, Ajá, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters, Nadaki Tolote.
4: Gbogbo ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago 6:00 AM. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lágelú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lágelú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́misọlá ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa ní ọ̀nà tó ń tọ́ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀ ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
5: Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association Bonfoto ìsàlẹ̀ òsì ń bàdàn ló ń fi tìdùnnú pé gbogbo ènìyàn àbẹ́ẹ̀rí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ nínú wọn dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ Ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rasidade Wọ̀lú Ládọjà Arusa 1 bàbá pádùkà lórí àpèrè. Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association ló ń kí kábíyèsí kú oríire wọn ní ká dọ́pẹ́ lórí kíbàtà ọpẹ́ lẹ́sẹ̀ kẹsẹ̀ ọba ó jẹ kó pẹ́pẹ́pẹ́. Bẹ́ẹ̀ Lakeba Olúyọ̀lé olóyè àgbà Nurelé Akànbí Àrólé Ba Olúyọ̀lé ń bàdàn kú múra o gbajúgbajà ló kọ lókè. lọ́kì ilẹ̀ ìbàdàn ló ń bọ̀ wá bọ́ba kẹyẹ ní pọ́ńpọ́tò ìsàlẹ̀ òsì ìbàdàn àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè jùbírí dọ̀tún sànúsì ọ̀kánlọ́mọ odua sẹnẹtọ sàràfàdín abiodun ali ẹnjìnìà adẹrẹmí abbas hosseini ọ̀nàrẹ́bù stanley ikrulayi ọlajide odidi ọmọ àwọn ògbóǹtarìgì eléré tọkẹlùsù wa níbàdílẹ̀ péyọ rasidan lemerenge king alhaji tayololu akade currency haji fatai adisa fakus ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án bá ṣe o aago mẹ́wàá àárọ̀ nílẹ̀tọ̀ gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo èèyàn la pè lórí ẹni a fi wé pé gbogbo ọmọ bíbí sàn ìsàlẹ̀ òsì ń bọ́n fọ́tò àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní bọ́n fọ́tò lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n
2: oṣù yìí Kara o jipe pe ninu ekurere alaafia nikan le da fi le se aseyori nipa afojusun e laye nloba o ke fi sagbekale alara pe online mo ni san mesan bo ba ke fi ilera bi airo orusun ara tita sangun sangun keyin o ma rin ko ge ko ge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese ni keyin o ma mo tabi keyin o ma ru ko ma be awon oniruru irin sa igbalode ti won ti sayewu lodo won to tu asiri bi ta isofisebu ba lara eda lo mu lára pé ọláìmọ̀ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà lílù pìpì àbáàdì jẹ̀díjẹ̀dí ìdákọ́lẹ̀ kọmọkùnrin ó má lè tapá kára ó mọ gbọ̀n rìrì ojú tí ń wò bàìbàì aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí alára pé ọláìmọ̀ onísan mẹ́sàn-án ní nọmba 1 lodge street beside amazing grace school òkè àdó ìbàdàn 0813-885-5308 0813-885-5308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alára bí ọ̀la ìmọ̀ onísan mẹ́sàn-án

0: ìrọ̀lẹ́ 7 a.m. to 7 p.m. Àkórí ẹ̀ just a walk. Gidi ọ̀rọ̀ kan. Ẹ̀mí ọlọ́run nípasẹ̀ ìfàmì òróyọ̀. Prophet Olúfẹ́mi òní yóò fún àwọn agbára jáde. Ìdè máa já. Ọ̀nà máa là. Nípasẹ̀ ìdè. Pastor Dr. David Adébọ̀wálé. Pastor Dr. Peter Madu. Àwọn olórin àmì bàbá túnrin ṣe. Máyọ̀ wá ọ̀nà bájọ́. Olú ìbí tóyè. Ọ̀pọ̀lọlá Kẹ́mi. Taiwo Obi. Ògìkí Dayo Amos. Ọ̀páyabí Praise. Prophet Olúfẹ́mi òní yóò máa súra lórúkọ Jésù. Ìyanu máa ṣẹlẹ̀. Lọ́jọ́ Sunday 13 September 2026. Látàgọ́ méjì òwúrọ̀ 7 a.m. CAC Monthly Public Ministry. NTC Bra. Tó wà ní ìyájọ́ Kunis Road. NTC Gunman Loud Tipade Mbàdàn. Ogun ayé rẹ̀ máa parẹ́. Orí agbára Jésù wà síbẹ̀.
1: Bá a dàda, èmi lọmọdé ìsìnfún ọ̀gbọ́n. Fóònù pa ni.
2: Wo ọ̀rẹ́ mi kò sí ilé ẹ̀kọ́ tí n ti mú lọ. Odo ní gbà wálé.
1: Ṣé ògbọ́n pa Grace Field ni?
2: Níbo ló wà?
1: Jẹ̀ǹjà ọ̀tán. Grace Field Private School àti Grace Field College ní ilé ìwé tí gbogbo òbí tó fẹ́ jù ọ̀la rere fún àwọn ọmọ wọn.

0: Kari ìdánwò àṣewọlé ìwé gíga Junior Neco Junior WAEC àti Senior Neco and WAEC Grassfield wà ní number 9 Sofumade Close Ladepo Avenue off Idi Mango Soka ìlú Ibadan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08023153590 Grassfield Private School àti Grassfield College Ọ̀gánikan láwùjọ òkúta.
1: Ọmọ ọ̀sẹ̀ tuntun lọ pẹ̀lú agbára àfojúsùn àti ìdarí látòkè ọ̀run wá ní gbogbo ọjọ́ Monday láti aago mẹ́fà àbọ̀. Ẹ darapọ̀ mọ́ wa lórí Lájolú 96.7 FM fún àdúrà àti ìbùkún àràárọ̀ látọwọ́ CAC Gilgal City. It's a refreshing morning prayer tonic designed to strengthen your faith, realign your week and speak blessings into your day. From 6:30 AM on Lájolú 96.7 FM, Pastor Sularin Olúwafẹ́mi Sola ni yóò máa tukọ̀ ètò orí rédíò alágbára yìí bí a ó ṣe máa fi àdúrà àti ọ̀rọ̀ Olúwa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ wa. Ní ọ̀nà tó ń tọ́ ni sí àṣeyọrí. Make it a date with the God of Apostle Ayo Babalola, the God who answers by fire. Ẹ má gbégbó ẹ̀, ẹ bẹ̀rẹ̀ ọjọ́ Ajé pẹ̀lú àṣẹ àti ìṣẹ́gun látòkè ọ̀run wá.
2: Golden Vogue Independence Promotion. Gbogbo ẹ̀yẹ lólùfẹ́ Golden Chance Lotto. Ẹ kú oríire. Golden Chance Lotto ti ṣetán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú kó ọ̀pọ̀ èèyàn. Bí Nàìjíríà ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira, darapọ̀ máwọn olóríire tí ó jàǹfààní owó túlutúlu ti ẹni kò kàn tán. Golden Chance Lotto Morning Game. Golden Vogue ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọ́dún òmìnira Independent Gift. O lè ta láìmọye ìgbà. Mo sì ta tó bẹ́ẹ̀ ló ṣe jẹ tó. Ó yá gbéra sọ má dọ́lu ara ẹ. Lọ tààràtà sí èyíkéyìí Golden Chance Lotto Stand Kiosk tàbí sọ́ọ̀bù wa gbogbo. O lè ta lórí online wa. Our website www.goldenchancelotto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o. Ta morning game ta mọ̀ sí Golden Vogue. Scan QR code lórí tíkẹ́ẹ̀tì tàbí sticker poster. Nọ́mbẹ̀ drop kò drop o. Ẹ̀bùn òmìnira Independent Money Gift dey grand for you. Òfin àtìlànà wa o. Ayò yìí yóò wà fẹ́ni ọdún 18 sókè. Ó yà látàsìkò yìí di September 27. You fit play ₦200,000, ₦100,000, ₦50,000. Make you enter zone category. Golden Chance Lotto ló ní àìrínà ò ní bá wa lọ́dún òmìnira.
3: Dr. Strap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun ẹ̀yìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni @Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé mọ́tò títà di rọrùn.
4: Lagilu FM 96.7.
5: Tẹni ìwọ ni onítèmi.
6: Ìwọ ni onítèmi.
5: Màdínì lẹ́ ń gbọ́ lórí ètò onítèmi.

ẹ̀dẹ̀ kí mú káàṣẹ yìí alákọ̀ọ́kọ́ fún ta lẹ́yìn ta ló máa jẹ káàṣẹ yìí ta ló máa jẹ káàṣẹ yìí. Zero nine zero three five.

0: Eje ki mo call yi ki n ka letter na gba mi fe ki n to woni Romeo and Juliet la leyin. Hello sir. Yes sir. Ami Olorun. Ami Jesu. E seun. Mr. Olala ti Oke Ado e ka bo so ni to yin sir.
1: Ẹ̀rí ọ̀rọ̀ yẹn bíìlù gangan ni o. Òun tó kọjú sí i, ó bá kọjú sẹ́nu ká kẹ̀yìnkẹ́ lè ní. Ẹ̀kíyànjú mi nípa nǹkan yẹn. Torí ìgbà tí mo wọ̀ ẹ̀jú, wá bá kákín rẹ̀ dìbò.
0: Ok, sá. Ẹ̀yẹn,
1: I'm 42 years old.
0: Ok.
1: Ọmọdé mo lè fẹ́. I'm getting to 19 years.
0: All right.
1: And I'm going to get to my award. I'm going to get to my award. I'm going to get to my award. I'm going to be 8 years ago.
0: 8 years ago, let it depart.
1: Let it depart.
0: Okay.
1: Okay. Can I say that I'm going to get to my award? I'm going to get to
0: my award.
1: Wọ́n pàdé obìnrin kan ó ń tajà ní ọjà kan tí mi fẹ́ darúkọ ní ìgbà tó ń dìbà
0: ẹ̀mí darúkọ
1: iṣẹ́ tí mi bẹ̀ ń ṣe site engineer ni
0: ok
1: wá ní pé òun ní ilẹ̀ kan ní àdúgbò kan tó ń fẹ́ develop
0: ok
1: ok I started with her 2021 bí ká ti jẹ bẹ̀rẹ̀ nìyẹn pẹ̀lú pé mo bá kọ́ ilé yẹn kò lọ́kọ̀ láì lóhun ti ẹ̀rọ ti tọ́jú lòun náà ó kékeré wáyé pàrọ̀ ni pé wọ́n sábà ń kọ́ ilé yẹn àti ilé yẹn láti bẹ̀rẹ̀ fẹ́ǹsì
0: ok
1: àdán mo ti lọ sílé wọn mo ti lọ bímọ yẹn ibi tí fẹ́ǹsì yẹn ti lọ́ǹkì pé wọn àfẹ́ ok àtijọ́ wà
0: ok
1: pẹ̀lú ọgbà àwọn ọgbà tí mo wà mo á lọ ṣọ́ọ̀bù ẹ̀ má bá tajà
0: ẹ máa lọ ṣọ́ọ̀bù wọn lọ bá wọn tajà
1: bẹ́ẹ̀ni
0: ok ẹgẹ́bí ìfẹ́tẹ́yìn ní
1: ẹgbẹ́ tí mo fẹ́ fẹ́
0: ok
1: tó bá wá tí mo bá ṣe gbàṣẹ́ níbi kan á wá sí sáìtì tí mo ti ń ṣiṣẹ́ agbóúnjẹ wá fún mi ní àsìkò gbẹ ọlọ́nkàn àwọn ẹ̀ ti mọ̀ wá papọ̀ ok mo á gbàṣẹ́ kan nígbà máa gbàṣẹ yẹn mo tún bẹ nìyẹn ṣe sáìtì ẹ náà lọ ẹni wọn wá sẹ́ndì owó kan bíi $900,000 pé bọ̀ kí n má ti lọ ra àwọn nǹkan yẹn kí n jẹ́ kó wọn sẹ́ndì balance sí mi bífọ̀ kí n tó lọ ra sódà tó ń fẹ́ kí n kan léèyàn lọ́wọ́ kan ni
0: olókùsà
1: ok ilé ti ọ̀dẹ nìyí àti ra pánù bí ẹ̀pamọ́ igi àti pánù yòókù la máa rà wọ́n á sọ fún mi à ẹnì kan sẹ́ndì $900,000 bá ká lóò sọ́dọ̀ ẹ̀ náà torí ẹnì ò tí ì ṣetán tí wọ́n bá yẹ̀ ti gba àjọ tó owó fẹ́ gbà olókè bọ́dà eré ìbẹ̀rẹ̀ mo lọ ná owó yẹn sí o ta lọ ṣe àkànjú ẹ̀ kan owó àwọ̀ jáde aṣáré lọ ṣẹlẹ̀ fún àṣẹ bọ́gárì mo ṣe kẹ̀yìn sínú nìyẹn o.
0: Ẹ ṣe bọ́gla ẹ ṣe léyìn ẹ̀tán ó bá change sí yín.
1: Ó kẹ́yìn sí nínú o. Kí ló ń ṣẹlẹ̀? Àjọ tó fẹ́ gba owó lówó olówó kí n yẹn níbi ti jẹ́. Ó níbi ti jẹ́. In fact, ṣe rí ọ̀rọ̀ yẹn wọ́n ṣe sọ yìí is burning my mind.
0: Yeah.
1: I'm bitterly too much. Very kọ́lọ̀ pọ̀n òun náà náà ẹ̀ kó kọ̀yàn fún yẹn.
0: Ó ní ìdí ti jẹ́. So obo time tẹ́ ẹ̀ ń ṣe kinní yẹn ó ń ṣọ yín ni.
1: Gidigan.
0: Ìyá.
1: Gidigan mo ń rọ gbèsè yẹn sọ ní sin báyìí. Ó níbi tí mo ti lọ gbà àwọn pánù báyìí. Lọ́dọ̀ àwọn kọ́sọ́mà mi tí mo ti lọ báyìí nìyẹn kọ̀ǹpìlìtì iṣẹ́ ti ẹ̀yìn àti sẹ́ǹdì báláǹsì ni.
0: Ẹ̀yin dẹ̀ ń ṣe based on ìfẹ́.
1: Ìfẹ́. Torí ìgbà àwọn kan sọ pé bóyá ọkùnrin náà ń lọ nítorí pé kó lọ kon lo gba obinrin obin gan gba wa
0: ah o ani generally ni se ko si bi ti o ti sele o sele sokunrin o sele sobinrin
1: ti won gan to poju to kon ni gan lo nsin because they are ready to do anything only lati fi ara won le ko se nkan ti wa se yen ka won fi gba to we
0: Iba wa lọre sele na iba wa lọre sele.
1: Ọlọrun sa mi wa. I don't ready to marry. I don't even ready to have a relationship with anybody.
0: Mo ke e ni fe ni ni ke ni time te wa te si san wo lowo.
1: It is well.
0: It is well. It is well. It is well. It is well. It is well. It is well. It is well. It is well.

25,000 naira you and Tunjian is 09081 52 43.

ojú òpó àwọn Juliet lè pè sí ojú òpó àwọn Juliet lè pè sí ojú òpó àwọn Juliet lè pè sí hello hello hello ẹ kúrò ní rédíò yín o a mọ̀ pé ń gbé wa ẹ kúrò ní rédíò yín ẹ jọ hello.

0: Hello.
1: Hello.
0: Hello.
1: Ṣé Juliet ló ń sọ̀rọ̀ àbí Romeo?
0: Juliet,
1: obìnrin ló ń sọ̀rọ̀ àbí ọkùnrin?
0: Ọkùnrin.
1: Ojú òpó àwọn obìnrin lè pè sí i, bàbá. Juliet lóbìnrin lórí ètò yìí, àbí? Mo lérò pé ti ẹ ṣàlàyé síwájú. Hello. Hello. Hello.

0: Hello?
1: Hello,
0: sir. Hello, ma. Àwọn lọ sí station mi ṣe mọ station bi tẹ́ ń gbọ́ ni. Hello.

0: orí ètò onítẹ̀mílẹ̀ wà ní ìkànnì ti lágẹ̀lú fm 96.7 pẹ̀lú martini salao ọmọọba.
1: Hello.
0: Hello.
1: Mr. Martini, kan lo ku eto.
0: Olorun ku eto.
1: Yes, sir.
0: Yes, ma.
1: Omo na ni di ko ni.
0: E need the companionship abi e need opo. E wo le ni di nbe.
1: Then.
0: Agbo yin.
1: Omo na ni di companionship.
0: Ise wo le nse?
1: Age 51 years. Christian.
0: Okoyin ko.
1: Mi lọ́kọ̀ single mom ni.
0: Single mom of how many? Mélòó?
1: Àwọn ọmọ mẹ́rin ọ̀dọ̀ àmọ́ ti ní méjì lọ́wọ́ lọ́dọ̀.
0: Ok. Àmọ́ kékèké àbọ̀n ti dàgbà.
1: Àwọn ti dàgbà. Wọ́n gbọ́ mi 1 to 17 years.
0: Ṣé máa ń kọ details wọn yẹn lẹ̀?
1: But Christian,
0: yeah.
1: Christian.
0: Ṣé Christian
1: lẹ́yìn náà?
0: Bẹ́ẹ̀ni, sir. Ó yẹ ṣàpèjúwe ara yín fún wa. Ṣé ẹ wà lórí WhatsApp báyìí?
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ wà ń bẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Máa pe nọ́mbà kan sìn.
1: Okay.
0: Orúkọ yín, orúkọ yọ kan.
1: Deborah.
0: Ẹ ṣàpèjúwe ara yín fún wa. Kẹ̀dẹ̀ send the picture yín báyìí sí mi lórí WhatsApp.
1: Mo pupa mo ga, mo de lara die.
0: E pupa e ga, e de lara die.
1: Mm.
0: So age wo ni e expect lati pade?
1: Be 50 up.
0: 50, ise wo le so pe n se na?
1: Ketra.
0: Ketra.
1: Mo de tun bẹ̀rù ni. Ketra ni mo de tun bẹ̀rù ni.
0: Ko ye mi o. To je wo?
1: Ketra. Wo ni de tun
0: Wòlíì tẹ fi ń ṣiṣẹ́ àbí wòlíì church, you understand?
1: Ti church.
0: Ti church.
1: Bẹ́ẹ̀ni, sir.
0: Ok. Alright. Ṣé ti mú? Alright.
1: Ok. Yes, sir.
0: Madam tó pè tún yìí, wọ́n á pe nọ́mbà kan fún yín, àwọn á pe nọ́mbà kan sìn yín. Tí ẹ bá ti sẹ́ndì àwọn píkṣọ̀ yín yẹn. Ẹ má bẹ̀rù wípé Aliman ní àǹfààní láti respond sí yín o. So tó bá ti ní pé kẹ send kí wọ́n á pe nọ́mbà yẹn, sáré pe nọ́mbà yẹn fún yín báyìí, kẹ kọ nọ́mbà yẹn sílẹ̀. 090-1489-8208 090-1489-8208

0: jẹ́ ká tún wú ẹ̀rún ní ọkàn sí. Hello. Ẹ sún kúrò ní rédíò yín. Bá ti gbé màá kọ́ ti ẹ̀ ní. 08142491006. Nọ́mbà àwọn ti Juliet nìyẹn. Nọ́mbà àwọn Romeo ni 09123708675. Hello. Hello, ẹ káàárọ̀. Yes, sir. Ṣọ́kùnrin ló ń sọ̀rọ̀ àbúgbé ni? Ọkùnrin ló ń sọ̀rọ̀. Ok, Mr. Michael, kí ni a lè ṣe fún yín? Ok.
1: Ìlú ní Ìbàdàn.
0: Mi gbọ́ yín.
1: Ní Ṣáìdì, Ìbàdàn ni mo ń gbé.
0: Ìbàdàn lè ń gbé.
1: Ní Ṣáìdì dùn.
0: Ok.
1: Iṣẹ́
0: wo lè ń ṣe? First of all, iṣẹ́ wo lè ń ṣe?
1: Ẹnu sí kọ́pẹ́ra. Èṣù kọ́pẹ́ra.
0: Ok. Ìyàwó yín wá ń kọ́. Ìyàwó yín ń kọ́.
1: Kó
0: dẹ̀ fi níyàwó.
1: Láti fún Màrí.
0: Age wo ni?
1: 38.
0: Ẹ tún wá ní the companionship.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ tí níyàwó, ẹ níyàwó rí.
1: Bẹ́ẹ̀
0: tó ń fi companionship bẹ̀rẹ̀.
1: Bẹ́ẹ̀ni friendship.
0: O ti yé mi. Nọ́mbà yín parí pẹ̀lú 0841.
1: Bẹ́ẹ̀ni.
0: Ok. I believe that ẹni tí ò bá tí ì máa rí rí, should not be in that category. That's my belief. Because ẹni tó fẹ́ wá fún yín ní èjì yẹn, chances wà kóun ti máa rí rí, bóyá she's a widow rather, or divorced. And now, you're not married. And you want to start well? 09123 08142491006 08142491006. I think in 2

fẹ́ fi yín sílẹ̀ pẹ̀lú orin yìí látọgbọ́ mo lérò pé máa gbádùn orin yìí orin tẹ́ máa nífẹ̀ẹ́ sí dáadáa ni látọgbọ́ lórúkọ mi ná orin àwọn orílẹ̀-èdè gẹ̀ẹ́sì ni máa fún lálẹ́ tún fèsì débi àlọ́kọ́ ó pè ní african coin. Ìpàdé ìbí àti ìtìdí ọjọ́ mẹ́jọ. Mo nífẹ̀ẹ́ yín lọ́pọ̀lọpọ̀.

0: adájọ́ kẹni ilé olóyè ọ̀dẹ́ ń gbé 96.7 sani ọ̀sánì fíkwẹ́sì tí tiwa o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Kárìmọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágílú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.